Oluwa yóò tẹ ọ gbà ọ, ó ti fẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò wàdà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú. Àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé. Tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́. Tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn. Èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Yóò bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀. Àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn. Ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu ò sí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọn ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Àfẹ́jẹ́ tirẹ̀. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, yẹ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú pòwàdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀, bàbá dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
awon ti won wa ninu egbe mere baba da won sile abe o we pe nigba te o ri o ni ojo ikehi gbogbo on ton je ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni koko a fe ma de se ni koko nigba ti o se enikeni nigba ti o se alufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o ohun ti o kin fe de se ohun to korira ese ohun to sa fun ese baba fi sinu okan won ni oruko jesu nibi kibi ta le wa nibi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je ki ese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni ni asale yi wo won tan ni oruko jesu o so fun awi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje apase fun yeyin aisan ni bi kibi tele wa e jade ni oruko jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojije olodumare aduro ni inu ase je jesu kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fi ra wa pada ni a pase fun gbogbo aisan patapata e jade ni oruko jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le esan jade ni oruko jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wi pe nibi kibi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni ibise bi won ti e sogun aba agbara re je ni oruko jesu adupe po ti so wa di ominira aisan lo

ti ko ni lari to man ju orun e ni oro olorun man se ni igbese aye wa boya ati ni awon nkan kan ni igbese aye wa ti ari wi pe awon nkan won yi ko ni fun ani itesiwaju dara dara bi ati n gbo oro olorun be ni oro olorun bi ina be lo ju orun a tun fi oro olorun we olu boya o sese ki o je wi pe apa kan ni igbese aye wa apa kan ninu ise wa ni o fi dabi eni wi pe a n dagun la si oro olorun o dabi wi pe a ni okun okota ni iru apa igbese aye wa be bi oro olorun bi o ti n sise bi olu be ni o n fun awon okota wonyi tutu oro olorun yi ni a tun so wi pe o dabi ogun imunilarada wi pe bi a ba fi oro olorun si igbese aye wa ati sinu okan wa bi a ba gbekele bi a ba simile bi a ba duro ti bi a ba fi sinu okan aye wa ti a ko je ki ohunkohun ki o paala awa ati oro olorun a o ri wi pe oro yi yo ma sise bi ogun imunilarada nitori be eyi ni Jeremiah ni o fi so wi pe nigba ti ohun ri oro olorun ti ohun si je won ti ohun gbe won mi ti ohun fi sinu okan aye ohun wi pe oro olorun yi o je inu didun fun ohun nitori wi pe a n pe ohun ni pelu oruko oluwa olorun awon omo ogun awa naa paapa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan olorun mo so wi pe ayo ti a ni ninu oluwa yo ma tesiwaju ati siwaju nitori wi pe oro olorun yo ma wonu igbese aye wa ati ife olorun ati idapo pelu olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu Johanu ori kedogun ese kokanla Johanu ori kedogun ese kokanla nkan won yi ni mo ti so fun yin ina ni oro olorun Jesu Kristi so wi pe ohun ti so oro olorun fun awon omo ehin nkan won yi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wi pe ayo tooto ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wi pe o ti odo olorun wa o ma n bere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi luwa pade ti a ko ese wa lo ti a koroko wa si iwe iye lorun ayo yi si ma n gboru ju be lo o ma n kun ju be lo o ma n fe ju be lo nigba ti a ba n ba olorun rin nigba ti a ba n ba olorun lo nigba ti a ba n to ona ti olorun la sile fun wa lati to ati nigba ti a ba n ka ti a ba n gbo oro olorun ni igba gbogbo kini a le ri wi pe o n fa ayo fun eni ti o je omo olorun tooto kini a ri wi pe o n fa ayo idunnu fun omo olorun tooto je ki a wo orin Dafidi lekan si ki a ri wi pe isise akoko bi a ba fe ni ayo olorun ni igbese aye wa isise akoko ni wi pe ki a ni idariji ki a si ni igbala okan wa orin Dafidi ori kọkànléláàádọ́ta ese ikejila mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ó ń sọ fún wa wípé nígbà tí ẹnìkan bí ó bá bá Jésù pàdé bí ó bá rí ìdáríjì ọlọ́run nígbà tí ẹnìkan bá rí oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ẹnìkan bá rí wípé òun ti bọ́ lọ́rùn dọ́rẹ̀ ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó ti bá ọlọ́run lajà nípa ikú àti ẹ̀jẹ̀ àti ètùtù Jésù Kristi lórí igi àgbélébùú lákọ̀ọ́kọ́ èyí máa ń fa ayọ̀ wá sínú ẹnì kọ̀ọ̀kan wa ìkejì nígbà tí a bá rí wípé kì í ṣe àwa nìkan ṣùgbọ́n àwọn ẹlòmíràn pẹ̀lú bóyá àwọn ènìyàn wa bóyá àwọn ẹbí wa bóyá àwọn tí a mọ̀ bóyá àwọn tí a ń gbòrò látòkèrè wípé wọ́n fi ayé wọn fún Jésù Kristi wọ́n ní ìgbàlà wọ́n di ọ̀rẹ́ ọlọ́run wípé a ń kọ orúkọ wọn sí ìwé ìyè gbà tí a bá rí wípé ìjọba ọlọ́run di gbígbòrò ti a ri wípé àwọn tí ó ń di ẹni ìgbàlà wípé wọ́n pọ̀ ju bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ èyí máa ń fọ ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn ọlọ́run jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sítélì orí kẹẹ̀ẹ́dógún ìṣe àwọn àpọ́sítélì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹta nítorí náà nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà wọ́n la fẹ́níkè ohun samaria kọjá wọn ròyìn ìyípadà àwọn kẹfẹrí wọn sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin ayọ̀ ńlá.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín. Nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun adìyẹ mọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba, tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀, wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, wípé ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa, wípé bí a ó ti máa gbàdúrà, ẹ ó gbọ́ àdúrà wa. Ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró, ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, bí a kò bá tí rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí tẹ ohun tí a ń fẹ́. Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí rí yóò jẹ́ tiwa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí dé, ṣùgbọ́n tí a ní ìdánilójú, tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò já wa kulẹ̀, àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí rí kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga yóò dé, ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú, a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú, ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa. Ọkàn wa balẹ̀ wípé Ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí. Ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí, bí a kò tilẹ̀ tí ì rí, síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Ó sọ nínú 12 wípé nítorí nínú rẹ̀ lí àwọn alàgbà ní ẹ̀rí rere. Bí a bá ń sọ àwọn alàgbà, kì í ṣe àwọn tí wọ́n léwó lórí, a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. À ń sọ nípa àwọn alàgbà, àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gẹ́gẹ́ bí Ábráhámù tí ó jẹ́ wípé bí ìlérí tí Ọlọ́run ṣe fún, bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́, síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù 4:4. Rómù 4:4 nínú láti 17. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Níwájú ẹni tí ò ń gbàgbọ́, Ọlọ́run ti kára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn nì, tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí, Ábráhámù kò tí ì bí ọmọ ìlérí, ṣùgbọ́n a ti ṣe ìlérí fún. A sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí, Ọlọ́run pe ohun wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí, ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. 12, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀. gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbàtí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún, àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbàtí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí, òun sì lè ṣe. Èyí ni a ń pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí, ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí. Ó sì ń jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè Ọlọ́run ti ṣe. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń béèrè Ọlọ́run ti ṣe. Máa yin Ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fojú rí nǹkan wọ̀nyí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew 11:6, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kìí dúró lásán, ìgbàgbọ́ kìí wà lóun nìkan, wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo Ọlọ́run, bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ Ọlọ́run wá nígbà gbogbo, bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe Ọlọ́run, a ó máa gbàdúrà, bí a bá ní ìgbàgbọ́ a ó máa fi hàn nípa ohun tí a ń sọ lẹ́nu. Ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa sílẹ̀, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà Ọlọ́run, ìyì Ọlọ́run, ìbùkún Ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn. Ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára, àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá. Ohun tí a máa ń sọ ni ó máa ń fi hàn èyí tí a ní, yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́. Bí a bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀. Ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn, yóò mú wa sínú ìmọ́lẹ̀. Ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa, yóò yí padà. Ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dà kejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́. Àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí ń gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbà sókè, àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a ti ẹ̀wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:65, Ìṣe àwọn Apọ́stẹ́lì 7:65, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Òun sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta, àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu. Ṣùgbọ́n wọ́n sọ Stéfánù lé òkúta, ó sì ké pé Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stéfánù ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stéfánù, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inúni bíni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta. Ó ní, wò ó, mo rí Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stéfánù ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stéfánù ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókúta tí wọ́n sọ lókúta? Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé. Yóò máa wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi. Yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kún kún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sí òun, mi ò kún kún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kún kún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtúbáńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́. Ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ. Láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́, wo Ezekiel 37:1. Ezekiel 37:1, ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekiel wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn. Òun fẹ́ ṣe ìkójọpọ̀, On fe fun ni iye. On fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla. Sugbon bi o ti le je wipe Olorun ni ireti ti o dara, ipinu ti o dara, ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan won yi. Sibe sibe ni won so wipe ko si ireti fun won. Ni won so wipe ko dabi eni pe awon le ni igbala. Ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye. E je oro aigbagbo lenu awon ti o je wipe bi Olorun ti le ni ohun ti o dara ti o n so nipa won, ohun ti o dara ti o n pete ti o n pero nipa won. Sibe sibe aigbagbo a ma di won loju, aigbagbo a ma se inu won, aigbagbo ki je ki won ki o le mo ohun iye bi iye ohun rere ti Olorun pese nipa won. Je ki o yi o wipe Olorun je alaanu, Olorun je eni ti o ni ife, Olorun ronu nipa re, ohun ti o so nipa re ninu Jeremiah ori 29. Jeremiah ori 29. Ki a si iwe, ki a si bibeli wa kia kia. Jeremiah ori 29 lati ese 11. Nitori emi mo ero ti mo ro si yin le Oluwa wi, ani ero alaafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ikehin ati ireti. Awon ti ko ni igbagbo, boya omo ngbona, boya omo saisan, boya oko lo si bi ise ko tete de, boya iyawo lo soja ko tete de, boya awon ebi won ni ariwisi die si, boya o dabi eni wipe ounje ko to ninu ile, ti o dabi eni wipe awon omo won o le je ajeyo. Iru awon eniyan be ti won ko ni igbagbo, e ti won iba fi ma wi pe ojo ola yo dara, wi pe ola yo mu ibukun wa ju ti oni, wi pe nigba ti o ba di owuro imole yo tan, ati wi pe nigba ti oru yi ba koja wi pe itanshan ogun Olorun yo farahan. E ti won ba fi ni reti wi pe mo mo wi pe Olorun ronu nipa mi, mo mo wi pe Olorun pe Olorun se opolopo eto nipa mi, won ma wi pe ah Olorun ki gbadura mi, mi o mo kini mo se, boya ise baba, boya ise iya, boya ise baba, boya ise koko, boya ise to farahan, boya ise ti amo, mi o kunkun mo kini mo se. Mo ti gbadura, mo ti gba awe, mo ti wa si dipa, ko si bi ton lo ti mi o ba won lo. Ipago mo debe, bi won so wi pe ninu ekun ni ijotun o mo debe, bi won so pe gbagada ni gbugbu akatun korisi mo ti debe, bi won so wi pe alimoso tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo, ko si bi ton nikan lo ti mi o lo. Sugbon wo bi mo ti ri, bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba, awe ti mo ti gba, bibeli ti mo ti kan, bon so pe o ipade ojule wa ba mi nbe, bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe, ko si nkan ti mi o ti se tan. Sugbon bi nkan ti na lo sise ri, omo o si, alaafia o si, gbogbo ara lo kun fun aisan. Bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san. Mo fe ri oluso agutan o pe ti mo tin gbianju, awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka te mi o mo kini mo se o. Boya Olorun ti yan omo mi wo pe mi o ni ni igbala, boya Olorun ti yan omo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi. Sibe sibe won ko mo we pe Olorun ro ero rere, ero alaafia nipa won. Awon wonyi je awon tin soro aigbagbo. Ohun ti a se nso yi fun wa ni wo pe ki a le yi ohun wa pada, ki a le yi oro enu wa pada, ki a le ma so oro igbagbo ki se oro aigbagbo, ki a le ma wi pe ojo ola yo dara, ki a le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo n bo ni oworo, ki a le ma wi pe mo mo pe oludande mi, olurapada mi, mo mo ko nbe, mo mo wi pe Olorun yo gbo temi, mo mo wi pe bo tile je wi pe nkan dojuru fun mi nisisiyi, bo tile je pe ko si kobo lowo mi loni, mo mo wi pe lola igba itura ati igba ipese yo de ba mi, mo mo wi pe bo tile je pe mo rin ninu okunkun ati ninu aponifoji ojiji ku, sibe sibe mo mo wi pe Oluwa ni oluso agutan mi. Eyi ni oro igbagbo, ko dara ki a ma ba oro aigbagbo lenu wa, nitori wipe oro aigbagbo ki je ki adura gba, oro aigbagbo ki mu ireti wa, oro aigbagbo ki mu ni lokan le, oro aigbagbo ki si ni lori, oro igbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro igbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisin yi o n gbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko nireti o ye ki a le nireti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke oni ato wa yo se gbo adura wa mo ni yo se gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki n tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samueli kini ori keta Samueli kini ori keta wo lati ese ikedogun Samueli dubole titi di oworo o si si ilekun ile olowa Samueli si beru lati ro ifihan na fun Eli nigba na ni Eli pe Samueli o si we pe Samueli omo mi o si dan we pe emi ni o si we pe kini ohun na ti oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samuel si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si we pe oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka fun oye ti o ti ka tele tele o ri wi pe olorun so fun Samueli wi pe inu mi ko dun si Eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati wi pe o dabi eni wi pe Eli bu ola fun awon omo re ju ati bu ola fun olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati si won ninu ise olorun nigba ti o ri we pe won ko rin ni ona eto sugbon nigba ti olorun so nkan won yi fun Samueli ti o si so we pe ohun o mu idajo ba ile Eli Samueli so fun Eli nigba ti Eli beere lowo re e ti Eli ba fi se bi awon ara Ninefe nigba ti Jonah lo si Ninefe we pe ni ogoji ojo Olorun yo pa ilu yirun sugbon ti won ni oro igbagbo wi pe eje ki a ronu pada ki a fi ise ki ise ti o wa lo wa ki a fi won sile ki Olorun ki o ba le fi oju rere wo wa e ti Eli iba se be Eli so wi pe o dara Olorun ni se Oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo daada na ni nitori wipe olorun ni ohun to ba fe se ko se eni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba Ninefe bi o ba se be nigba ti Jonah ti o so pe ni ogoji ojo a o pa Ninefe run a o bi wo a wo olule ki oba Ninefe ki o so pe Oluwa ni ohun ti o ba da loju re je ki o se aba pa Ninefe run ni akoko na sugbon Olorun siju anuwo won nitori pe won ronu po ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni igbagbo elomiran boya olaala ti Olorun kilo fun loju ala we pe o se dada o gbadura to orin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun maka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni tara o maka bibeli ma ma gbadura ma ma waju re o kun to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o eti ba fi se be dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo e ti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ekiye sara a si da duro kuro ninu ise olorun wo pe ah arakunrin tabi arabirin e to se yi o da nitori be lo gbadura wa oje olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe kin wulo ninu ile isin won kan fe so fun mi pe kin ma wa si deep life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe kin wa won fe ki temi da won fe kin lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro olorun osumo asise die ti mo ni won ni kin ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe kin lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fin ni oro igbagbo un die kekere ti a so fun.

0: ìdákọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù. Ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí ayọ̀ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì 118. Orin Dáfídì 118, 1:1. Orin Dáfídì 1:1. Bí a bá wo orin Dáfídì yìí ní orí 118, tí a wò láti ẹsẹ 15, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ pé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun. Ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà, mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni, tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí mo ti ẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tíì kú, èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rùbá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá kò sí ikú. Nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn, kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ Olúwa. Wo ọkùnrin kan, ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jínjìn kọjá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ogun ọ̀run àpáàdì ni wọ́n dó tì í. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́, ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n run lọ́jọ́ kan ṣoṣo. Àgọ́ ara rẹ̀ pàápàá, ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá. Wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé ọmọ, ó pàdánù ọmọ, ó pàdánù dúkìá, ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Bí o bá wo Jóòbù 19 láti ẹsẹ̀ kínní, nígbà náà ni Jóòbù dáhùn, ó sì wí pé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́, tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá. Wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́. Ní ẹsẹ̀ 7, kíyè sí, èmi ń kígbe pé ọwọ́ ńlá, ọwọ́ alágbára, ṣùgbọ́n a kò gbọ́ ti èmi. Mo kígbe sókè, bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́. Ẹsẹ̀ 9, ó sì bọ́ ògo mi, ó sì ṣí adé kúrò lé orí mi. Ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá, ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀. Ní ẹsẹ̀ 11, ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi, ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀. Ẹsẹ̀ 14, àwọn àjọbí mi fà sẹ́yìn, àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi, àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì. Èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn. Mo pe ìránṣẹ́ mi, òun kò dá mi lóhùn. Mo fi ẹnu mi bẹ̀ẹ́, èmi sì ṣú aya mi. ati orun mi si su awon omo inu iya mi ani awon omode sin fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulumo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo we pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni to to mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni to to omo ti ku sugbon oludande mi nbe laye ni to to awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe laye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori ero pele ati lehin igba ti awara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe wi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Olowa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa eku se iwo na o le dide ki o so pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu se wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wipe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wipe gbogbo ileri ti o ti se fun mi wipe won o je temi o ye ki agbadura si Olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe Olowa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe Olowa bi o ba ti n gbadura fun isori mo fun ojo pipe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe Olowa bi o ba ti wa agbara emi Olorun lati sise fun Olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu Olorun ma se sori tinu dide ki o ke pe Olowa bi aisan ba wa ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe Olowa wipe emi mo wipe oludande mi nbe emi mo wipe alagbawi mi nbe emi mo wipe odo agutan Olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wipe anu Olorun ori ofe Olorun emi mo wipe oju rere Olorun o nbe sibe emi mo wipe ireti wa ninu Olorun ati awon ileri re ki ye wipe emi o gbadura emi o ke pe Olowa mo si mo wipe Olorun yo gbo ide ki o ke pe Olowa ba Olorun so ye ki Olorun ki o mo wipe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu Olorun ke pe Olowa o daju wipe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si pese fun o ni kikun ninu oro ojo re.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìkíní ti Chronicle, orí ìkeje, àwọn ọmọ Isakari sì ni Tola àti Pua, Dashubu àti Shimroni, mẹ́rin, àti àwọn ọmọ Tola, Usi, àti Refaya, àti Jerieli, àti Jamai, àti Gipsamu, àti Samueli, àwọn olórí ilé bàbá wọn. Èyí ni ti Tola, akọni alágbára ènìyàn ni wọ́n ní ìran wọn. Iye àwọn ẹni tí ó jẹ́ 111,600 ní ọjọ́ Dáfídì. Àwọn ọmọ Usi, Israya, àti àwọn ọmọ Israya, Mikaeli, àti Obadiah, àti Joeli, àti Ishia, márùn-ún gbogbo wọn lé olórí. Àti pẹ̀lú wọn nípa ìran wọn, gẹ́gẹ́ bí ilé bàbá wọn ni àwọn ẹgbẹ́ ọmọ ogun fún ogun, 218 ènìyàn, nítorí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti ọmọ ọkùnrin. Àti àwọn arákùnrin wọn nínú gbogbo ìdílé Sakari jẹ́ akọni alágbára ènìyàn ní kíka iye gbogbo wọn nípa ìran wọn. Wọ́n jẹ́ 143,000. Àwọn ọmọ Benjamini, Bela àti Bekeri àti Jadieli, mẹ́ta. Àwọn ọmọ Bela, Esboni àti Usi, àti Usieli, àti Jerimoti, àti Iri, márùn-ún. Àwọn olórí ilé bàbá wọn, akọni alágbára ènìyàn. A sì ka iye wọn nípa ìran wọn sí 111 ènìyàn ó lé 24. Àwọn ọmọ Bekeri, Semira, àti Joashi, àti Elieseri, àti Elioeni, àti Omri, àti Jeremotu, àti Abia, àti Anatoti, àti Alameti, gbogbo wọ̀nyí lé àwọn ọmọ Bekeri, àti iye wọn ní ìdílé wọn nípa ìran wọn. Àwọn olórí ilé bàbá wọn, akọni alágbára ènìyàn jẹ́ 100,200. Àwọn ọmọ Jediaeli, Bilhani, àti àwọn ọmọ Bilhani, Jeushi, àti Benjamini, àti Ehudi, àti Kenana, àti Setani, àti Tashishi, àti Aisahari, gbogbo àwọn wọ̀nyí, ọmọ Jediaeli, nípa olórí àwọn bàbá wọn. Akọni alágbára ènìyàn jẹ́ 800,600 ọmọ ogun tí ó lè jáde lọ sí ogun. Àti Ṣupimu, àti Hupimu, àwọn ọmọ Iri, àti Ushimu, àwọn ọmọ Aheri, àwọn ọmọ Naftali, Jasieli àti Guni, àti Jeseri, àti Shalumu, àwọn ọmọ Bilha, àwọn ọmọ Manase, Ashrieli tí aya rẹ̀ bí, ṣùgbọ́n obìnrin rẹ̀ ara Aramu bí Makiri, bàbá Gileadi. Makiri sì mọ arábìnrin Hupimu àti Ṣupimu ní aya. Orúkọ arábìnrin ẹni tí jẹ́ Maaka àti orúkọ ìkejì ni Selofehadi. Selofehadi sì ní àwọn ọmọbìnrin. Maaka obìnrin Makiri bí ọmọ, òun sì pé orúkọ rẹ̀ ní Pereṣi. Orúkọ arákùnrin rẹ̀ ni Ṣereṣi àti àwọn ọmọ rẹ̀ ni Ulamu àti Rakemu. Àwọn ọmọ Ulamu, Bedani, àwọn wọ̀nyí ni àwọn ọmọ Gileadi, ọmọ Makiri, ọmọ Manase. Arábìnrin rẹ̀, Amuleketi bí Ishodi àti Abioseri àti Mahala, àti àwọn ọmọ Sheminda ni Ahiani àti Shekemu àti Liki àti Aniamu. Àwọn ọmọ Efraimu, Shutela àti Beredi ọmọ rẹ̀, àti Tahati ọmọ rẹ̀, àti Elada ọmọ rẹ̀, àti Tahati ọmọ rẹ̀, àti Sabadi ọmọ rẹ̀, àti Ṣutela ọmọ rẹ̀, àti Eseri, àti Eliadi, ẹni tí àwọn ọkùnrin Gati tí a bí ní ilẹ̀ náà pa, nítorí wọ́n sọ̀kalẹ̀ wá láti kó ẹran ọ̀sìn wọn lọ. Efraimu bàbá wọn sì ṣọ̀fọ̀ ní ọjọ́ púpọ̀, àwọn arákùnrin rẹ̀ sì wá láti tù ú nínú. Nígbà tí ó sì wọlé tọ aya rẹ̀ lọ, ó lóyún, ó sì bí ọmọ kan, òun sì pé orúkọ rẹ̀ ní Beria, nítorí tí ìbí bá ilé rẹ̀. Ọmọ rẹ̀ obìnrin ni Sera, ẹni tí ó tẹ Bet Horoni dò ó, ti ìsàlẹ̀ àti ti òkè, àti Useni, Shera, Refa sì ni ọmọ rẹ̀ ọkùnrin, Róṣefu pẹ̀lú, àti Tela ọmọ rẹ̀, àti Tahani ọmọ rẹ̀, Láádani ọmọ rẹ̀, Amihudi ọmọ rẹ̀, Elishama ọmọ rẹ̀, Nuni ọmọ rẹ̀, Joshua ọmọ rẹ̀, àti àwọn ìní àti ibùgbé wọn ni Beteli àti ìlú rẹ̀, àti níhà ìlà oòrùn Naarani, níhà ìwọ̀ oòrùn Géṣeri pẹ̀lú ìlú rẹ̀, Ṣékemu pẹ̀lú àti ìlú rẹ̀, títí dé Gaza ìlú rẹ̀, àti létí ìlú àwọn ọmọ Manase, Bethshani àti ìlú rẹ̀, Taanaki àti ìlú rẹ̀, Megido àti ìlú rẹ̀, Dori àti ìlú rẹ̀. Nínú àwọn wọ̀nyí lé àwọn ọmọ Josefu ọmọ Israeli ń gbé, àwọn ọmọ Asheri, Imna àti Ishua, àti Ishuai, àti Beria, àti Sera, arábìnrin wọn. Àwọn ọmọ Beria, Heberi, àti Malkieli ti ṣe bàbá Bisafiti. Heberi sì bí Jafleti, àti Shomeri, àti Hotamu, àti Shua, arábìnrin wọn, àti àwọn ọmọ Jafleti, Pasaki, ati Bimhali, ati Ashfati, onyili awomo Jafleti, awomo Shameri, Ahi, ati Roga, Jehuba, ati Aramu, awomo Arakunire, Helemu, Sofa, ati Imna, ati Sheleshi, ati Amali, awomo Sofa, Sua, ati Aneferi, ati Shuali, ati Beri, ati Imra, Beseri, ati Hodi, ati Shama, ati Shilsha, ati Itrani, ati Bera, ati awomo Jeteri, Jefune, ati Pispa, ati Ara, ati awomo Ula, Ara, ati Ananieli, ati Resia, gbogbo awon yi le awon omo Asheri, awon olori ile baba won, Asayan, alagbara ko ni eniyan, olori ninu awon ijoye, iye awon ti a kaye fun ogun, ati fun ija ni idile won je, 2,300 okunrin. Iwe ikini ti Kronika, ori ikejo, Benjamin Sibi Bela akobi re, Ashbeli ekeji, ati Ahara eketa, Noha ekerin, ati Rafa ekarun, awon omo Bela ni Adari, ati Gera, ati Abihudi, ati Abishua, ati Naamani, ati Ahoa, ati Gera, ati Shefufani, ati Huramu, won yi si ni awon omo Ehudi, won yi li awon olori baba won, ti won gbe Geba. Wọ́n sì kó wọn lọ sí Mahanati ní Ìgbèkùn, àti Naamani, àti Ahia, àti Gera, ó sì kó wọn kúrò, ó sì bí Usa àti Ahiudi. Shaharaimu sì bí ọmọ ní ilẹ̀ Moabu, lẹ́yìn ìgbà tí ó ti ràn wọ́n lọ́wọ́ tán, Hushimu àti Beria sì lé àwọn aya rẹ̀, Hodeshi aya rẹ̀ sì bí Jobabu, àti Sibia, àti Mesha, àti Malkama fún, àti Jehusi, àti Shokia, àti Marma, wọ́n yí ni àwọn ọmọ rẹ̀, olórí àwọn baba. Hushimu sì bí Ahitubu àti Elpali fún, àwọn ọmọ Elpali, Eberi àti Mishamu àti Shameri, ẹni tí ó kọ́ Ono àti Lodi pẹ̀lú ìlú wọn, Beria pẹ̀lú àti Shema tí wọ́n ṣe olórí àwọn baba àwọn ará Ajaloni, àwọn tí ó lé àwọn ará Gati kúrò, àti Ahio, Shashaki, Jerimotu, àti Sebadaya, àti Aradi, àti Aderi, àti Mikaeli, àti Ispa, àti Joha, ni àwọn ọmọ Beria, àti Sobadaya, àti Meshulamu, àti Heseki, àti Heberi. Ishmeri pẹ̀lú, àti Jeslia, àti Jobabu, ni àwọn ọmọ Elpali, àti Jakimu, àti Sikri, àti Sabdi, àti Elienai, àti Siltai, àti Elieli, àti Adaya, àti Beraya, àti Shimrati, ni àwọn ọmọ Shimhi, àti Ishpani, àti Eberi, àti Elieli, àti Abdoni, àti Sikri, àti Anani, àti Ananaya, àti Elamu, àti Antutaya, àti Ifedaya, àti Penueli, ni àwọn ọmọ Shashaki, àti Samshirai, àti Seharaya, àti Atalaya, àti Jarisaya, àti Ilaya, àti Sikri, ni àwọn ọmọ Jehoramu. Wọ́n yí ni olórí àwọn baba nípa ìran wọn, àwọn olórí, àwọn wọ̀n yí ní gbé Jerusalemu, ní Gibeoni ni baba Gibeoni sì ń gbé, orúkọ ayẹni tí jẹ́ Maaka. Ọmọ rẹ̀ àkọ́bí sì ni Abdoni, àti Suri, àti Kishi, àti Baali, àti Nadabu, àti Gedori, àti Ahio, àti Sakeri, Mikloti sì bí Shimea, àwọn yìí pẹ̀lú sì ń bá àwọn arákùnrin wọn gbé Jerusalemu, wọ́n kọjú sí ara wọn. Neri sì bí Kishi, àti Kishi sì bí Saulu, àti Saulu sì bí Jonathani, àti Mikishua, àti Aminadabu, àti Esbaali. Ọmọ Jonathani sì ni Miribali. Meribali sì bí Milka, àwọn ọmọ Milka ni Pitoni, àti Meleki, àti Taria, àti Ahasi, Ahasi sì bí Jehoada, àti Jehoada sì bí Alemeti, àti Asmafeti, àti Simri, Simri sì bí Mosa, Mosa sì bí Binea, Rafa ọmọ rẹ̀, Eliasari ọmọ rẹ̀, Aseli ọmọ rẹ̀, Aseli sì ní ọkùnrin mẹ́fà, orúkọ wọn ni wọ̀nyí, Asrikamu, Bokeru, àti Ishmaeli, àti Seraya, àti Obadaya, àti Anani, gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Aseli, àwọn ọmọ Esheki arákùnrin rẹ̀ sì ni Ulamu àkọ́bí rẹ̀, Yehushi èkejì, àti Elifeleti ẹ̀kẹta, àwọn ọmọ Ulamu sì jẹ́ alágbára akọni ọkùnrin tafa-tafa, wọ́n sì lé ọmọ púpọ̀ àti ọmọ ọmọ 70, gbogbo wọ̀nyí ni àwọn ọmọ Benjamini.
1: DCLM Radio, Your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bàbá Jésù Kristì Olúwa wa. Ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyẹ̀ ní pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹgbà ọpẹ́ wa ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. Àdúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pàjẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. Àdúpẹ́ lọ́wọ́ yín, ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a làájá. Àdúpẹ́ lọ́wọ́ yín, ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ́, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. Àdúpẹ́ lọ́wọ́ yín, ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe, jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀. Ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́, tí ó ti ṣe wá lóore, wípé ìwà wa, ìrìn wa, ọ̀rọ̀ ẹnu wa, ìṣe wa, wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí, wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbòó ọdún, èyí ni wípé tí yóò fi kọjá lọ, tí a ó fi bọ́ sí ọdún titun. Ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Kí a wo Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọgbọ́n, àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa. Ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Ọlọ́run jẹ́ kí ó yé wa. Àwa pàápàá gẹ́gẹ́ bí ẹni tí ó fojú sílẹ̀ tí a rí ohun tí ó ń lọ ní àyíká wa, a mo wi pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ounje ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wipe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wipe ekun sisun olopin ni idakeji bi anrenrin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigbati a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihi la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orilede ati ge gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipase jesu christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma roti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbeyin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbeyin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awa ye ma lo nitori be aye ti a ngbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro lekokan ki a ti le we pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si we pe emi o ma je iyalode titi lai bẹẹni iwọ ko fi nkan wọnyi si aya rẹ bẹẹni iwọ ko ranti igbehin rẹ awọn ọdọ wọn ma nro we pe won o je ọdọ titi nitori bẹ no ma se nso we pe je ki n jaye ori mi gege bi eni we pe aye ko lopin awọn elomiran ti won fara fun ijojijo oti mimu irede oru wọn ma ro we pe gba ti awọn ni ewa gba ti awon ni aso gba ti awon ni owo gba ti awon ni awon nkan aye yi won ko mo wi pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wepe awa papa gege bi eniyan won ma nso fun wepe igbala ni awa ko lo laye o itumo re ni wepe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wepe igbesi aye wa o nko ja lo eni yi ti akanihi ni o nja lankato ni o nso wepe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wepe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wepe yo ma wa titi eni ti o ba je alai loye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wepe ewa ti o ri nisinsiyi ilera ti o ni nisinsiyi agbara odomokunrin ti o ni nisinsiyi wepe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wepe aye ti a wa o lopin aye ti a ngbe o lopin wepe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wepe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wepe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a ngbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wepe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wepe awa ti a je omode a ko ti pe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wepe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi ti awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe kin lawon tun wa kin de ta won gbadura kin de ti awon fe lo si ile isin kini won wi won ro wepe awon o ma je iyalode titi lai sugbon awon na da a fe won ko ile ti lainu re o ti gbe won mi ari wipe tele tele won wa laye won wa laye sugbon nisinsin yi a ti gbe won sin o ye ki awa papa ki a ma ronu bi a ba ti ri awon ti a gbe lo si ite awon ti a gbe lo si sare be na ni o ye ki a ma mo wipe iru awon eniyan won yi won je eniyan eda bi ti wa wipe awa papa awon nkan yin won je apere fun wa ati owe fun wa wipe awa na ki o wa laye titi on ti an so ni wipe gege bi ojo kokan ti o ti ma nlo sopin gege bi odun kokan ti o ti ma nlo sopin gege be ni igbesi aye wa kokan yo ma lo si opin je ke wo Heberu ori kesan Heberu ori kesan ese iketadinlogbon ni won bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku lekan sosho sugbon lehin eyi idajo bi a ba nronu wepe ojo idajo nbo a o je ologbon sugbon asiwere eniyan ni ma ku wa ti ma gbe igbese aye re be ni wepe aye o lopin be ni wepe ko si ojo iku be ni wepe ko si ojo idajo sugbon o daju wepe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a nse ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti oku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni olorun je ki oye wa wepe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile botire leyin ti o nse iloni lowogba tabi o njale yala o njale ninu ijo tabi o njale ni bese tabi o njale ninu ile o da wa lojo wepe ojo kan bo ti o si lowo ti o so fun wipe ojo igbese aye re won de opin o tile so wipe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wipe iku yo paju re de sugbon yo fi eka abamo senu wipe ohun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokan delogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihirere eko ironupo ada ati igbala ninu Jesu Christi o daju wipe ni kehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wipe nigbati awon si je odo nigbati awon ni ilera nigbati awon ni owo ati oro nigbati awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro irunupo ada nitori be awon fe duro di ojo ogbo nigbati awon ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Christi ki o wenimo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo nikehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti olorun ba wa soro ni ki a peti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni wepe awon elomiran won ma nro wepe igba pe lo titi ati wepe awon o wa laye fun igba pipe sugbon bi a ba je ologbon o ye ki a mo wepe ko seni to mo la wepe ojo ola owo olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi a ko ba ti ni igbala ki a wa oju olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokan din ni ogoji orin dafidi ori kokan din ni ogoji ese ikerin olowa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki olowa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se somo to sisi o ye ki awa na papa ki a ma peti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun wa loni we pe igba ti a ni laye ko pe mo wipe o seese ki Jesu Christi ki o de ni igba kugba si akoko yi o se seese ki o je wipe iku ni o pa oju enikeni ninu wa de sugbon ohun ti onisamu n wi ni wipe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o n ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki oku iku olododo ki igbehin mi ki o si dabi etire ki adura yi ki o to le gba ani lati run ni kuada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi aba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo deba ohun gbogbo eyi ni noa so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lai lai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lai lai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyinni ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi nkoja lo aposteli je ki o di imo fun wa nihin we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni a ni lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Kristi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikejilelogun Matthew ori kewa ese ikejilelogun. Bogbo eniyan. Yosi kori rayi nitori oruko mi. Shugman. Eni ti oba foriti titi de okwin. Ona ni a ogbala. Oso fun awe pe okwin bo. Okwin wa fun eni kokan wa. Okwin si wa fun aye ti a wa ninu re yi. Aye ti a wa nisisin yi. Matthew ori kerin lelogun. Ese iketa. Bi osi ti joko lori oke olifi. Awon me hin re to wa ni ikoko. Wepe sopun wa. Ni gba wo ni nkan won yi yo se. Kini yo se se ami wiwa re. Ati ti opin aye. Awon me hin mo wepe daju daju. Opin aye nbo. Wepe aye nlo sopin. Ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiyesi ti a fi mo wi pe aye o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a wi pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wo pe aye ti a wa ninu re wo pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihin Jesu Kristi so nipa igbehin aye ye ki awo Ezekiel ori keje ki awo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro oluwa si to mi wa wepe iwo omo eniyan bayi le oluwa olorun wi pelu si ile israeli opin de sori igun mererin ile eyi ni oro oluwa ti o da wa loju ti o si je ki a mo wepe opin bo ese ikefa opin de o ji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni ti nsin olorun nigbati a mo wi pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo oluwa nbo wa bi o le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan won yi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa nreti awon orun titun ati aye titun ninu eyi ti ododo n gbe nitori na olufe bi eyin tin reti iru nkan won ni emuragiri ki ale ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wo pe daju daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni we pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege bi enikokan o nlo sopin ayo ti a ni ninu olorun ni we pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe amo we pe ijoba jesu kristi ti a ti wonu re nipa didi atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wi pe a o bi jesu kristi ninu luku ori kini luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jakobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba jesu kristi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni yo kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni yo re koja lo nigba ti aye yi paapa ti o ba re koja lo a o si fi ijoba jesu kristi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli danieli ori keji ese ikerin lelogoji danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yirun sugbon ohun

0: ẹsẹ̀ kẹfà àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí ọlọ́run kún sùúrù ó yẹ kí àìrékọjá ìwà òdodo ìrìn òdodo kí ó wà ní ìgbésí ayé rẹ àti sùúrù ó ń múra sílẹ̀ láti gbéyàwó ni àbí o fẹ́ kọ́lé àbí o fẹ́ ní nǹkan ayé yìí kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí ọlọ́run ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì èyí ni ẹsẹ̀ ìkeje kún ìwà bí ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì wo ẹsẹ̀ ìkọkànlá nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun tí olúwa àti olùgbàlà wa jésù kristi ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú jésù tí a ní ìwà rere tí a ní ìmọ̀ ọlọ́run tí a ní àìrékọjá ìwà òdodo tí a ní ìwà bí ọlọ́run àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa gẹ́gẹ́ bí a ti fún wa ní orí ọ̀fẹ́ ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti olúwa àti ti olùgbàlà wa jésù kristi lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún tí ọjọ́ sì ń yí lo ọjọ́ tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ jésù kristi ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin ayé wa ń lọ sópin ó yẹ kí a múra sílẹ̀ fún dìde jésù kristi àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán ayé yìí ó ń ré kọjá lọ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú ọlọ́run kúrò nínú jésù kristi jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbọràn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba jésù kristi tí kì yóò lópin jẹ́ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ wípé ayé yìí ń lọ sópin wípé a fẹ́ wà nínú ìjọba jésù kristi tí kì yóò lópin kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí a fi òdodo àti orí ọ̀fẹ́ ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò kí a máa gbé ìgbésí ayé àìrékọjá òdodo ìwà bí ọlọ́run ìgbésí ayé ìwà mímọ́ kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ jésù kristi sọ fún ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ tí a sì ń súnmọ́ òpin ayé wa kí ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti jésù kristi
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wípé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni a ń bẹ̀bẹ̀ wípé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́ bí a ti ń gbà bí a ti ń dúró lé lórí bí a ti ń fẹ́ láti ṣe kí ó mú

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹsàn-án, a sì ka iye gbogbo Ísírẹ́lì ní ìdílé ìdílé wọn, sì kíyèsí, a kọ wọn sínú ìwé àwọn ọba Ísírẹ́lì, Júdà ni a sì kó lọ sí Babylonia nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn tí ó tètè kọ́gbé ilẹ̀ ìní wọn àti ìlú wọn lé àwọn ọmọ Ísírẹ́lì, àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti àwọn Nétínímù. Ní Jerusalemu ni nínú àwọn ọmọ Júdà àti nínú àwọn ọmọ Benjamini àti nínú àwọn ọmọ Efraimu àti Manasseh ń gbé. Utai ọmọ Amihudi, ọmọ Omri, ọmọ Imri, ọmọ Bani nínú àwọn ọmọ Farisi, ọmọ Júdà àti nínú àwọn ará Shilo, Asaya, Akobi àti àwọn ọmọ rẹ̀ àti nínú àwọn ọmọ Sera, Jegueli àti àwọn arákùnrin wọn 580 àti nínú àwọn ọmọ Benjamini, Salu, ọmọ Meshulamu, ọmọ Odafaya, ọmọ Senua àti Ibneya, ọmọ Jerohamu àti Ela, ọmọ Usi, ọmọ Mikri àti Meshulamu, ọmọ Sefataya, ọmọ Regueli, ọmọ Ibnaya àti àwọn arákùnrin wọn gẹ́gẹ́ bí ìdílé wọn 134. Gbogbo àwọn ọkùnrin wọ̀nyí ni olórí nínú àwọn baba ní ilé baba wọn àti nínú àwọn àlùfáà Jedaya àti Jehoyaribu àti Jakini àti Asaraya, ọmọ Ilkaya, ọmọ Meshulamu, ọmọ Sadoku, ọmọ Mireotu, ọmọ Ahitubu, olórí ilé Ọlọ́run, àti Adaya, ọmọ Jeroamu, ọmọ Pashuri, ọmọ Makija, àti Maasai, ọmọ Adieli, ọmọ Jasera, ọmọ Meshulamu, ọmọ Meshilemiti, ọmọ Imeri, àti àwọn arákùnrin wọn, olórí ilé baba wọn. 130 àwọn alágbára akọni ọkùnrin fún iṣẹ́ ìsìn ilé Ọlọ́run. Àti nínú àwọn ọmọ Léfì, Shemaiah, ọmọ Hashubu, ọmọ Asrikamu, ọmọ Ashabaya, nínú àwọn ọmọ Mirari, àti Bakbakari, Ereshi, àti Galali, àti Matanaya, ọmọ Mika, ọmọ Sikri, ọmọ Asafu, àti Obadaya, ọmọ Shemaiah, ọmọ Galali, ọmọ Jedutuni, àti Berekaya, ọmọ Asa, ọmọ Elkana, tí ń gbé ìletò àwọn ará Netofa. Àwọn adènà sì ni Ṣálúmù àti Akubu àti Talmoni àti Aimani àti àwọn arákùnrin wọn Ṣálúmù lé olórí títí di ìsinsìnyí àwọn tí ó dúró lé ojú ọ̀nà ọba ní ìhà ọrùn adènà ni wọn ní ẹgbẹ́ àwọn ọmọ Léfì àti Ṣálúmù ọmọ Kórè ọmọ Ebiasafu ọmọ Kóra àti àwọn arákùnrin rẹ̀ tí ilé baba rẹ̀ àwọn ọmọ Kóra ní ń bẹ lórí iṣẹ́ ìsìn náà olùtọ́jú ìloro àgọ́ náà àwọn baba wọn ti ń bẹ lórí ibùdó olúwa tí wọn máa ṣọ àtìwọlé náà àti Finiasi ọmọ Eliasari ni olórí lórí wọn ní ìgbà àtijọ́ olúwa sì wà pẹ̀lú rẹ̀ Sekaraya ọmọ Meshilemaya ni adènà ilẹ̀kùn àgọ́ àjọ ènìyàn gbogbo wọ̀nyí tí a ti yàn láti ṣe adènà lójú ìloro jẹ́ 212 a ka àwọn wọ̀nyí nípa ìdílé wọn ní ìletò wọn àwọn ẹni tí Dáfídì àti Samueli aríranti yàn nítorí òtítọ́ wọn bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí àti àwọn ọmọ wọn ń ṣe àbójútó ìloro ilé olúwa èyí ni ilé àgọ́ náà fún ìṣọ́ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn adènà ń bẹ ní ìhà ọrùn ìwọ̀ oòrùn àríwá àti gúúsù àti àwọn arákùnrin wọn ń gbé ìletò wọn láti máa wà pẹ̀lú wọn ní ìjọ ìkeje láti ìgbà dé ìgbà nítorí tí àwọn ọmọ Léfì wọ̀nyí jẹ́ àwọn olórí adènà mẹ́rin wọ́n sì wà nínú iṣẹ́ náà wọ́n sì wà lórí ìyàrá àti ibi ìṣúra ilé Ọlọ́run wọ́n a sì máa sùn yí ilé Ọlọ́run ká nítorí tí wọ́n ní ìtọ́jú náà àti ṣíṣe rẹ̀ ní òrò òwúrọ̀ jẹ́ tiwọn àti àwọn kan nínú wọn ní ìtọ́jú ohun èlò ìsìn láti máa kó wọn sínú ilé àti sí òde ní iye nínú wọn lè yàn láti máa bójútó ohun èlò àti gbogbo ohun èlò ibi mímọ́ àti ìyẹ̀fun kíkúná àti ọtí wáìnì àti òróró àti òjíá àti tùràrí àti òmíràn nínú àwọn ọmọ àwọn àlùfáà sì fi tùràrí ṣe òróró àti Matitaya ọ̀kan nínú àwọn ọmọ Léfì tí ṣe àkọ́bí Ṣálúmù ọmọ Kóra ni ó ń ṣe alábòjútó iṣẹ́ ohun tí à ń dín àti nínú àwọn arákùnrin wọn nínú àwọn ọmọ Kóhati ni ó ń ṣe ìtọ́jú àkàrà ìfihàn láti máa pèsè rẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi wọ̀nyí sì lé àwọn akọrin olórí àwọn baba àwọn ọmọ Léfì wọn kò ní iṣẹ́ nínú ìyàrá wọn ni nítorí tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn lọ́sàn-án àti lóru àwọn wọ̀nyí ni olórí baba àwọn ọmọ Léfì ní ìran wọn olórí ni wọ́n àwọn wọ̀nyí ní ń gbé Jerusalemu àti ní Gibeoni ni baba Gibeoni ń gbé Yegieli orúkọ ayẹni tí jẹ́ Maaka àkọ́bí ọmọ rẹ̀ sì ni Abdoni àti Suri àti Kishi àti Baali ati Neri, ati Nadabu, ati Gedori, ati Ahio, ati Sekaraya, ati Mikloti. Mikloti si bi Shimiamu. Awon wonyi si n ba awon arakunrin won gbe ni Jerusalemu koju si awon arakunrin won. Neri si bi Kishi. Kishi si bi Saulu. Saulu si bi Jonathani, ati Makishua, ati Abinadabu, ati Eshbali. Ati omo Jonathani ni Meribbaali. Meribbaali si bi Mika, ati awon omo Mika ni Pitoni, ati Meleki, ati Taria, ati Ahasi. Ahasi si bi Jara. Jara si bi Alemeti, ati Asmafeti, ati Simri. Simri si bi Musa. Musa si bi Binea, ati Refaya omo re. Eliasa omo re. Aseli omo re. Aseli si bi omo Mefa. Oruko won ni wonyi: Asrikamu, Bokeru, ati Ishmaeli, ati Shearaya, ati Obadaya, ati Anani. Wonyi li awon omo Aseli.
2: Eje ki a gbadura.
3: Atun wa lekan si loni baba. Lati wa ba o pade. Lati wa gbo oro re. A si nbe o wi pe gbogbo awa ti a wa loni a o sala kuro ninu iji igbesan ti o nbo si aye. A o si le simi ni odo Jesu Kristi. Nje a nbe o wi pe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan. Gbogbo ohun ti o ba ye lati mu si eto ni igbesi aye wa fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa je ki oro re ki o ri ibi ibujoko ni okan wa le oni adupe epo kuti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. O sese ki o ti gbo tele tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandini ogun lati ese ikeji lade ese iketadini ogun ohun ti mo si fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni we pe sa asala fun emi re. Idajo nbo nitori wipe Olorun lati orun fun ara re ni o ti pinu wipe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wipe ko si idajo oro Olorun je ki o di mo fun a wipe idajo nbo idajo yi yo si wa sori gbogbo agbaye pata pata esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa Olorun je ki o di mo fun a wi pe ojo kan bo nigbati ki o si ibi sasi o sin kilo fun a wi pe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa asala fun emi wa ni Genesis ori kokandinlogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro nihi yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju Oluwa Oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wi pe edide ejade kuro nihi yi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oyesin la nigba na li awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon omo birin re mejeji ti o wa nihi ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigba ti o sin lora awon okunrin na nawo mu ile owo

pé èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorra. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí ìkẹtàlá ti Jẹ́nẹ́sìsì, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì, ìbátan Ábráhámù, tí ó dé ìlú tí a ń pè ní Sódómù, ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, èyí tí ó yà ọ́ ya Ábráhámù, ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere, tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa, tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa kí a sì jáde lọ, kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀, kí a tọ̀ wọ́n lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì ya ọ̀rẹ́ Ọlọ́run ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò lè bawí, tí ó sì lè ní ohun ìní púpọ̀, tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì. Èyí ni Lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá, Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénání, ibi tí ó yẹ ọmọ Ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kénání níbi tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀, níbi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábráhámù jókòó sí ilẹ̀ Kénání, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni. Ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódómù. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókò rẹ. Àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ? Àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ? Àwọn wo ni olùdámọ̀ràn fún ọ? Àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́, tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ̀. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà á ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì, ó dàbí alára mímọ́,

0: ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 168, orí 168. Kérara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà, bí àwa ti ń ka Bíbélì ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń jálánká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn ń bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta. Nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọn mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀, àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí, kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí a já ilé onílé kí a fi bo ti wá. Bí o bá já ilé onílé tó fi bo ti ẹ, òjò níye wọlé ẹ, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀, wọ́n á tún ja ilé tiẹ̀, wọ́n á tún ja fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n á tún ja ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa ja ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò, ìwà ti ara iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, ká sá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfìkan rànkan. Wọ́n sọ pé wòlíì èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun, ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀, nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní ààwẹ̀ irú èyí ni mo ayàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí, rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekieli 23:30. Ezekieli 23:30 láti ẹsẹ̀ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́, àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wá èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wá èmi bẹ̀ ọ́, jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 31, wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá, wọ́n sì jókòó níwájú rẹ̀ bí ènìyàn mi, wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. bi o ba so fun won wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lord o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa so fun awe pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won a jade won ni nje bawo ni won na se ri oniwasun yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ku ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wipe ohun mo wipe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abraham awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wipe o mo gege bi abraham be ba nso wipe abraham je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodom ohun go mara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wipe nitori igbe ese awon ela awon ara ile re nitori pe o n papo ju wipe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wipe nitori igbe ilu re o ndi pupo o sin papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je on gbe ni moshin tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wipe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo n bo bi idajo yi si ti n bo se olorun da oyan si oto o sin so wipe o mo wipe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wipe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wipe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o o sin ma adresi ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo bera iwo na mo n to n gbeyin re o n so fun anihin wipe olorun je ki o di mo fun abraham wipe idajo n bo lori sodom ohun gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi okiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodom sugbon abraham duro sibe ni waju oluwa ki lo n fe se o n fe gbadura nitori o ranti wipe loti wa ni ilu sodomu abraham si sumo odo re o si wipe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo o harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu Nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronupo ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si we pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ebe si nitori won abraham tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si we pe jo ki inu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi we pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni ashale loti si joko li enu bode sodomu kise pe on ka bibeli o kise pe on sasaro lori oro olorun kise wipe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enubode bi loti si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wepe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wepe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lot be si ni se won be si ni wa oko ni sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wipe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati ohunkohun ti iwo ni ni ilu eyi n so nipa awon omo odo re pelu awon to n sise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo niwoju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli wonyi ti won so fun lese kese ni o gbagbo ibikibi ti olorun ba ti ri igbagbo o ma n ye e si bi o ti le je wipe Lot ti se buruku tele tele o si ti dapo pelu awon alaigbagbo pelu awon elese ti Sodomu o Gomora nigba ti a so fun wipe idajo de o gbagbo lai si igbagbo ko se ni ti o le ri Oluwa bi o ba je wipe Lot se iye meji tabi alaigbagbo o si gun ejika wipe eh orun ma wo ki n soro enikan ah oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan e to ndun o eyi ni o je wahala ti re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ti re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe eh gba to je gbogbo eniyan ni ebi npa wi pe ebi ti o sin pa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wipe wahala de ba elomiran tori be bi Lot ba so wipe orun wo ki se oro enikan a wo le lori asiku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wipe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran we pe o gba Jesu gbo o si gbagbo wipe o ti ku ese re lo wipe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo Olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni we pe o ti fi ese re saaju a si ti da awon ese wonyi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wipe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apa kan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re a han gbangba bi ese re ti han gbangba se awon ti o se ati se Olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wipe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o ti n de bi o ti n pa oju re de ni iku be ni awon ese won yi ti o n tele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti Lot ni lese kese ti o gbo nipa idajo Olorun be ni o gbagbo ni o si so fun Olorun wipe mo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wipe edide idajo nbo wo ese ikerinla sugbon eyi ni Genesis ori ikokandinogun ese ikerinla sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun wa wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu ojo eletan loju e ti o ba si je wi pe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wi pe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wi pe mi ojo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omo birin re mejeji ti o wa nihi won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye noa eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awo ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa kori be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o sokale yo si ma jo awon eniyan bi won ba tin jo ni aye be ni emi won ni o lo si orun apadi ninu ina ajoku jo ma nge ni won yi won da won fi owo le loti ni ese keta ni ogun wi pe o si se nigba ti won mu won jade si eyin odi ilu tan nje ati mu o jade kuro ni sodomu ati gomora ninu ose sodomu ati gomora nje Jesu Kristo olugbala re nje o ti fi owo re di o mo si ti mu o jade ko ninu ese ko ninu ero ko ninu iwa ole ko ninu a fi oro kelebani je ko ninu asoro ni leyin se o ti mu o kuro ninu agbere ati panshaga se o ti mu o kuro ninu iwa akobirin jo se o ti mu o jade si eyin odi ilu o si wi pe sa sala fun emi re sa sala fun emi re ma se wo ehin re wo ese kerin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala o fe sa wo inu ijoba olorun bi o ba je be anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o ti n fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o n fi pamo ni won tele o won le mo won se fara mo timotimo sugbon bo ba je loni ni o n so fun olorun wi pe o n fe ki awon ese won ki o han gbangba ni waju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo Jesu lara ki o je ki Jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o n fi enu sin olorun o n fe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa sala fun emi re igi igbesan bo bibeli so pe ina yo ma jo ni waju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de nibo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki a gbadura mo bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki Jesu Kristi ki o ru awon ese won yi lo a o dariji o a o sanu fun o Jesu Christi yo fi e jere we e sherenu. Shugmano ti o bi oba boju wenyi. Bi oba sakwada. Bi oba diakwe yida. Ron ti aya loti. Ron ti onti o shele si. Sa sala pon emi re. Sa sala pon emi re. Ma se boju wenyi. Ma se pada sinu e se mo. Sa sala pon emi re. Bi o ba nda ese ni ikoko olorun ri o bi o kan wa ti o ngbe bibeli ti o ngbadura ti o ngba awe sugbon ti o wa ninu agbere ati panshaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki Jesu ki o gba okan re la olorun ri o idajo sin bo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbe san bo ti ori gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju weyin kuro ni Sodomu ati Gomora kuro ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re ese awon elomiran han gbangba asi ma lo saju si idajo sugbon ti awon elomiran awon ti won fi ese won pamo a ma tele won se ese ti re ntele o abi o ti je ki Jesu ki o ru ese re lo sa sala fun emi re sa sala fun emi re nitori idajo nbo lori gbogbo alaigboran lori gbogbo elese lori gbogbo awon agbon magba sa sala fun emi re oni ni ojo igbala bi o ba gbagbo yo gba okan re la yo tun igbesi aye re se nitori ati da Jesu lejo fun o ti ru ese re ati ase dede re bi o ba je fi awon ese won yi sile ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je ti re mo sa sala fun emi re ki o le bo lojo idajo ki ye ni pekun ki o le je ti re ni oruko Jesu Christi Oluwa wa baba wa adupe fun ikilo ife ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won ja fara nitori pe oye oye won ko si la si won loju wi pe won o ni lo aye raye ninu aye yi ko ye won wi pe igba yo dopin akoko kan bo ni igba ti a o gbe won kuro ni lo ile ti won gbe ni sisi yi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko bo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wi pe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o nki wa ni ilo wi pe ke a fi awon ese won yi ke a fi won ranse si idajo nje abe o wi pe gbogbo awon eniyan won yi ti won duro ni waju re ti won wo Jesu ti won gbagbo wi pe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Christi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo laanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wala mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Christi nitori eje Jesu Christi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se isile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti eni kankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wi pe bi a ti n jade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ́ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti di àṣerége à ń bẹ̀ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kàwá kó àwọn àyànfẹ́ kí a lè bá ọjọba kí a lè máa bá ọgbé adúpẹ́ pò ti gbọ́ tiwa ǹjẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá à ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wọ́lé àǹfààní yìí jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú adúpẹ́ pò ti gbọ́ tiwa máa bá wa lọ máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wọ aláìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọjẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run adúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa. Yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore tí ó wúwo tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hebrew, Epistle ti Paul sí àwọn ará Hebrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epistle sí àwọn ará Hebrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kristiẹni tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà tí wọ́n sì máa ń bójú fò dá nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fòdá tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ìbáṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbáṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fun ise rere gbogbo nitori na bi gbogbo eya ara wa bi o se je pataki titi de ikona wa ati irun ori wa be ni o ye ko ye wa wi pe gbogbo oro olorun ni kokan ni o je pataki nitori na ko ye ki aboju fo onko nitori jesu papa so fun awe pe kikini ninu oro olorun ki yo lo laise eyi ni afinka nisisi lati ese ikeji le logun ki o ma fi oji o ba lo bi atinka emi sin be yin ara egba oro iyanju mi nitori iwe kokoro ni mo ko si yin emi gbo emi mo e mo pe ada timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin e ki gbogbo awon ti se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti itali wa ki yin ki ore ofe ki o wa pelu gbogbo yin ami nihi ni ati ka awon oro kokoro yi bi o ba je pe iru oro bayi ni enikokan waka lo oro nigbati a ba nse akoko idakeje wa o sese ki a ro we pe ko si eko kan tabi ohun kan ti a le mulo ninu ohun ti a nka sugbon o ye ki o ye wa wi pe oro olorun jile popo a si so fun a wi pe awon ti a nka won yi bi a ba gba emi olorun laaye lati se wa loju lati tumo re fun wa a o ri wi pe opo eko lo wa ninu ohun ti a ti ka sile won yi fun awon oluka tabi awon olugbo ni paul apostle ni o so fun wi pe ki won ki o gboran si oro iyanju ti won ti gbo wi pe bi a ba wa si odo olorun ki a ni eti igbo ati aya agbase lati ni okan ti o mura tan lati se ohun gbogbo ti o ye ki a se nitori kini apostle ti o se nso ru oro be ti o nso fun wi pe emi nbe yin ara egba oro iyanju mi ohun ti o se nso fun ni wi pe ohun pelu mo daju saka wi pe ni ikeyin ojo ti a wa yi opolopo ni o ko eko ti o ye koro sile won ma wa itan san kaakiri nitori pe won ko ni ife otito eyi ni a fi gba awon kristeni ni iyanju wi pe won ni lati gba oro olorun si okan won ki won ki o ma se gba etan ese tabi emi ti nsakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ijinle ti o wa ninu oro olorun lẹyin naa ni o wa nso fun wi pe oun ni ireti lati tan wa pelu timotheo nitori pe timotheo ti a ko nipa re nihi o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le eje ki o ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara eberu ise iranse ko dopin nitori be ni nipa eyi ni a tun so fun awa na pelu pe bi o ti le je wepe a nfi opin tabi ipari si ohun ti a n keko ninu eberu sugbon eyi ko so wipe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wipe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a ti nwo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka leekan o ni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni paul ni o lo ede kan o lo ede yi wepe ohun ti o n ko si won o pe ni oro iyanju nje kini paul apostle kini o n pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titi de ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon aposteli ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon

ẹsẹ̀ kan tàbí orí kan nínú Genesis títí dé Deuteronomy. Wọ́n sì ka àwọn ìwé wòlíì, wọn ò sọ fún wa bóyá Jeremiah ni, bóyá Isaiah ni, bóyá Hosea ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti ka orí kan nínú ìwé òfin àti ìwé wòlíì ni wọ́n wá sọ fún àwọn Paul wípé bí wọ́n bá ní ọ̀rọ̀ ìyànjú kan, ọ̀rọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ Ọlọ́run wá sí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó dìde dúró kí wọn kí ó lè sọ. Èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìyànjú ni ọ̀rọ̀ Ọlọ́run láti ṣini létí, ọ̀rọ̀ Ọlọ́run láti kìlọ̀ fúnni, ọ̀rọ̀ Ọlọ́run láti gbani ní ìyànjú, ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ kí ọ̀nà ìmọ́lẹ̀ ìrere kí ó yé ẹnì kọ̀ọ̀kan. Èyí ni a fi ń padà sínú Hebrews orí 13 ẹsẹ̀ 12. Èmi sì ń bẹ̀ yín ara. A rí wípé níhìn-ín èyí tí ìbá fi lo agbára tàbí àṣẹ apostelì, ó ń pàrọwà sí wọn, ó ń bẹ̀ wọ́n wípé kí wọ́n kí ó fún ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wọn. Ó sì ń sọ wípé èmi ń bẹ̀ yín ara. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí Paul apostelì tí yóò lo èdè yìí ara nínú Hebrews orí 3 ẹsẹ̀ 1 ni ó ti sọ fún wa àwọn tí a ń pè ní ara, ìbá jẹ́ arákùnrin tàbí arábìnrin. A ń pe àwọn wọ̀nyí ní ara nínú Olúwa. Nínú Hebrews orí 3 ẹsẹ̀ 1 yóò sọ wípé nítorí náà ẹ̀yin ara mímọ́ alábàápín ìpè ọ̀run. Gbólóhùn tí a kà yóò jẹ́ kí a mọ àwọn tí a ń pè ní ara. Ó máa ń jẹ́ àṣìṣe láàrin wa. Bí a bá rí ẹnìkan tí ó ń wá sí ilé ìsìn, a máa ń pè ní arákùnrin tàbí arábìnrin láì mọ̀ wípé ó ní àwọn nǹkan àmúyẹ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti nínú ìgbésí ayé wa kí a tó lè di ara nínú Olúwa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí nínú obìnrin ẹlẹ́ṣẹ̀ pátágbáà ni. Ṣùgbọ́n nígbà tí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, tí a gba Jésù Kristì gbọ́ tí ó kú fún wa, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sọ wá di ẹni ọ̀tọ̀, ẹni mímọ́, tí a sọ wá di ẹni àìlẹ́ṣẹ̀ nítorí wípé a ti kó ẹ̀ṣẹ̀ wa kúrò, ó sọ wípé a di ara mímọ́. Ẹ̀ṣẹ̀ ti kúrò, ìbàjẹ́ ti kúrò, ìrìnkúrìn ti kúrò lẹ́sẹ̀ wa, a ti di ọmọ Ọlọ́run, a jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí Ọlọ́run. Èyí ni ara. Ó wá sọ wípé alábàápín ìpè ọ̀run, àwọn tí a pè láti ìpè ọ̀dọ́ àgùntàn, ìpè Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń pè wọ́n sínú ìgbàlà, sínú agbo àwọn onígbàgbọ́, èyí ni àwọn ara. Èyí ni Paul apostle ló fi ń sọ fún wípé èmi ń bẹ̀ yín ara. Ó fẹ́ kí wọn kí ó mọ̀ wípé bí a bá jẹ arákùnrin, bí a bá jẹ arábìnrin, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún ẹbí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù Kristì lẹ́yìn. Bí o bá jẹ ọmọ Ọlọ́run, bí o bá jẹ ẹbí Ọlọ́run, bí a bá ti wọ ẹ̀ṣẹ̀ rẹ nù, tí a sì ti sọ ọ́ di ọ̀tún, tí o jẹ́ ara mímọ́, ó sì jẹ́ alábàápín nínú ìpè ọ̀run, ó yẹ kí o mọ̀ wípé ọ̀rọ̀ ìyànjú tí Paul tí ó ti sọ fún àwọn ará Hebrews ó wà fún ọ, ó wà fún mi. Ó ń sọ fún wa nínú ẹsẹ̀ yìí wípé èmi sì ń bẹ̀ yín ara. Ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Kí ni ṣe tí ó fi ń bẹ̀ wọ́n wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú òun? Nítorí wípé àti dé ọ̀run ó sopọ̀ mọ́ ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé àti ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run ó sopọ̀ mọ́ kí a gbọ́, kí a gbà, kí a gbé yẹ̀wò, kí a mọ̀ wípé nǹkan yìí ó ṣe dandan fún ẹnì kọ̀ọ̀kan wa, kí a sì gbọ́ràn sí nǹkan wọ̀nyí. Ǹjẹ́ kí ni ọkùnrin yìí apostle yìí, kí ni ó ń pè ní ọ̀rọ̀ ìyànjú? Bí a bá wò ó láti ìbẹ̀rẹ̀, a ó rí àwọn àṣẹ, àwọn ìlànà tí ó ti fún wọn lẹ́sẹsẹ, àwọn tí ó yẹ kí wọn kí ó ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń pè wá sí ìrántí wọn wípé láti orí kìíní, orí kejì, orí kẹta, títí dé orí kẹtàlá ni ó ti ń fún wọn ní àṣẹ. Àṣẹ tí ó fi ẹsẹ̀ wọn lé ọ̀nà tóóró tí ó lọ sí ìyè ànípẹ̀kun. Ó sì ń sọ fún wọn wípé bí kì í bá ṣe wípé wọ́n gba àwọn àṣẹ àti ìlànà wọ̀nyí, wọn ò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Èyí ni ó fi ń pàrọwà sí wọn wípé kí wọn kí ó jọ̀ ọ́, kí wọn kí ó má bàa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ òun kí ó jẹ́ lásán lórí wọn, àti ìgbàgbọ́ tiwọn kí ó má bàa jẹ́ lásán. Ó ní nítorí bẹ́ẹ̀ wọ́n ní láti gbà, wọ́n ní láti gbọ́, wọ́n ní láti gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí ó ń sọ fún wa. Ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìyànjú wọ̀nyí nínú Hebrews orí kejì ẹsẹ̀ ìkíní. Nítorí náà ó yẹ tí àwa ọmọ Ọlọ́run, àwa tí a ti gbọ́ ìpè ẹ̀mí, àwa tí a ti gbọ́ràn sí ìpè náà, àwa tí a ti wọ inú ìjọba Ọlọ́run, àwa tí a ti pa ẹ̀ṣẹ̀ wa rẹ́, ó ní ó yẹ kí àwa kí a máa fi iyè sí i gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà

0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹwàá. Àwọn ará Filistia sì bá Ísírẹ́lì jagun. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì sá níwájú àwọn ará Filistia. Wọ́n fi ara pa, wọ́n sì ṣubú ní òkè Gibeah. Àwọn ará Filistia sì lépa Saulu kíkan àti àwọn ọmọ rẹ̀. Àwọn ará Filistia sì pa Jonathani àti Abinadabu àti Mekiṣua àwọn ọmọ Saulu. Ogun náà sì le fún Saulu. Àwọn tafàtafà sì bá a, òun sì dàmú nítorí àwọn tafàtafà. Nígbà náà ni Saulu wí fún ẹni tí ó ru ìhámúra rẹ̀ pé, "Fàìdà rẹ yọ, kí o sì fi gún mi, kí àwọn aláìkọlà wọ̀nyí, kí o má bàa wá fi mí ṣẹ̀sín." Ṣùgbọ́n ẹni tí ó ru ìhámúra rẹ̀ kọ̀ nítorí ẹ̀rú bá a gidigidi. Bẹ́ẹ̀ ni Saulu sì mú idà, ó sì ṣubú lé e. Nígbà tí ẹni tí ó ru ìhámúra rẹ̀ sì rí pé Saulu kú, òun náà pẹ̀lú sì ṣubú lé idà rẹ̀, ó sì kú. Bẹ́ẹ̀ ni Saulu kú àti àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo ilé rẹ̀ sì kú ṣọ̀kan. Nígbà tí gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì tí ó wà ní pẹ̀tẹ́lẹ̀ rí pé wọ́n sá, àti pé Saulu àti àwọn ọmọ rẹ̀ kú, wọ́n fi ìlú wọn sílẹ̀, wọ́n sì sá. Àwọn ará Filistia sì wá, wọ́n sì jókòó nínú wọn. Ó sì ṣe ní ijọ́ kejì, nígbà tí àwọn ará Filistia dé láti wá bọ́ àwọn òkú ní aṣọ, wọ́n sì rí Saulu pẹ̀lú àti àwọn ọmọ rẹ̀ pé wọ́n ṣubú ní òkè Gilboa. Wọ́n sì bọ́ ilé aṣọ, wọ́n sì gbé orí rẹ̀ àti ìhámọ́ra rẹ̀. Wọ́n sì ránṣẹ́ sí àwọn ará Filistia yíká láti mú ìyìn lọ èrò fún àwọn èrè wọn àti fún àwọn ènìyàn. Wọ́n sì fi ìhámọ́ra rẹ̀ sínú ilé òrìṣà wọn. Wọ́n sì kan agbárí rẹ̀ mọ́ ilé Dagoni. Nígbà tí gbogbo Jabesh Gileadi gbọ́ gbogbo èyí tí àwọn ará Filistia ti ṣe sí Saulu, wọ́n dìde gbogbo àwọn ọkùnrin ogun, wọ́n sì gbé òkú Saulu lọ àti òkú àwọn ọmọ rẹ̀. Wọ́n sì wá sí Jabeshi, wọ́n sì sin egungun wọn lábẹ́ igi Oaku ní Jabeshi. Wọ́n sì gbàwẹ̀ ní ijọ́ méje. Bẹ́ẹ̀ ni Saulu kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó dá sí Olúwa, nítorí ọ̀rọ̀ Olúwa tí òun kò kíyèsí, àti pẹ̀lú nítorí ó lọ béèrè ọ̀ràn lọ́wọ́ àbókù sọ̀rọ̀ láti ṣe ìbéèrè. Kò sì béèrè lọ́wọ́ Olúwa, nítorí náà ni ó ṣe pa á, ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ Dáfídì ọmọ Jésè.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkọkànlá. Nígbà náà ni gbogbo Ísírẹ́lì kó ara wọn jọ sí ọ̀dọ̀ Dáfídì ní Hebroni wípé, "Kíyèsí, egungun rẹ àti ẹran ara rẹ lè àwa ṣe, àti pẹ̀lú ilé àtijọ́, àní nígbà tí Saulu jẹ́ ọba, ìwọ ni ó mú Ísírẹ́lì jáde tí o sì ń mú wá ilé. Olúwa Ọlọ́run rẹ sì wí fún ọ pé kí ìwọ kí ó bọ́ Ísírẹ́lì ènìyàn mi, kí ìwọ kí ó sì ṣe ọmọ aládé lórí Ísírẹ́lì ènìyàn mi." Nítorí náà ni gbogbo àwọn àgbààgbà Ísírẹ́lì ṣe tọ ọba wá ní Hebroni. Dáfídì sì bá wọn dá májẹ̀mú ní Hebroni níwájú Olúwa. Wọ́n sì fi òróró yan Dáfídì lé ọba lórí Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nípa ọwọ́ Samueli. Àti Dáfídì àti gbogbo Ísírẹ́lì jáde lọ sí Jerusalemu tí ṣe Jebuṣi. Àwọn Jebuṣi ará ilẹ̀ náà ń gbé ibẹ̀. Àwọn ará ìlú Jebuṣi sì wí fún Dáfídì pé, "Ìwọ kò gbọdọ̀ wọ ìhín yìí wá." Ṣùgbọ́n Dáfídì kó ìlú odi Sioni tí ṣe ìlú Dáfídì. Dáfídì sì wí pé ẹnikẹ́ni tí ó bá tètè kọ́kọ́ lu àwọn ará Jebusi ni yóò ṣe olórí àti balógun. Bẹ́ẹ̀ ni Joabu ọmọ Seruiah sì tètè kọ́ gòkè lọ, ó sì jẹ́ olórí. Dáfídì sì ń gbé inú ìlú odi, nítorí náà ni wọ́n fi ń pè é ní ìlú Dáfídì. Ó sì kọ́ ìlú náà yí káàkiri, àní láti Milo yí káàkiri. Joabu sì tún ìyókù ìlú náà ṣe. Bẹ́ẹ̀ ni Dáfídì ń ga, ó sì ń pọ̀ sí, nítorí tí Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú rẹ̀. Wọ̀nyí sì ni olórí àwọn ọkùnrin akọni tí Dáfídì ní, àwọn tí ó fi ara wọn mọ́ gírígírí ní ìjọba rẹ̀, pẹ̀lú gbogbo Ísírẹ́lì láti fi ìjọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa fún Ísírẹ́lì. Èyí ni iye àwọn ọkùnrin akọni tí Dáfídì ní: Jaṣobeamu ọmọ Akmoni, olórí nínú àwọn 200 balógun, òun ni ó gbé ọkọ rẹ̀ sókè sí 300 ènìyàn tí ó pa lẹ́rìnkan. Lẹ́yìn rẹ̀ ni Eliaseri ọmọ Dodo ará Ahoyi, ẹni tí í ṣe ọ̀kan nínú àwọn akọni mẹ́ta. Òun wà pẹ̀lú Dáfídì ní Pasdamimu nígbà tí àwọn ará Filistia kó ara wọn jọ láti jagun. Níbi tí ilẹ̀ bírí kan wà tí ó kún fún ọkà Bali, àwọn ènìyàn sì sá lọ kúrò níwájú àwọn ará Filistia, wọ́n sì dúró jẹ́ lé àárín ilẹ̀ bírí náà, wọ́n sì gbà á, wọ́n sì pa àwọn ará Filistia. Olúwa sì fi ìgbàlà ńlá gbà wọ́n. Àwọn mẹ́ta nínú àwọn 200 balógun sì sọ̀kalẹ̀ tọ Dáfídì lọ síbi àpáta náà nínú ihò Adúlámù. Ogun ará Filistini sì dó lé àfonífojì Rifaimu. Dáfídì sì ń bẹ nínú ìlú odi nígbà náà. Ẹgbẹ́ ogun àwọn ará Filistia sì ń bẹ ní Bẹ́tílẹ́hẹ̀mù lé àkókò náà. Dáfídì sì pòǹgbẹ, ó sì wí pé, "Èmi ìbá rí ẹni fún mi mu nínú omi kànga Bẹ́tílẹ́hẹ̀mù tí ń bẹ létí ẹnu bodè." awon meta na si la inu ogun awon ara Filistia koja won si fa omi jade lati inu kanga Bethlehem lati enu bode won gbe won si mu to Dafidi wa Dafidi ko si fe mu sugbon o tu sile fun Oluwa o si wi pe ki Olorun mi ma je ki emi ki o se yi ki emi ki wa mu eje awon okunrin won yi ki won fi emi won wewu nipa emi won ni won fi mu wa nitori na ni ohun ko se fe mu nkan won yi ni awon akoni meta won yi se ati Abishai arakunrin Joabu o ni olori ninu awon meta nitori ti o gbe oko re soke si odurun o pa won o si ni oruko ninu awon meta o ni olaju awon meta egbe keji lo o si je olori won sugbon ko to awon meta isaaju Benaya omo Jehoada omo akoni okunrin kan ti Kabseeli eni ti o po ni ise agbara o pa awon omo Arieli meji ti Moabu o n sokale o si pa kiniun kan ninu iho lakoko snow o si pa ara Egypt kan okunrin ti o si sigbonle igbonwo marun ni gigun re ati lin owo ara Egypt na ni okokan wa bi idubu igi awonso o si sokale to lo pelu opa a si ja oko li owo ara Egypt na o si fi oko re pa nkan won yi ni Benaya omo Jehoada se o si ni oruko ninu awon akoni meta kiyesi o ni olaju awon ogbon lo sugbon ko to awon meta isaaju Dafidi si fi se olori awon igbimo ile re awon akoni okunrin omo ogun re ni Asaheli arakunrin Joabu Elhanani omo Dodo ara Bethlehem Samotu ara Harori Elesi ara Peloni Ira omo Ikeshi ara Tekoa Abieseri ara Anatoti Sibekai ara Usa Ilai ara Ahoi Maharai ara Netofa Heledi omo Bana ara Netofa Itai omo Ribai ti Gibea ti awon omo Benjamini Benaya ara Piratoni Urai ti Odo Gashi Abieli ara Abati Asmafeti ara Baharumi Eliaba ara Shalboni awon omo Ashemu ara Gisoni Jonathani omo Sage ara Harari Ahiamu omo Sakari ara Harari Elifali omo Uri Eferi ara Mikirati Ahija ara Peloni Esro ara Kameli Nari omo Eshbai Jueli ara kunrin Natani Mibhari omo Ageri Saleki ara Amoni Naharai ara Beroti eni tin ru ihamora Joabu omo Siraya Ira ara Itri Garobu ara Itri Uria ara Heti Sabadi omo Ahalai Adina omo Shisha ara Rubeni olori awon ara Rubeni ati ogbon eniyan pelu re Anani omo Maaka ati Jehoshafati ara Mitini Usia ara Aslerati Shama ati Jegieli awon omo Hutani ara Arueri Jediaeli omo Simri ati Joha arakunrin re ara Tisi Elieli ara Mahafi ati Jeribai ati Joshafia awon omo Elnaamu ati Tima ara Moabu Elieli ati Obedi ati Jasieli ara Misoba Iwe kini ti Chronicle ori ikejila won yin si le awon ti o to Dafidi wa si Siglagi nigba ti o fi ara re pamo nitori Saul omo Kishi awon yi si wa ninu awon akoni tin se oluranlowo ogun na won le tafa won si le fi owo otun ati owo si so okuta ati fi orun tafa ani ninu awon arakunrin Saul ti Benjamini Ayeseri ni olori ati Joashi awon omo Shema ara Gibea ati Jesieli ati Peleti awon omo Asmafeti ati Beraka ati Jehu ara Anatoti ati Ismaya ara Gibeoni akoni ninu awon ogbon ati lori ogbon eniyan ati Jeremiah ati Jaasieli ati Johanani ati Josabadi ara Gedera Elusai ati Jeremoti ati Bealaya ati Shemaraya ati Shefataya ara Harofi Elkana ati Jesaya ati Asarelti ati Joeseri ati Jashubiamu awon ara Kora ati Joela ati Sebadaya awon omo Jerohamu ati Gedori ati ninu awon ara Gadi awon okunrin akoni kan ya ara won sodo Dafidi ninu iho ni eju awon okunrin ogun ti o ye fun ija ti o le di asa ohun oko mu oju awon eni ti o dabi oju okinun won si yara bi agbonrin lori awon oke nla Eseri ekini Obadaya ekeji Eliobu ekẹta, Mishmana ekẹrin, Jeremiah ekarun, Atai ekẹfa, Elieli ekeje, Johanani ekẹjọ, Elsabadi ekẹsan, Jeremiah ekẹwa, Makbanai ekọkanla. Àwọn yìí ni àwọn ọmọ Gadi, àwọn olórí ogun. Ẹni tí ó kéré jù tó fún ọgọ́rùn-ún ènìyàn àti ẹni tí ó pọ̀ jù tó fún ẹgbẹ̀rún. Wọ̀nyí ni àwọn tí ó gòkè odò Jọ́dánì ní oṣù Ìkínní nígbà tí ó kún bo gbogbo bèbè rẹ̀. Wọ́n sì lé gbogbo àwọn tí ó wà ní àfonífojì nínú ìlà ọ̀run àti ní àìwọ̀ ọ̀run. Nínú àwọn ọmọ Bẹ́ńjámínì àti Júdà sì tọ̀ Dáfídì wà lórí òkè. Dáfídì sì jáde lọ ìpàdé wọn, ó sì dáhùn, ó sì wí fún wọn pé, bí ó bá ṣe pé ẹ̀yin tọ̀ mí wá ní àlàáfíà láti ràn mí lọ́wọ́, ọkàn mi yóò ṣọ̀kan pẹ̀lú yín, ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀yin wá láti fi mí hàn fún àwọn ọ̀tá mi nígbà tí ẹ̀bi kò sí lọ́wọ́ mi, kí Ọlọ́run àwọn bàbá wa kí ó wò ó kí ó sì ṣe ìdájọ́. Nígbà náà ni ẹ̀mí Bàlẹ́ Amasai tí ṣe olórí àwọn ọgbọ̀n náà wí pé, tìrẹ lé àwa, Dáfídì, tìrẹ lé a sì ń ṣe, ìwọ ọmọ Jésè, àlàáfíà, àlàáfíà ni fún ọ, àlàáfíà sì ni fún àwọn olùrànlọ́wọ́ rẹ, nítorí Ọlọ́run rẹ níràn ọ́ lọ́wọ́. Dáfídì sì gbà wọ́n, ó sì fi wọ́n jẹ olórí ẹgbẹ́ ogun. Nínú ẹ̀yà Manasseh sì yá sí ọ̀dọ̀ Dáfídì nígbà tí ó bá àwọn ará Filistia wá láti bá Sọ́ọ̀lù jagun, ṣùgbọ́n wọn kò ràn wọ́n lọ́wọ́. Nítorí àwọn olórí àwọn ará Filistia nígbà tí wọ́n gbèrò ràn án lọ wípé tí òun ti orí wa ni òun ó fi padà lọ sí ọ̀dọ̀ Sọ́ọ̀lù olúwa rẹ̀. Bí òun ti lọ sí Siglagi nínú àwọn ẹ̀yà Manasseh yá sí ọ̀dọ̀ rẹ̀, Adna àti Josabadi, Jediaeli àti Mikaeli àti Josabadi àti Elihu àti Sitai, àwọn olórí ẹgbẹ́ ẹgbẹ̀rún tí í ṣe ti Manasseh, wọ́n sì ran Dáfídì lọ́wọ́ sí ẹgbẹ́ ogun náà, nítorí gbogbo wọn ni akọni ènìyàn, wọ́n sì jẹ́ olórí nínú àwọn ọmọ ogun. Nítorí ní àkókò náà ni ojoojúmọ́ ni wọ́n ń tọ Dáfídì wá láti ràn án lọ́wọ́, títí ó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun Ọlọ́run. Èyí ni iye àwọn ènìyàn náà tí ó hámọ́ra tán fún ogun, tí wọ́n sì tọ Dáfídì wá sí Hebroni láti pa ìjọba Sọ́ọ̀lù dà sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Àwọn ọmọ Júdà ti ń gbé asà àti ọkọ̀ jẹ́ 600,000 ènìyàn ó lé ẹgbẹ̀rin tí ó hámọ́ra tán fún ogun. Nínú àwọn ọmọ Simeoni, akọni ènìyàn fún ogun 700,000. Nínú àwọn ọmọ Lefi, 400,000. Jehoada olórí fún Aaroni, 1,000 ènìyàn ó lé 500 sí wà pẹ̀lú rẹ̀, àti Sadoku akọni ọ̀dọ́mọkùnrin, àti nínú ilé bàbá rẹ̀ olórí 22, àti nínú àwọn ọmọ Bẹ́ńjámínì, àwọn arákùnrin Sọ́ọ̀lù 1,000. Nítorí títí di ìsinsìnyìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ó ti ń tọ́jú ìṣọ́ ilé Sọ́ọ̀lù, àti nínú àwọn ọmọ Efraimu, 2,400 akọni ọkùnrin, ènìyàn olórúkọ ni wọ́n ní ilé bàbá wọn, àti àbọ̀ ẹ̀yà Manasseh, 700,000 tí a yàn nípa orúkọ láti lọ fi Dáfídì jẹ ọba, àti nínú àwọn ọmọ Isakari tí ó ní òye àkókò láti mọ ohun tí Israẹli bá máa ṣe, olórí wọn jẹ́ 200, àti gbogbo àwọn arákùnrin wọn bẹ ní ìkáwọ́ wọn. Nínú ti Sebuluni, irú àwọn tí ó jáde lọ sí ogun tí ó mọ ogun ewé pẹ̀lú gbogbo ohun èlò ogun, 25,000 tí wọn kì í fi iyè méjì tẹ́gun, àti nínú ti Naftali, 1,000 olórí ogun, àti pẹ̀lú wọn ti àwọn ti asà àti ọkọ̀, 2,000 ó lé 1,000, àti nínú àwọn ọmọ Dani tí ó mọ ogun ewé, 3,000 ó lé 600, àti nínú ti Asheri, irú àwọn tí ń jáde lọ sí ogun tí ó mọ ogun ewé, 7,000, àti ní apá kejì odò Jọ́dánì, nínú ti àwọn ọmọ Ríubeni àti àwọn ọmọ Gadi àti àbọ̀ ẹ̀yà Manasseh, pẹ̀lú gbogbo onírúurú ohun èlò ogun fún ogun ọkọ̀, 6,000. Gbogbo àwọn ọkùnrin ogun wọ̀nyí tí wọ́n mọ̀ bí àìtí tẹ ogun, wọ́n fi ọkàn pípé wá sí Hebroni láti fi Dáfídì jọba lórí Israẹli. Gbogbo àwọn ìyókù nínú Israẹli sì jẹ́ onínú kan pẹ̀lú láti fi Dáfídì jọba. Níbẹ̀ ni wọ́n sì wà pẹ̀lú Dáfídì ní ijọ́ mẹ́ta, wọ́n ń jẹ, wọ́n sì ń mu, nítorí tí àwọn ará wọn ti pèsè fún wọn, pẹ̀lú pẹ̀lú àwọn tí ó súnmọ́ wọn, àní títí dé ọ̀dọ̀ Isakari àti Sebuluni àti Naftali mú àkàrà wá lórí kẹ́tẹ́kẹ́tẹ́, àti lórí ìbákasíẹ, àti lórí ìbáàkà, àti lórí màálù, àní oúnjẹ ti ìyẹ̀fun, èso ọ̀pọ̀tọ́ àti èso àjàrà gbígbẹ, àti ọtí wáìnì àti òróró, àti màálù àti àgùntàn lé ọ̀pọ̀lọpọ̀, nítorí tí ayọ̀ wà ní Israẹli.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: ìwé ìkíní ti kronika orí ìkẹtàlá dáfídì sì bá àwọn olórí ogun ẹgbẹgbẹrún àti ọrọrùn àti olúkúlùkù lórí gbèrò dáfídì sì wí fún gbogbo ìjọ israẹli pé bí ó bá dára lójú yín bí ó bá sì ti ọwọ olúwa ọlọrun wá wá jẹ kí a ránṣẹ kiri sọdọ àwọn arákùnrin wa ní ibi gbogbo tí ó kù ní gbogbo ilẹ israẹli àti pẹlú wọn sí àlùfáà àti àwọn ọmọ lefi tí ń bẹ ní ìlú agbègbè wọn kí wọn kí ó lè kó ara wọn jọ sọdọ wa ẹ jẹ kí a sì tún mú àpótí ẹrí ọlọrun wá wá sí ọdọ wa nítorí tí àwa kò ṣàfẹ́rí rẹ lé ọjọ sọọlù gbogbo ìjọ náà sì wí pé ẹ jẹ kí a ṣe bẹẹ nítorí tí nǹkan náà tọ lójú gbogbo ènìyàn bẹẹ ni dáfídì kó gbogbo israẹli jọ láti odò egypt àní títí dé hemati láti mú àpótí ẹrí ọlọrun láti kajadiarimu wá dáfídì sì gòkè àti gbogbo israẹli sí baala sí kajadiarimu tí í ṣe ti juda láti mú àpótí ẹrí ọlọrun olúwa gòkè láti ibẹ wá tí ń gbé àárín kérúbímù níbi tí à ń pe orúkọ ọlọrun wọn sì gbé àpótí ẹrí ọlọrun ka kẹkẹ tuntun láti inú ilé abinadabu wá àti usa àti ahio ń tọ kẹkẹ náà àti dáfídì àti gbogbo israẹli fi gbogbo agbára wọn ṣeré níwájú ọlọrun pẹlú orin àti pẹlú dùrù àti pẹlú sátẹrì àti pẹlú tímbrẹlì àti pẹlú símbálì àti pẹlú ìpè nígbà tí wọn sì dé ilẹ ìpaka kídróònì usa na ọwọ rẹ láti dé àpótí ẹrí náà mú nítorí tí àwọn màálù kọsẹ ìbínú olúwa sì rú sí usa ó sì lù ú níbẹ̀ lé ó sì kú níwájú ọlọ́run dáfídì sì bínú nítorí tí olúwa ké usa kúrò nítorí náà ni a ṣe pé bẹ̀ náà ní peres usa títí di òní dáfídì sì bẹ̀rù ọlọ́run ní ọjọ́ náà wípé èmi ò àṣe mú àpótí ẹ̀rí ọlọ́run wá sọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni dáfídì kò mú àpótí ẹ̀rí náà bọ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ sí ìlú dáfídì ṣùgbọ́n ó gbé ìyà sí ilé obed edomu ara gitti àpótí ẹ̀rí ọlọ́run sì bá àwọn ara ilé obed edomu gbé ní ilé rẹ̀ ní oṣù mẹ́ta olúwa sì bùkún ilé obed edomu àti ohun gbogbo tí ó ní.

0: Bye bye, Raye. And if you fail, no more. You know, she has a tear, tell it. She wants you, she has a poor one, Joseph, or just for Christmas. Or would you be a good person? Come about it, me. She won't get it, me, and never do. I do better worry. We pay our new senior lorry rate. That's important, yeah, no.
1: Láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Bí táwa lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbédìde láti máa fi ọ̀nà hàn. Kẹ́ má ba ṣìnà, kẹ́ má ba ṣègbé, gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wa kọ́ wa, wa tọ́ wa, wa ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wí pé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú. Agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu

fọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí àgbẹ̀ kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi. Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowóde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ 8, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, 146, ẹsẹ̀ 8, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà orí 42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọ.

0: tẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn ní Aísáyà orí ìkejìléní ogójì ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ. Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ́ mọ́, èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi le Olúwa, èyí le orúkọ mi, ogó mi ilé mi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16 orí yìí kan náà, èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá, èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀, èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí ni èmi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Ní àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kì í tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀, àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámu, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì, tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wọn wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù, bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣeé ṣe. Nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde, kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí, màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ì gbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan, màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yí ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí, tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Aísáyà tí mo ń kà fún ọ, ní orí 42, láti ẹsẹ 18, ó wípé gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ, bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń kérara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú. o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse oluwa o so fun o iye ki o mi o toro so fun o wipe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon iya juda awon ti olorun gbe dide ni ile israeli we pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe ta ni olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni ta ni olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esin o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu ori kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbesi aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon o n ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati kekere lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore o ni oju se ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan igbe ni fun eni tin ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe oun ko li owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo ríran tó ṣe a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí ra biro eni be ba wa ko pada lo le nitori wepe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wepe apoju ni to ni rara to ni oriran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni isaiah ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokandini ogoji jesu wipe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wese yin kia kia ki a si gba okan yin la ese yin iba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin wi pe awa riran nitori na ese yin wa sibe bi a ba n jiyan bi a ba n so wi pe a je eni ti o riran nigba ti a je afoju o so wipe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wipe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi awa wi ati awijare bi o ba so wipe oun je ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe oun mo gba wipe anu wa ni asale yi ore ofe si wa pelu wo isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wipe ta ni afoju ese ikewa isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma tugbe awon alore awon ni wasu la npe be awon to nlu ago ni owuro kutukutu wipe e ronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin dan pe ni alore awon ti won pe wa wipe ki a wa sin olorun awon ti won jade wasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se n bimo bi won se n tomo o wa ni afoju le awon alore re o si n so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti a n fe itosona o se wa laanu wipe awon afoju ni a n tele jesu si je ki o di imo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won se gbe igbala osi fun afoju ti afoju fi ona han wi fun mi eni to n se pe to n ko ebon se n gbadura eni ti le otoro to n so fun o ebi le ti e se le toro eni to mu oti amuyira to si n so fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si n so fun o wipe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si n sina eni ti o n to sara ti o mu amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo n tele kaakiri lo lo ran lo n fi ikan ran kan to so pe o nsogo eyi ni si wo olohun fe ko ebon se ngbadura olohun fe ko bi le ti e ba se toro olohun fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa nso wi pe afojule awon alore re o mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to nbo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa sibi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko e bi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won somi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi aidogba da po pelu awon alai gbagbo ki a ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko borusha bo ba gba pe o ja fojo ni joko be abi o se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun wi pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni so be si ni ka bi won tin ka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe olorun ibi ti mo ku si ba mi yodanu bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko ori re nitori pe o de ibi ti jesu ti ma nla ni loju bo ba ti de to ti fokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfeju mo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ranti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si bele fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o soronu pada ese won ti o ba je pe won mo ra won ni afoju ni won o ni gbo nkan to nso sugbon adupe lowo olorun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo korinti keji ori ikerin korinti keji ni majemu titun ori ikerin ese iketa si ikerin ṣugbọn bi ihin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere we pe ki a je wo se wa ki a ko sile ki a gba Jesu Christ gbọ ki o le gba wala ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wo oju oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbongbo ekoro abinibi ti o wa ninu wa ki olorun ki o le fi owo agbara re ati iwenu meje jesu ki o le fi fa tu kuro ki ife ti olorun ki o le joba ninu okan wa ki a le fi olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo wi pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbo oro olorun ninu ire wi pe awon ti a n se amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun bi enikeni ba fe gbe iyawo tabi o fe sise tabi o fe rin irin ajo abi o fe da owo po pelu enikan tabi elomiran ti ko si mo eto ni olorun ti ko mo bi emi olorun se nsa mona o nso fun a wi pe eko ihin rere wi pe emi olorun ma nsa mona fun awon ti re bi o ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere si ni wi pe okunrin kan aya kan aya kan oko kan nitori wipe eko yi nso fun a pe awon mejeji yo si di melo ara kan se o so pe awon mewewa yo si di ara kan se o so be bi o ba je wipe eko yi eko ihin rere wipe okunrin kan aya kan bo ba farasin o ye ki o ma awon to farasin fun gbati olorun da adamu obirin melo lo da pelu e se olorun o lagbara olorun o si ni iye ninu ko ni oye wipe ninu gbogbo agbaye okunrin kan soso to da eyi ti ba fi 100 yawo ta lore mo se bi solomon ni o ni won to egberun mo si ro pe bi enikeni ba fe aya pupo adamu ye ko ni aya pupo sugbon nitori pe ilana ati eto olorun olorun fun adamu ni efa kan soso mo si fe ki o se afiyesi wi pe nigbati ikun omi to fe pa aye re patapata olorun ri enikan ti o ri oju rere ni odo re to si ni ore ofe ni oju re eyi ni a n pe ni Noah o si ni awon omokunrin melo gege bi omo won je melo Noah ati awon omo re okunrin meteta won je melo merin bi o ba mo itan bibeli dara dara awon eniyan melo ni o wa ninu oko igbala ti ikun omi ti o pare awon melo awon mejo okunrin merin obinrin merin okunrin kan pelu aya re kan soso gbogbo awon ti won fe aya pupo ti won ko won kunle ton wa dabi shosho primary school to dabi ki okunrin ki o wa laarin ile ko ma mo oye awon omo ti o bi won po to be ge ko ma si mo iyawo ki iyawo se ma so pe ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori nsin o dara kan ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀, wọ́n pọ̀ ńbẹ, àwọn tó fẹ́ wọn mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorrah. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeé ṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o kò lè sì sọ́rùn, lè sì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pè, ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè, afọ lójú, ò ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀, ó ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá àánú Ọlọ́run pọ̀. Àfàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó ya o, ẹ wá jáde o, kò méyí tó máa mú un. Bó ṣe mú èlé ó jùúlẹ̀, ó tún mú tìbí, ó tún jùúlẹ̀, àwọn áńgẹ́lì ilé wọn ní rẹ pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀, ó ní mò ń bọ̀, mò ń bọ̀, kò méyí tó máa mú nú ẹ̀. Gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́ mú pé ó yà jáde, sàásálà fún ẹ̀mí rẹ ni ìyàwó kan náà tó fẹ́. Ó dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gomorrah. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálé ń ta gbangba adẹkùn kedere abẹ́wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsá ń kọ́, sìsá ò wà ní ìjọba Ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè. Nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá wa tó máa ń wàásù fún ankọ́, tó máa ń wàásù nínú bọ́ọ̀sì, tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, olófin òkúta igunlé olófin lélẹ̀, bọ̀dá ò wà, ó lálé ń ta. Ẹ̀yin ni ó mọ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní? Ẹ̀jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ, ó mọ ibi tó ń rìn dé, ó mọ ibi tó ń sá lọ lóru. Gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan, ó mọ nǹkan tó lọ ṣe. O lè pamọ́ fún ènìyàn, ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúnkún ríran. Ṣùgbọ́n gbà tí Jésù bá dé, ìyàlẹ́nu ni lọ́jọ́ náà. Àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ Nàìjíríà, gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù, ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù. Àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn, àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù, tó lọ ń bi Jésù pé àwọn òṣìṣẹ́ mi dá, àwọn òṣìṣẹ́ ò péye, wọn ò kẹsẹ̀ járì, wọn ò sí níbì. Àwọn alága àbàgebè, àwọn aláfaraṣe, àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú, wọn ò wà. Iná wa máa jó, ìyà, ìparun, ìṣẹ́níṣẹ́, títí ayérayé, ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. A ní kí n mọ̀, kí n ṣe bí wọ́n ti wí, kí n mọ̀ kí n ṣe àtúnṣe, kí n mọ̀ kí n gbàdúrà, kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èti à ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú Lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde. Wọ́n bá ń lọ, wọ́n bá ń lọ, wọn ni ẹ má bojú wọ̀nyí o, ẹ má bojú wọ̀nyí o, iná ń jó o, ẹ má ṣe panú o. Ìyàwó bá rò wípé gbogbo Damask, Lait, gbogbo bàtà, onílé gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀, ó parí nìyẹn. Gbogbo ètà fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn. Àbí eré ni, àbí àwàdà ni, àbí àti ẹ̀ńlá ni. À á sì jẹ́ òmùgọ̀, à á ju kínní ilẹ̀ bẹ́ẹ̀, wọ́n sì ní ẹ má bojú wọ̀nyí. Tá a bá tiẹ̀ bojú wọ̀nyí ńkọ́, kí ló máa ṣẹlẹ̀? Ó bá dán wò, ó bá dán tán. Bó ti bojú wọ̀nyí, ó bá di ọ̀wọ́n iyọ̀. Ìwọ náà wò ó, ará mi. Lọ́ọ̀tì ń lọ níwájú. Ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́. Ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀, kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyí. Òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbélì, ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀. Ẹ sì sá, àdẹ̀ rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ. Ẹ wá àgbàláyé wà, ẹ jẹ́ kó wà nínú ọkàn yín. Ọkọ mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ̀. Ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya ni tíná bá ń jó. Tíya ń jẹ èèyàn, tí wọ́n ń pa yín kéke, tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ pé omi o, omi o, oró oró kò sẹ́ni tá tú ẹnìkan lára. Torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá. Òde wá àgbàlá ẹkú wa láwa yọrí kó sì ní ìgbàlà kí wa ẹkọ yí padà. Ìyàwó mi kejì ni kò ní jù mí lẹ, ó fẹ́ràn mi púpọ̀ púpọ̀. Ìfẹ́ ọ̀run àpáàdì ni. Bó ṣe bojú wọ̀nyí nìyẹn o. Ni Jésù bá wa rán wa létí kí Jésù kó tó lọ wípé ẹ̀ràn ti aya Lọ́ọ̀tì o, ẹ̀ràn ti o, ẹ̀ràn ti o mú ń bọ̀ o. Ní àkókò tí Jésù bá ń bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí aya Lọ́ọ̀tì. Àdúrà mi ni pé kó má ṣe pẹ̀lú wọn. Ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí, ìhìnrere wípé ọkùnrin kan, aya kan, bí ó bá farasin, ó farasin fún àwọn tí ó sọnù. Ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn wọn, ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú. Kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo. Ẹni tí ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn. Ìhìnrere tí ó lógo yìí, ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń wẹni mọ́, tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni, ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà. Ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i. Àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n. Ó mọ̀ o ni wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì. Mo bá lọ tó kù bá kú fún ẹ, kò sẹ́ni tá a bá ẹ lọ. Ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí, ọ̀rọ̀ yìí à nípa ẹkún. Èmi a sọ pé bó bá lọ síbẹ̀, bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí, bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì, bó bá bímọ, wọ̀n ní wá bẹ́ẹ̀ kó jáde, má wà. Ṣèbí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde, ṣèbí Jésù wá wá. Ẹ̀mí Ọlọ́run a sì wà ńbẹ̀. Bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa. Àwọn áńgẹ́lì Ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀. Mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọ̀mùtí kó wá náà pàápàá. Àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀mùtí. Àlùfáà tó ń ṣépè ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà. A wá kúrò mẹ́ẹ̀, a wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Bó bá súre, àdúrà ò lè gba. Ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀. wọ́n sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ síbi tán ti ń sọ̀rọ̀ ìgbàlà bó bá lọ bó bá bímọ àníwọ́ bẹ́ẹ̀ kó jáde jókòó lé ẹ̀ bó bá ní wá kọ́ ọmọ jáde ṣe bímọ bá wá náà ìnáwó náà máa kó wá sí wọn ní wá kọ́ má bèrè bí òtẹ̀jú bisikíìtì díẹ̀ àbí wọ́n wá lẹ́nu òfo àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo àbí kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n tó ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni àbí àní jẹ ìrẹsì ti ọmọtẹ́sẹ̀ ẹ̀bí ìgbèsè náà ń kó bá wà bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn mo tẹ̀ rò pé ó dáa náà pápá àbí ò dáa ṣebí láyé àtijọ́ tá a bá bímọ wọn á wá mọ àmúyíra ńlé wa àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ kán tó délé wọn ti ṣubú gọ́tà nìyàwó àlùfọ́ abẹ́ lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹni ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o a wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ ṣé ìgbàgbọ́ nìyẹn ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni ó ní afọ́jú tí ń fi ọ̀nà hàn ẹ̀tí ń fọ̀nà hàn afọ́jú níwọ̀n bí afọ́jú bá sì fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà bó bá wo Deuteronomy orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún Deuteronomy orí ìkẹtàdínlọ́gbọ̀n 27 ẹsẹ̀ ìkejìdínlógún 18 ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba ọlọ́run afọ́jú ni orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ ọlọ́run gbogbo àwọn aláìgbàgbọ́ gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà afọ́jú ni wọ́n àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣe afọ́júlé ọ̀nà gbogbo ènìyàn yóò sì wí pé àmì orí ìkejìdínlọ́gbọ̀n Deuteronomy orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ àwọn tí ó ṣe ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí mo ń bẹ ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ń wo ọwọ́ mọ́ bóyá ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin ó ń sọ fún wa wípé àfọ́jú ni wọ́n ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́ kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n Jésù Kristì bí ó ti sọ fún wa ní ìṣáájú ó ń sọ fún wa wípé òun ni òun wo àwọn afọ́jú òun lòun wò wọ́n sàn o máàkù orí kẹwàá kí a tó lọ gbàdúrà ní àṣálẹ́ yìí nísinsìnyí a ti mọ àwọn afọ́jú ni àwọn tí ò rí ọ̀nà ọlọ́run àwọn tí kò tí ì mọ iyè àìnípẹkún àwọn tí ọlọ́run ayé yìí tí ó ti ra ní iyè tí ó ti fọ́lé ojú àwọn tí ọ̀ṣọ́ ayé jíjẹ àwọn tí ó ti ra ní iyè àwọn tí ó ti fọ́lé ojú àwọn tí ó ń fi rere pé ibi àwọn tí ó fi ibi pé rere àwọn tí kò rí ìmọ́lẹ̀ ògo ti ìhìn rere àwọn wọ̀nyí ni afọ́jú ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran ìtúnríran bá àwọn afọ́jú a sì ń fẹ́ ka máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ bó bá jẹ́ afọ́jú bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Kristi mu wa wo lati ese 46 Marku orike wa ese 46 won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si ki gbe le ohun rara wi pe Jesu iwo mo Davidi shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun wi pe tara ya ba e dake oni sugbon ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbe le ohun ra wi pe sanu fun mi iwo omo Davidi sanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni 50 opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba dele nsin o sese ki oko ki o titi legun ko mu kokoro ko lo wa kan legun titi ti bo ba si de agbayin kule wole ara wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o pa inu re mo iwo lo ni panu mo se o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba Olorun la fe lo bo jo mo de ni le iwe ni bo ba tin ke pe Olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo tin di ago marun ti ago marun abo lo nso fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo tin so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala ti o ba lo ko fo nso ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o nbo gba to ba si de laaro ani ko lo gba iwe lowo eni to n gbe lodo e pe ti bi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo Olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo e runku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu o sora e o fẹ ti mi sinu koto ni e se bo fẹran e
1: se bo so pe bi na njo ma ba lo bojo nro emi pelu eni airo o ki se tiku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe kilo bi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ki o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini te to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe jesu npe o fe gbokan ela bẹni gbogbo aṣọ ẹrọ tó ń pa tẹlẹ tẹlẹ aṣọ ẹṣẹ aṣọ ìrìndé oru gbogbo ètò oní tẹlẹ tẹlẹ oyin ọgbọ ẹsọnu ìjẹwọ ẹṣẹ nìyẹn ó ń kọ ẹṣẹ sílẹ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹṣẹ gbogbo ẹgbin gbogbo ìdọtí tó wà nígbèsè ayé ẹ wàá kọ wọn sílẹ bó bá ń bọ lọdọ jésù jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ fẹ kí èmi kí ó ṣe fún ọ àfọjú náà sì wí fún un pé raboni olùkọ́ni kí èmi kí ó lè ríran Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba nwale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba Jesu pade won na ba Jesu pade won tun gbona le ti ile oti lo mo ba Jesu pade irede oruko ju won le iyen o ba Jesu pade o si won wa ni oni o si riran o si nto Jesu leyin ile ona mo gbagbo wi pe loni bi olorun tin la o loju emi to nfi ire han to ndari esere je o to nwe esere nu to si so wi pe lo ki o ma riran eni to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e I oro ihin rere eko to ye koro a ma dun mo bọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe báwo ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dárí jọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé àyípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adi ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń dé ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí èṣù bẹ́ẹ̀ ọ níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti ní ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé ṣé ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n á ní oyí padà ni ògo jésù ẹwà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n á fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà á ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú sí mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá ló ju wọn sílẹ̀ ló ń tẹ̀lé Jésù. Bó bá gbàdúrà lónìí tó sọ fọ́lọ́run wípé làmí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé. Wàá máa ní Ọlọ́run sọ ọkàn mi di mímọ́. Gbogbo ìgbésí ayé ẹ wàá kó lé Ọlọ́run lọ́ pátápátá pé ọ̀nà ti ẹni mo fẹ́ rìn, ìfẹ́ ni mo fẹ́ ṣe, iṣẹ́ ni mo fẹ́ ṣe. Bó bá ti ń sọ bẹ́ẹ̀, iná láti ọ̀run wá. Ẹ̀jẹ̀ Jésù á sọ ọkàn rẹ di mímọ́. Bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń béèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Bó bá sì ní ìgbàlà kó sọ fọ́lọ́run, á gba ọkàn rẹ là, á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìyìn rere, ò jẹ́ kí ó jẹ́ tiwa. Orí kunkun àti agídí, ìyàn jíjà àti ọ̀tẹ̀. Lílòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa. Bí ó ṣe tiwa ni, àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀, tí ó ń fẹ́ gbọ́, tí ó ń fẹ́ gbà, tí ó ń fẹ́ gbàgbọ́. Bàbá, nítorí irú àánú yìí, nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀, gba ọpẹ́ àti ìyìn wa. À ń bẹ̀ ọ́ o. Gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà, ìṣẹ́, ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn. Àwọn tí Ọlọ́run ayé yìí fọ́ lójú. Àwọn tí ohun ọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ìwà ayé tí ó ra ní iyè. Ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ń ronúpìwàdà tọkàn tọkàn, tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ, tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́, fi fún ọ ní orúkọ Jésù. Ṣàánú fún oníkólukó wa. Ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà, àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, à ń bẹ̀ ọ́ wípé ìwà wọn, ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún. Ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn. Ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀, ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀, nígbà gbogbo, níbi gbogbo, jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù. A mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé, àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run, tí wọn ò sì fẹ́ ká lọ, àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà, àwọn atanijẹ, àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú, ó ṣeéṣe kí wọn kí ó fẹ́ dá a padà.

Gbé ohùn rẹ sókè, gbé orúkọ Olúwa ga. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Èyí ni èso ète wa, gbé orúkọ Olúwa ga. Fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa tó mú kó dé ìláyọ̀ àti àlàáfíà. Torí pé ó jẹ́ àkókò mìíràn níwájú Olúwa. Láti dẹni ìbùkún, ó jẹ́ òwúrọ̀ tí ẹnikẹ́ni rẹ̀ kó pàdánù. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, Olúwa ti mú ọ wá síbí. Àwọn kan ṣì wà lójú ọ̀nà, jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa, jẹ́ ká gbé ga fún ohun tó Olúwa ti ṣe. Jẹ́ ká fi ìforúkọ rẹ̀ Ọlọ́run ògo fún ohun gbogbo tó ti ṣe. Pé ká lè ní àǹfààní láàárọ̀ yìí láti gba ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Jẹ́ ká yin orúkọ rẹ̀, jẹ́ ká fọlá fún, jẹ́ ká gbé ga, jẹ́ ká fi ògo fún. Ọlọ́run inú ẹ̀ máa ń dùn nígbà tá a bá yìn ín, tá a bá ń gbé ga, nígbà tá a bá wá síwájú Olúwa, tá a sì yin Olúwa fún ohun tó ti ṣe. A ó ní ọ̀nà láti gba ìbùkún tó pọ̀ sí ní iwájú rẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀. Torí náà, ẹ jẹ́ ká mọ rírì Olúwa, ẹ jẹ́ ká fi hàn pé a mọ rírì Olúwa. Ẹ jẹ́ ká fi hàn pé ní tòótọ́, inú wa dùn pé a wà níbí láàárọ̀ fún ìpéjọpọ̀ tí gbogbo àwọn onígbàgbọ́ ní gbogbo àgbáyé. Fi ògo fún Ọlọ́run, fi ọlá fún Ọlọ́run, dúpẹ́ fún ara rẹ̀, dúpẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, dúpẹ́ fún àwọn ará mìíràn tí wọ́n wà níbí pẹ̀lú wa. Fi ògo fún, nítorí pé a mọ̀ wípé Ọlọ́run wa jẹ́ Ọlọ́run wa tó ga, ó jẹ́ Ọlọ́run ìyanu, ó jẹ́ Ọlọ́run alágbára. Ó lè ṣe ju ohun tí à ń rò tàbí tí à ń béèrè lọ, nítorí wípé ó ní ọ̀pọ̀lọpọ̀, ó ní Olódùmarè, ó ní ohun gbogbo lódùlódù. Jẹ́ ká gbé ga, jẹ́ ká yìn ín, ẹ̀yin ara jẹ́ ká fi ọlá fún, ẹ̀yin ara jẹ́ ká fi ògo fún. Nítorí bí Ọlọ́run ṣe dára tó àti bó ṣe jẹ́ ìyanu tó, èyí ni àkókò mìíràn, ojúmọ́ mìíràn ló mọ́ yìí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa, ẹ jẹ́ ká dúpẹ́ fún ojúmọ́ mìíràn tó tún mọ́ wa báyìí. Eléyìí ni ọjọ́ tuntun mìíràn ta tó rí, nítorí pé a gbàgbọ́ pé lónìí, nígbà tó bá sì gbàgbọ́, ó wà síwájú Olúwa. Pẹ̀lú ìgbàgbọ́ rẹ, o ní ìdánilójú wípé ọjọ́ ìní a fi fún ọ. Torí náà, ọjọ́ ìní ó jẹ́ ọjọ́ mìíràn tá a fi fún ọ láti rígbà. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga, jẹ́ ká fi ògo fún Ọlọ́run, ká fi ọ̀wọ̀ tó yẹ fún Ọlọ́run, torí pé òun ni Olódùmarè, òun ni Olódùmarè, òun ni Olódùmarè. Jẹ́ ká yìn ín, ibi tó dára jùlọ tá a wà yìí náà la lè wà nínú ayé wa níwájú Ọlọ́run. Ibi tí ó dára jù náà níwájú Ọlọ́run, níwájú Ọlọ́run. Fi ògo fún Ọlọ́run lónìí, fi ọlá fún gbé ga yín orúkọ rẹ̀. Nítorí pé ó dára, torí pé dájúdájú yóò bùkún wa lónìí, dájúdájú a máa rí ìbùkún gbà lọ́dọ̀ rẹ̀ lónìí. Jẹ́ ká fi ìmoore hàn sí Olúwa, nítorí pé a mọ̀ wípé Olúwa yóò kọ ayé wa, a mọ̀ pé yóò yọ wa, a mọ̀ pé yóò fún ayé wa lókun, a mọ̀ pé yóò pèsè wa sílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ tó dára jù fún yín orúkọ rẹ̀. Fi ọlá fún gbé ga, fi ògo fún, fi ọlá fún, fi gbogbo ògo àti agbára fún. Torí pé òun ni Ọlọ́run wa, òun ni Ọlọ́run wa tó ga. Ní orúkọ ńlá Jésù tó ga tó ṣe bíye la gbàdúrà.

mí nínú orin Dávidì orin kọkàndí ní àádọ́fà 119 ẹsẹ̀ 130 ìfihàn ọ̀rọ̀ rẹ fúnni ní ìmọ́lẹ̀ ó sì fi òye fún àwọn òpè láàárọ̀ yìí kò sí iyèméjì o àti wọ́n láti wá gbà ọ̀rọ̀ ọlọ́run èyí ni ipa tó ga jù ìbánisọ̀rọ̀ tó ga jù ta lè lónìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ọlọ́run lódùmarè lónìí wípé ọ̀rọ̀ ọlọ́run yóò rí ọ̀nà sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láẹnu rẹ kó bọ́lọ́run sọ̀rọ̀ ó jẹ́ àkókò láti múra sílẹ̀ láti gbaradì láti rí gbà à ń múra sílẹ̀ láti gba ìbùkún à ń múra sílẹ̀ ká lè fọkàn wá látọ̀dọ̀ ọlọ́run à ń pèsè ọkàn wa àti ẹ̀mí wa àti ara wa sílẹ̀ ká lè rí ọ̀pọ̀lọpọ̀ gbà látọ̀dọ̀ olúwa ẹni ká bèrè láàárọ̀ yìí pé ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó rí ààyè sínú ọkàn mi sínú ayé mi lónìí jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wọlé sínú ọkàn mi jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tàn ká gbogbo ayé mi láàárọ̀ yìí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n wá síwájú ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ọkàn wọn ti le ọ̀rọ̀ ọlọ́run ò rí ààyè láti wọlé sínú ọkàn wọn ṣùgbọ́n tí ọkàn bá ṣí payá tá a sì ṣe ọkàn wa payá tá a múra wá síwájú olúwa ọ̀rọ̀ ọlọ́run yóò lè wọlé ọ̀rọ̀ náà yóò lè wọlé sínú ọkàn wa jẹ́ kí ọ̀rọ̀ náà kó wọlé sínú ọkàn wa pẹ̀lú orí ọ̀fẹ́ jẹ́ ká gbàdúrà pé olúwa wíwá mi mi ò fẹ́ wá wòran mo wá láti rí gbà olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó rí ààyè wọlé sínú ayé mi tó bá sì wá wọlé sínú ayé wa nígbà náà la máa lè ní òye ọ̀rọ̀ ọlọ́run nítorí pé àwọn èèyàn kan wà wọ́n tẹ́tí sílẹ̀ ṣùgbọ́n wọn ò lóye ọ̀rọ̀ ọlọ́run ìgbà tó wà bá sì lóye ọ̀rọ̀ ọlọ́run wọn ò lè mú ọ̀rọ̀ náà ṣe wọn ò lè mú ọ̀rọ̀ náà lò torí náà jẹ́ ká gbàdúrà sí olúwa lónìí olúwa mo nílò rẹ olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó rí ààyè wọlé sínú ayé mi jẹ́ kí ọkàn mi ká ro ilé ọkàn mi jẹ́ kí a tún ọkàn mi ṣe kó lè tẹ́wọ́ gba ọ̀rọ̀ rẹ kó lè gba ọ̀rọ̀ náà láàárọ̀ yìí mi ò kàn fẹ́ wà bí mo ṣe wà tẹ́ẹ̀tẹ́lẹ̀ àti wá ṣákálá ṣùgbọ́n a gbọ́dọ̀ padà lọ sílé lẹ́kùnrẹ́rẹ́ ni ìyẹn ni pé a ti wá síbi àpérò tí ọ̀rọ̀ náà yóò ti wọlé sínú ayé wa tí ọ̀rọ̀ náà ta máa fi mọ̀ wá níbi tí ìlànà olúwa ta máa ṣe àlàyé ẹ̀ fún wa ta máa fi fún wa tó máa mú ayé wa dára tó máa mú kí iṣẹ́ ìránṣẹ́ wa kó dára ẹ jẹ́ ká gbàdúrà láàárọ̀ yìí ó fẹ́ sọ fún ọlọ́run olúwa jẹ́ kí ọkàn mi yìí kó gba ọ̀rọ̀ rẹ lónìí olúwa fún mi ní òye ọ̀rọ̀ rẹ kí ayé mi kó má ṣe wà bákan náà mọ́ képe orúkọ olúwa láẹnu rẹ kó o képe orúkọ olúwa kó o sọ fún ohun tó fẹ́ kí ọlọ́run ṣe ọlọ́run mo ohun tí a nílò ṣùgbọ́n fún aláǹfààní àdúrà ó jẹ́ àǹfààní àdúrà ìdí nìyí tá a fi wá síwájú rẹ̀ a lè pa ẹnu wa mọ́ a kàn lè pa ète wa dé a gbọ́dọ̀ ya ẹnu wa a gbọ́dọ̀ gbàdúrà a gbọ́dọ̀ bá nǹkan kan a gbọ́dọ̀ sọ fún ọlọ́run nípa nǹkan pàtó tá a fẹ́ kí ọlọ́run kó ṣe olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wọlé sínú ọkàn mi láàárọ̀ yìí kí wà mí lónìí nínú ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ yìí n ò ní wà bákan náà mọ́ olúwa ṣeun ńlá tó ga nínú ayé mi ju ti àtẹ̀yìnwá lọ ní orúkọ ńlá jésù tó ga tó ṣe bíye la gbàdúrà àmì ṣé mo lè gbọ́ àmì rẹ tó rinlẹ̀ dáadáa àmì nínú ìwé jeremiah orí kẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ ìkẹrìndínlógún a gbọ́dọ̀ gba ìhùwàsí yìí eléyìí ni ohun tí wòlíì jeremiah ṣe jeremiah orí kẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ kẹrìndínlógún nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ inú dídùn mi ó jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ ni a fi ń pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun àwọn onígbàgbọ́ àmì láàárọ̀ ọ̀pọ̀ àwọn kan tiẹ̀ ní àwọn orúkọ ìbúyá ajíhìnrere bóyá apostoli tàbí olùkọ́ a ti wá ń pè wá lórúkọ olúwa ẹ jẹ́ ká képe orúkọ olúwa láàárọ̀ pé a nílò ìhùwàsí yìí ti jeremiah ní yìí ó nígbà tá a rí ọ̀rọ̀ rẹ mi jẹ wọ́n sọ fún ọlọ́run olúwa n ó rí ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run
a ma waasu e jade fun wa na ko si emeji ninu re kini huwa si wa gbodo je pe ki o kila ninu latodo olorun ge bi ranlowo wo ni pe ka le ji oro olorun gbadura si olorun pe oluwa yo ran olowo loni nigba ta ri oro re oluwa mo se ri oro re loni bi a se nka oro re fun mi loni bi oro re se nbi a tin se alaye oro re fun mi loni bi oro re bi a tin fi fun mi loni oluwa jo ran mi lokin le gba oro na oluwa je ki le ji oro na oluwa je ki le gbe oro na mi oluwa je ki le gba oro na kin je kin gbe mi nigba ta ba je be ta ba gbe mi oro olorun be yen nigba na ni oro olorun o le se aye wa lanfani eleyi na ni ihuwasi ti woli je maya nigba ta ri oro re oluwa so fun oluwa laaro pe oro re oluwa ma je fu mi ru bi oro re bi a fi fun mi loni ran mi lowo oluwa olorun lodumare bi pe won le je oro na won gbo oro na onigba ta ri oro na emi je won oni already inu didun mi o di inu didun mi ba won onigbagbo se le bo bo ni o je nipa jiji oro olorun tori pe oro olorun je ogun o je ohun iye bi ye nipa ti emi oro olorun fa won nigbagbo lati ji oro yen lati je o ma mu ayo wa o ma mu ayo wa sinu okan awon to gba oro olorun ayo ma wa sinu okan won gbadura bi pe ki oluwa ko ran lowo lo lati ni huwa si to dara to to si oro olorun oro olorun yo sise ise ohun to ga ninu aye re gbadura si oluwa ni oruko nla jesu to se ye bi e la gbadura lakotun a fe gbadura ninu korinti kini ori keji a fe wo ese ikerin a fe gbadura fun ranse olorun a fe gbadura fun baba nu oluwa a fe gbadura fun oludasile ati oro mi ati iwaasu mi ki se nipa oro gbe eniyan ti a fi yi ni lokan pada bi ko se nipa ifihan ti emi ati ti agbara so fun olorun pe laarin oro olorun ko jade lati eni ranse olorun ko si je pelu ifihan agbara ati emi ki se ti oro oselu oro yen ki se oro temi kokan so ki se oro kan lasan gbadura ti oluwa bayi pe olorun lo iranse re oluwa fun iranse lagbara oluwa fun on ni ina oluwa gbe agbara wo won lo won lati bukun aye emi be ni olorun lo bu ma rin yo se ninu aye re loni oluwa pese iranse re sile ran iranse re je ki oro re ko se nla to ga ninu aye emi nipase iranse re oluwa ma je ki aye re ko aba kan na mo ni oruko jesu lagbadura baba dupe lowo re lopolopo fun akoko ta ti ni bayi asi le wa oju re lati rigba lati pese ara wa sile ati okan wa lati gba lati odo re baba bi a tin tesi waju ti a sin tesi waju ni ipade yi oluwa fowokan aye eni kokan wa ni oruko jesu oluwa dupe ko ti dawun adura wa ni oruko jesu to se ye bi e ni mo gbadura amen.

Ọlọ́run ọ̀run kò ní eré wa kọjá láì bùkún fún wa láàárọ̀ yìí. Yóò bá àyín nìkankan wa pàdé lórúkọ Jésù. Báyìí a fẹ́ dìde dúró láti kọ orin láti inú ìwé orin ti ilé ìjọ. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa báyìí. Mo ṣetán fún iṣẹ́ ìsìn. Mo ṣetán láti ṣe fún ọ Jésù, èmi dé rán mi. Mo fẹ́ láti ṣèfẹ́ rẹ ní pípé, n ó lọ síbi kí tó rán mi. Mo ṣetán láti ṣe fún ọ Jésù, èmi dé rán mi. Bọ́nà tilẹ̀ ṣókùnkùn, ẹ̀rù kò bà mí. Mo ṣetán fún iṣẹ́ Olúwa. Orin nọ́mbà 54 nínú orin ti ilé ìjọ, orin nọ́mbà 54. Mo ṣetán láti ṣiṣẹ́.

àkókò rí láti ṣe ìfilọ̀ ẹ jẹ́ ká tẹ́tí sí àwọn ìfilọ̀ wọ̀nyí dáradára èyí ni ọjọ́ àkọ́kọ́ ti àpérò gbogbo onígbàgbọ́ ó wà fún gbogbo onígbàgbọ́ tó ti di àtúnbí ó sì níṣe pẹ̀lú ìgbé ayé àti ìránṣẹ́ wa ó sì jẹ́ fún gbogbo ìjọ lápapọ̀ láàárọ̀ lálẹ́ ẹ̀kan sí a tó ń retí pé ká tún péjọ pọ̀ ní àkókò kan náà fún ìtẹ̀síwájú ìpàdé àpérò fún gbogbo àwọn onígbàgbọ́ ní àṣálẹ́ òní ìsọjí máa tẹ̀síwájú gbogbo àwọn èèyàn àti nílẹ̀ ìsọjí àti gbogbo àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára àti gbogbo bí tí a bá wà tàbí ń ṣe ìsọjí torí pé lánàá olúwa bùkún fún wa agbá ọlọ́run rìn àwọn kan dẹni ìgbàlà àwọn apadà sẹ́yìn olúwa mú wọn padà wálé ìdáǹde ìwòsàn fún àwọn èèyàn ní gbogbo àgbáyé torí náà o ò gbọdọ̀ pàdánù láti wá jẹ́ kí àṣálẹ̀ kó tún jẹ́ àṣálẹ̀ mìíràn tí wàá wá sí ilẹ̀ ìsọjí ní àkókò tó yẹ bí o ti ṣe eléyìí ọlọ́run olódùmarè dájúdájú yóò bùkún fún ọ ní ọ̀nà ìyanu lórúkọ jésù nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé àfẹ́lé ìsọkàn ìbùkún yóò sì jẹ́ ìpín tiwa lórúkọ jésù

Yeah.

0: ajẹ́ ẹni tó ní àǹfààní láti gba ìránṣẹ́ Ọlọ́run ẹni tí ayé wọn eléyìí tí wọ́n ti jọ̀wọ́ rẹ̀ fún Kristi wọ́n jẹ́ olóòótọ́ gẹ́gẹ́ bí adarí àti ìgbẹ́ta jọ̀wọ́ fún Ọlọ́run láti wàásù ìrere ẹni tó jẹ́ olùkọ́ bíbélì evangelisti gbogbo àgbáyé tó sì ń darí gbogbo àwọn onígbàgbọ́ torí náà wọ́n ti ń jẹ́ olóòótọ́ láti kéde òtítọ́ tí kò yí padà eré ni ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ìfiaraẹnijì ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù àwọn ènìyàn wọ́n ti mú sọ́dọ̀ Kristi nípasẹ̀ iná ìsọjí ìrere àti láti gbogbo ọkàn wọn ṣe fún Ọlọ́run wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn pásítọ̀ Kúnmúyì wọ́n ń la ìrìn àjò ilé ayé kọjá wọ́n sì ń wá ìdàgbàsókè ti ẹ̀mí iṣẹ́ ìránṣẹ́ wọn ó ti ń kéde kì í ṣe pọ́njẹ̀rì ọkàn nìkan o ṣùgbọ́n ó tún mú àwọn ọmọ ẹ̀yìn ìdàgbàsókè ó sì ń fi ìwà Kristi hàn níbi gbogbo nígbà gbogbo ìgbé ayé ènìyàn iṣẹ́ ìránṣẹ́ adarí wọn ó jẹ́ pẹ̀lú ìjólóòótọ́ ìran ìṣedéédé àti gbígbẹ́kẹ̀lé ìwé mímọ́ eléyìí tí kò ṣiyèméjì wọ́n jẹ́ àwọn adarí kìrìsìtẹ́nì mìíràn òun láti kún pẹ̀lú agbára láti se olúwa ní ọ̀nà ìjólóòótọ́ pẹ̀lú ìrìn wọn láti dúró ṣinṣin pẹ̀lú olúwa pẹ̀lú àwọn ìpèníjà ti àkókò yìí rékọjá gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ wọ́n tẹ̀síwájú láti máa pe àwọn onígbàgbọ́ láti sin Ọlọ́run kán ní àfojúsùn lórí ìfẹ́ Ọlọ́run wọ́n sì ń gbé orúkọ kan ga tó borí gbogbo orúkọ orúkọ Jésù Kristi bí a ti péjọ pọ̀ fún gbogbo ìpéjọpọ̀ àwọn onígbàgbọ́ yìí Olúwa ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó bá gbà mu láti sọkàn wa di ọ̀tun láti fún ìgbàgbọ́ wa lókun àti láti fi agbára pọ̀ wa fún iṣẹ́ ìránṣẹ́ tó ganú ìjọba rẹ̀ ẹ̀yin ará pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìrètí ńlá jọ̀wọ́ dìde dúró lórí ẹsẹ̀ rẹ̀ bí a ti fẹ́ kí pẹ̀lú gbogbo ọkàn wa kí ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀ sáàrin wa olùṣọ́ àgùntàn WF Kúnmúyì.
1: Ẹ ṣeun púpọ̀ o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àdúrà náà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ bú fún àkàtì yìí. A dúpẹ́ fún oore rẹ. A dúpẹ́ fún ìfẹ́ rẹ fún ìran ènìyàn. A dúpẹ́ fún ìgbẹ́kẹ̀lé tẹnu nínú wa tẹ láti yàn wá àti láti rán wa jáde. Kábàá lè ṣe ìfẹ́ ẹyín pípé láti ọkàn wá. Olúwa mo máa ń gbàdúrà fún gbogbo àwọn ènìyàn ní lálẹ́ yìí. Ẹ jẹ́ kí àmì òróró tó tọ̀nà fún iṣẹ́ tán fẹ́ ṣe kó wá sórí kálukú wọn. Ẹ lu àwọn ènìyàn yín lọ́nà tó ní agbára ní wákàtí yìí. Olúwa mo gbàdúrà pé ká ṣe nǹkan tá ẹ̀ tí rírí inú ayé wa. A dúpẹ́ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí Olúwa kó bùkún yẹn lè jókòó. À ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́. Ẹ̀tọ́ àwọn onígbàgbọ́ wà. Ẹ̀tọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run wà. Ẹ̀tọ́ ni àwọn àǹfààní tí a ní. Ète tí a ní gan. Agbára tá a ní. Láti ṣe nǹkan kan. Gẹ́gẹ́ bí a ti kẹ́kọ̀ọ́ nípa Mósè. Mósè ní ẹ̀tọ́ kan èyí tí Joshua ò ní. Bí o ti rántí Joshua. Joshua ní ẹ̀tọ́ kan èyí tí Caleb ò ní. A rántí Elijah. Elijah ya ni eto ti awon eniyan to saju re ti won o ni awa wa sodo Elisha o ni eto ti re pelu o to je pe o nikan lo le se nipa eto ba awa wa sodo Jesu Christi ti olorun ran lati orun wa a fun ni ise kan lati se Jesu ni eto kan ti ko si enikeni to ni ri a nso nipa awon iranse olorun ni awon oluso agutan ni o je oluso agutan lori agbo olorun ni yi bawo lo se ni eto akoko eto yinyan ta yan olorun yan mose lati gbe nkan se lati se nkan ti ko si enikeni saju re to niri sugbon yo fi han a yan pe aran ohun lati lo so fun farao pe je ki awon eniyan mi ki o lo ikeji ni pe ayan lati tewo gba olorun pe wa nigba ta ba tewo gba eto yen ta sin dahun ta so pe ni mo wa oluwa ta jo wa ara wa ta fi gbogbo re sile patapata fun oluwa ẹ̀tọ́ta nire ẹ̀tọ́ta fi sí ìṣeré nítorí pé a yàn mí nítorí pé mo tẹ́wọ́ gbà á tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run níhìn ó jẹ́ olùṣọ́ àgùntàn níhìn ṣé o ti tẹ́wọ́ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ṣó lè sọ àkókò náà ọjọ́ yẹn gan níbi tí olúwa ti pè ọ́ pé kó ronú pìwàdà níbi tí olúwa ti pè ọ́ sí ìgbàlà ó sì tẹ́wọ́ gbà á iye àwọn tí ó gbà á gbọ́ àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run a ní iye àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ ó yàn ọ́ ìwọ kọ́ ló yàn mí èmi ni mo yàn ọ́ mo sì rán ọ jáde kó o lè lọ kó o sì sókè èso rẹ kó o sì lè dúró ẹ̀tọ́ lo ní nítorí pé a yàn ọ́ o ní ẹ̀tọ́ nítorí pé o ti tẹ́wọ́ gbà á ìkẹta ni ẹ̀tọ́ ti pé a fún ọ lójúṣe láti ṣe ó fún mose ní ojúṣe kan sàn án lọ sọ́dọ̀ farao o ní máa wò bóyá ò rí kìí ṣe pé kó o máa dé ìdàpọ̀ pẹ̀lú rẹ̀ ó ní ojúṣe kan láti ọ̀dọ̀ ọlọ́run ojúṣe tó ní láti ọ̀dọ̀ ọlọ́run tó ń tì ọlọ́gbọ̀ngbọ̀n láti ṣe ohun tá a rán ọ láti ṣe nìyí bóyá o wá láti orílẹ̀-èdè rẹ níhìn ló wà ní abu dhabi ẹ̀tọ́ wo gan lo níhìn ó sọ lórí iṣẹ́ tá a ti yàn fún ọ láti ṣe jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ mú wọn jáde kúrò nínú òkùnkùn mú wọn jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn mú wọn jáde kúrò nínú ibi tó ń ṣe mo won jade mo won lagiduda mo won wonu ile leri gege bi olusagun to ni wasu gege bi bishop ni wasu gege bi oluko ni oni wasu oni ojuse kan ta gbele olowo negba to ba duro ni ojuse ta yan fun o negba na nikan lo ni eto Mose oni ni eto kankan ti o ba le mu omi jade ninu apata ti o ba ma duro ko ma gbe ninu ojuse ti Oluwa gbe ni lowo eto to ni yen nitori pe ojuse ta yan fun oni eto to ni nitori ibasepo to ni ni Olorun so fun Mose o so pe mo mu yin wa papo iwo ati Aroni Oluwa so fun eni to ye ko ba kegbe po eni meji sanju eni kan lo bi Mose se jade wa lati eyin agiju lohun Aroni ti duro de awon mejeji won wa jolo sodo farao ibasepo ani ajosepo pelu awon eniyan to ni lepa kan na awon atajo ni ipe kan na awon eniyan ta jo gbe ise kan na le lowo nitori na ajosepo bo se ni ajosepo papo ife Olorun a se papo mo se ni eto nitori ase bi olopa kan ba duro ni oju popo o fe ma dari oko to lo ti o ba ni aso ase ta gbewo ta lo fe teti si nigba ti o laso Olorun awon oko ye gan tele kolu ko lo mole wo olopa yen o wo olopa yen to duro ni ona nibe yen wo aso ewu to wo sorun yen o wa o ko gbe owo re soke o ti e le da oko nla trailer o le da duro eto ta ni re a gbọdọ pada si ọdọ Ọlọrun ka so pe Ọlọrun ase naa a da Jesu fe ran awon ọmọ eyin re jade lọ ko kan ran won bẹẹ pe kan maa jade lọ o so fun won to maa se o fun won ni ojuse to maa se ṣugbọn o fun won ni agbara ati ase mo fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin olùṣọ́ àgùntàn gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ní ìlú yìí kan kí n gba gbogbo irúwà ògiri wá ẹni lè ń bọ̀ láti amẹ́ríkà ẹni lè ń bọ̀ láti wọ oòrùn nígbà tó wá dé ó wá ń sọ tó kàn wó kan sọ gbogbo rẹ̀ rárá o a máa ń gbọ́ nípa àṣẹ etí Ọlọ́run tó fi fún àwọn ènìyàn yìí tó wá bá wa sọ̀rọ̀ Mose ní àṣẹ wo bó ṣe ju ọ̀pá yẹn sílẹ̀ ńlẹ̀ wo Mose bó ṣe lu àpáta pẹ̀lú ọ̀pá tó wà lọ́wọ́ rẹ̀ wo Mose bo te na opa owo re si oku pupa oku piya si meje omo Israeli koja liyan gbe ile to ba chofo to ba wa shakala to chofo to a oyan rara ti o seni to yan to ba ni tewo gba to seni to tewo gba o bo te ni ba che po pelu anikani to ba wa ni ase nko bawo lo te le so pe ni eto kankan mo se ni eto ti ife o ti lo si ori oke nigba to n pada bo awon mo Israeli n joye orisa ka olorun so fun Mose oni ma lu gbogbo ma pa gbogbo won ma so won di ohun ti owuro ni waju mi ma wa so iwo de orilede nla ju gbogbo won lo ma pa won run ma wa gbe iwo dide mo se so pe ah oluwa be ko mo fe ra awon eniyan de bi pe mi o fe pe mo fe ki won ko di eni la mi o fe de ni la ki awon eniyan je ni sakala ife re fi ranse olorun kan han mi fi oniwaasu kan han mi fi bishop kan han mi eni to fe de ni la to fe ki awon eniyan to wa labe re kan ma ru nene to kankan lati sese iranse fun won sugbon nigba to ba ni ife awon eniyan to ni ife fun awon eniyan to si fe to si ise nitori pe o ko ki a ma po ohun ni omokunrin farao o kuku yan ti ma jiya pelu awon eniyan Israeli bo se ni eto re o so pe rara mi o fe itura mi o fe irorun mi o fe irorun ta seda re agbelero mo fi ara mi lele mo fi ara mi fun ki n ba le ba awon eniyan Israeli jiya papo olùṣọ́ àgùntàn bíṣọ́ọ̀bù ìránṣẹ́ ọlọ́run èyí tó jẹ́ pé kò fẹ́ bá àwọn ènìyàn jìyà papọ̀ nígbà tí wàhálà bá ti wà ó ti sá kúrò níbẹ̀ ó ti lọ kò lè bá àwọn ènìyàn jìyà papọ̀ nítorí náà bá ṣe wá ní àṣálẹ́ yìí ó fẹ́ tún ìfarani jìrẹ́ ṣe fún olúwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn oye gbọdọ yi ọsẹ pe o gbọdọ ni ife fun awon eniyan o ni ife o ni eto nitori pe o ni ife fun awon o ni ibasepo lati ko orilede ye kuro ni oko eru lati ko won lo si ile ileri kika je pe akan waasu nikan kii se pe a n seremode àwọn ẹlẹ́sẹ̀ à ń kó wọn jáde à ń gbé wọn kúrò nínú gòtò gìrìwò tẹ̀sẹ̀ gbé wọn sí à ń kó wọn lọ sí ilẹ̀ ìlérí ilẹ̀ ìgbàlà bí mọ́sẹ̀ ò bá wá ṣe lé nǹkan tó kàn jẹ́ adarí ṣákálá adarí lásán ṣùgbọ́n Mose ò kí ń ṣadarí lásán. Àrí pé Joshua ò kí ń ṣe èèyàn lásán ṣákálá, nítorí pé lẹ́yìn ìgbà tó tẹ̀ tó kú gan, orúkọ rẹ̀ jáde nínú ìwé àwọn onídàájọ́, a rí orúkọ rẹ̀ nínú ìwé Samuel kínní, Samuel kejì, a tẹ̀ tún. Bí a ṣe wà ní ìlàṣàlẹ̀ kí ṣe pé a fẹ́ ní ìpàdé nìkan, a fẹ́ yí, o fẹ́ yí ayé rẹ̀ wò, a yàn án, o ti tẹ́wọ́ gbà á. Olúwa ti mú ọwọ́ pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. O ti fi ara rẹ fún Olúwa pẹ̀ ọ́ láti ṣe. Ó dìgbà tó bá wá lè sọ pé àṣẹ ètà fi fún mi mo fi ń sì ṣe. Ó dìgbà tó bá wá sí ẹ̀tọ́ pé ó gbé àṣẹ yọrí. Ó fẹ́ gbàdúrà. O fẹ́ yẹ wò. Ibo ni mo wà nínú àkàsọ ẹ̀tọ́ tí Olúwa fi fún àwọn ènìyàn rẹ̀. A fẹ́ bá gbogbo àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ lápapọ̀. À ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ àwọn onígbàgbọ́, ẹ̀tọ́ ìràpadà àwọn onígbàgbọ́ nípasẹ̀ Kristi Olùgbàlà. Àwọn onígbàgbọ́, ta ni onígbàgbọ́? Ṣé àwọn èèyàn tó kàn sọ pé

ìsìnkú àti àdínde rẹ̀ olófin gbà wálà. Mo mọ̀ pé mi ò lè gbára mi là. Ìwọ náà mọ̀ pé ò lè gbára rẹ là. Ìgbàlà wa lọ́dọ̀ Kristi nìkan ló wà. Nítorí èyí, òun ó lẹ̀ lẹ́sẹ̀ Kristi, ó kúnlẹ̀ níwájú Jésù, ó gbàdúrà fún ìgbàlà, ó fún ọ ní ìgbàlà. Nígbà tó o bá ti gbé ìgbésẹ̀ pé o gbàgbọ́ nínú rẹ̀ yẹn, o gbàgbọ́, o wá di onígbàgbọ́. Àwa ara ọ padà. Agbà ọ̀la, aṣọ ayé rẹ dọ̀tun. Nítorí ìràpadà yẹn, o wá ní ẹ̀tọ́ ìràpadà. Nípasẹ̀ Kristi, olùgbàlà rẹ, Kristi, olúwa rẹ. Nígbà tó bá wá láyé, ọ̀pọ̀lọpọ̀ Kristẹni láyé kọjá. Láì ma ẹ̀tọ́ àwọn onígbàgbọ́, wọ́n yàn nú àdúrà wọn. Wọ́n bẹ̀bẹ̀ láti ní ohun tó ti jẹ́ ti wọn náà. Ó hàn nípa ọ̀nà tó ń gbà tá ń gbà rí wọn. Wọ́n gbé gẹ́gẹ́ bí ọmọ aláìlóbìí nígbà tí Jésù Kristi tó jẹ́ bàbá wọn, tó jẹ́ ogangangan ni bàbá, ètò bí wọn. Gẹ́gẹ́ bí a ti ń sọ nípa ẹ̀tọ́ ìràpadà àwọn onígbàgbọ́ mẹ́ta làwọn o. Àjínde Jésù Kristi, èyí tó tún ni bí nínú Jésù Kristi olùgbàlà. Jésù Kristi jínde nínú òkú. Àwọn ènìyàn kan mọ́ gẹ́gẹ́ bí ìtàn. Jésù jínde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìjọ kan. Jésù jínde kúrò nínú òkú. Tí bá gba ilé ìgbọ́nkọ́, tí mo bá tẹ́wọ́ gbà, tí mo bá wọnú ilé yìí, yóò ṣe àtúndá ayé mi, yóò tún mi bí, yóò tún mi dá. Yóò mú kankan kúrò nínú ayé mi tó máa ń sọ mí di òkú. Ó sàn kankan sínú ọkàn mi, èyí tó máa ń jẹ́ kí n wà láàyè. Àjínde Jésù tó tún níbi tó sọ ni dọ̀tún nínú Kristi Jésù Olúwa. Ohun tí àjínde ṣe rèé. Ó sọ wá di ènìyàn tó ti yí padà, ètà ti tún bí, ètà ti sọdọ̀ tún. Nínú Títù orí kẹta ní ẹsẹ̀ kẹta, wo tí Bẹ́ẹ̀lì sọ níbẹ̀. Títù orí kẹta ní ẹsẹ̀ kẹta. Títù orí kẹta ní ẹsẹ̀ kẹta. Nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí.

0: Kálá lè pè ní wèrè, ọkùnrin tó lọ sókè sódò, tí ò tẹ mà kòkò tó yẹ kó sùn, a lè pè ní wèrè. Ọkùnrin tó lọ gbogbo ilé rẹ̀, tó lọ nílòkilò tí ò tẹ ronú, nípa ìgbà tó bá darúgbó, ṣá lè pè lè ní ọlọgbọ́n bí. Ọkùnrin ni o, obìnrin ni o, tí ò ronú nípa ayérayé rẹ̀, ó ń lọ sókè sódò, ó ń lọ káàkiri, kò ronú pé lọ́jọ́ kan, òun mà kú, ń bo, lòun ti lọ ayérayé òun, kò ronú nípa rẹ̀, irú ẹni bí aṣiwèrè ni. Ẹni tó fẹ́ràn adùn àti ìgbádùn. Ọkùnrin tó jẹ ṣúgà títí tó fun ní ìtọ̀ ṣúgà. Lẹ́yìn ìgbà tó ti nítọ̀ ṣúgà yẹn, ó tún jẹ ṣúgà. Dókítà wípé eléyìí á pa ọrùn. Síbẹ̀ ó tún jẹ ṣúgà yẹn gan. Ṣọkùnrin ọlọgbọ́n lè lè ṣá. Ó mọ obìnrin kan tó gbọ́rọ̀ Ọlọ́run. Ìfẹ́kú. Ìfẹ́kúfẹ́ ara, ìrera ayé, ìfẹ́kúfẹ́ ojú, gbogbo rẹ̀, ó ń tí gbọ́ngbọ́n lọ sí ọ̀run àpáàdì, síbẹ̀ kò ní ara rẹ̀ wò, ó tẹ̀síwájú nù fẹ́kúfẹ́ yìí. A wà nínú àránkà àti ìlara, a ń jẹ ẹni ìríra, a sì kórira àwọn ọmọ ẹnì kejì wa. Báyà wá mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí yóò pa ayé wa run. Yóò gba ayọ̀ kúrò lọ́wọ́ wa ní ayérayé. Báyà wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n nígbà tí ìṣe wọn Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn. Àwọn ènìyàn kan la ayé kọjá, wọn ò gbọ́ ìròyìn ayọ̀ lọ́jọ́ ayé wọn rí, ìròyìn búburú nìkan náà máa ń gbé kí gbogbo ọjọ́ ayé wọn. Àwọn ènìyàn kan ń la ayé kọjá, wọn ò gbọ́ ìròyìn ayọ̀ kankan, gbogbo tó ń pọ̀ ní ìrora, wàhálà, ìjẹniyà nínú ayé, wọn ò tẹ́tí sí ìròyìn ayọ̀ ti Jésù Kristì, èyí tó wá kú nítorí wọn. Ṣùgbọ́n lẹ́yìn èyí ni ìṣe wọn Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn. Ìròyìn ayọ̀ ti dé. Jésù kú fún wa. A sin ní ọjọ́ mẹ́ta. Ó jíde. Ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀. Ẹnikẹ́ni tó bá gbà gbọ́ kì yóò ṣègbè, ṣùgbọ́n yóò ní ìyà nípa ẹ̀kan. Nígbà tó bá gbọ́ ìròyìn. Kò ẹ mo gbọ́ lórí rédíò, lórí tẹlifíṣàn, mo gbọ́ lóòótọ́, ṣùgbọ́n kí ni mo fe se nipa re. Fun iroyin re lati se kankan nu aye re, o gbodo tewo gba. Ikeun ife Olorun o gbodo farahan. Yo dari ese re di o. Yo yi aye re pada. Ife Olorun baye, o wa ne ri ma je ministry. O fi omo bi re ko lozo fun wa. Kene kene to ba gba gbo, ke ma ba te gbe sugbon ke o le ni iya ni pekun. Nigba to ba tewo gba eleyi, ki se ninu opolo nikan o, ninu okan re. Wese karun nibe. Wese karun o wipe. Ki se nipa ise ti awa se ninu ododo. Sugbon gege bi anu re ni o gba wala. Sugbon gege bi anu re ni o gba wala. Nipa ibi teniyan lara ara o gba lara o. Onigbagbo. Abi mi ninu ebi Kristiani ni. Iye o le sodo nigbagbo. Se ati so aye re do to. Baba mi oni waasu ni iya mi gan dakoni ni. Eleyi o le gba ola. O to je ti ara ni tolodun ni ni. Ki se nipa ise ododo ti o se. Gege bi anu re ni o. Mo mo pe ti o ba si ana o le gba mi la. Àwọn ènìyàn pè ọ ní ènìyàn rere, ìwọ náà mọ̀ pé wọ́n gbé ọ̀gẹ̀ṣẹ̀ àná ni, o mọ̀ bó ṣe burú tó nínú nínú Ọlọ́run. Gbogbo tó pè ní iṣẹ́ rere kò lè gbà ọ́ là. Àánú àti orí ọ̀fẹ́. Àánú àti orí ọ̀fẹ́. O sinmi lé àánú Ọlọ́run. O sọ pé Olúwa kí ni mo lè ṣe tó lè ra ìgbàlà. Nípa àánú rẹ o gbà mí. Nípa ìwẹ̀nù àtúbí. Àti ìsọdí tuntun ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ tí a pè ní ìgbàlà ó ti di pọ́ntọ̀, ó di tọrọ fọ́kálé. Tó bá rí ẹnìkan tó mu sìgá, ó sọ pé mo dẹni ìgbàlà. Orómù tí kan níbẹ̀, ó sọ pé a ti gbà mí la. Orí ẹnìkan tó lu ìyàwó ẹ̀ náà lù bá mi, ó sọ pé a ti gbà mí la. Orí ẹnìkan tó ń jalè lórí ẹ̀rọ alẹ́rújára, ó sọ pé a ti gbà mí là. Ìgbàlà máa ń wá pẹ̀lú ìwẹ̀nù. Ìwẹ̀nù àtúndí. Ìwẹ̀nù ìsọdọ̀tún. Ìgbé ayé ọ̀tún. Ẹ̀dá ọ̀tún. Ìwà ọ̀tún. Ìwàsí tuntun. Èyí ni ìgbàlà tó máa ń wá nípasẹ̀ ìwẹ̀nùmọ́. Báwo la ṣe rí eléyìí gbà? Ayí kúrò ní àtijọ́ wa, ayí sí Kristi, èyí ti ṣe ọmọládé. Ẹni tí ó kú fún wa. Pé káwa kábàá lè gbàgbọ́. fún wa ní orin Dáfídì orin kọkànléní àádọ́ta. À ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkarùn-ún. Orin kọkànléní àádọ́ta ní ẹsẹ̀ ìkarùn-ún. Kíyèsí nínú àṣẹ dédé ni agbé bí mi. Àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Wà á rò pé ọkùnrin tó sọ̀rọ̀ yìí látinú gọ́tà ló ti jáde wá. Dáfídì ré o. Ẹni tó ṣẹ́gun Gòláyàtì ré o. Orúkọ rẹ̀ ni Dáfídì. Ọba Ísíráélì. Kò sọ pé jíjẹ́ ọba mi, jíjẹ́ olóyè mi, yóò gbé mi látàyè lọ sí ọ̀run rárá o. Ó sọ pé tó bá máa lọ látàyè lọ sí ọ̀run rere, ìsọdọ̀tún gbọ́dọ̀ wà, àtúndí gbọ́dọ̀ wà, àtúnṣe gbọ́dọ̀ wà. Kíyèsí nínú àṣẹ dédé ni agbé bí mi. Àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi ní ẹsẹ̀ ìkẹfà. Kíyèsí ìwọ fẹ́ òtítọ́ ní iná. Òrán Dáfídì rántí bó ṣe kọ lẹ́tà tó fún Ùráyà láti fi fún Jọ́ábù. Pé àwọn ojúṣe tí Jọ́ábù ó ṣe níbẹ̀. Bẹ́ẹ̀ Dáfídì ń wà sí Ùráyà ní ọ̀nà tó dára bí ẹni rere. Ṣó lè padà lọ lé kó lọ sí mi. Ojú ogun ló ti wá nísìnyí. Ó yẹ kó sinmi. Ìtìmí ìtura tọ́ sí ọ. Ní àkókò kan náà. Ó ń ṣètò àti pa Ùráyà nípa lẹ́tà ikú tó gbélé lọ́wọ́. Dáfídì mọ̀. Lóde ó ní òtítọ́, òtítọ́ lóde, ṣùgbọ́n ní inú ìka wà níbẹ̀. Ẹ̀ṣẹ̀ ó kún inú ayé rẹ̀, ìwà ìpànìyàn wà níbẹ̀. Kíyèsí ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní àìkọ̀kọ̀ ní ìwọ mú mi mọ ọgbọ́n. Wo ẹsẹ̀ ìkeje. Fi ewé sóòpù fọ̀ mí ní ẹsẹ̀ ìkeje. Ó ní ipò ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́. Jíjẹ́ ọba ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́. Ìpọ́ni táwọn ènìyàn ń pọ́n mi ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rẹ́ rere tó fi ń gbé mi gẹṣẹ́ áyán ẹgbẹ́ wọn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ rere tó sọ nípa mi. Ohun rere tó kọ nípa mi. Àwọn èròǹgbà rere tó rò tó sọ nípa mi ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Nínú lọ́hùn ó jẹ́ aláìmọ́. Nínú lọ́hùn ó kún fún èrí. Nínú lọ́hùn ó jẹ́ ẹlẹ́ṣẹ̀. Fewé sóòpù fọ̀ mí. Nígbà náà ni èmi ó sì mọ̀. Iṣẹ́ ọwọ́ mi kò lè sọ mí di mímọ̀. Àwọn ojúṣe tí mo ń ṣe lóde ara kò lè sọ mí di mímọ̀. Mo mọ̀ pé o gbọ́dọ̀ wẹ̀ mí. ma wu emi emi yo si fun bi egbin ohun lo wese kejo mo mi ku ayo ati nu didun ki awon egigun ti iwo ti ru ki o le ma yo o so fun ani ese ikesan ba odu re mo kuro lara ese mi gbogbo igbese to n gbe mo pe odu oluwa n ba ohun lo o dabe ni pe o te ni idamu odu ti gan o mo pe o n jebi o n bo ni idalebi odu oluwa to mo gbogbo to rohun gbogbo mo o ni oluwa odu ti mi na ona to n gba wo mi ba odu re mo kuro lara ese mi ki wo ki o si nu gbogbo ese dede mi nu kuro o wa so ni ese kewa da aya tuntun sinu mi olorun ki o si tun okan diduro chinchinche sinu mi ẹ̀mí tó lòdí wà ẹ̀mí tó tọ̀nà wà ó fi okan lẹ́tà ó gbélé ẹni tó ran orílẹ̀-èdè lọ́wọ́ tó ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè ó gbélé ojúàbù lọ́wọ́ kó lọ pa ẹ̀mí tó lòdí nìyẹn ó ní dá ẹ̀dá tuntun ẹ̀dá tuntun tó tọ̀nà kò sí dàbí tó bá da sínú ayé mi dá àyà tuntun sínú mi ọlọ́run kí o sì tó ọkàn dúró ṣiṣẹ́ sínú mi wọ ẹsẹ̀ ìkẹjìlá aso ikejila so pe mo ayo igbala re pada to mi wa igbala kristi ki se igbala to tona ki se igbala onijojijo igbala to tona igbala ti gbogbo aye mo igbala iru ogiri wa ko igbala re mo ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira re gbe mi duro eyi ni abala akoko ninu iwasu naa ìkẹ́jì ni ìmúbọ̀sípò ìbálàjà ìbálàjà ìmúbọ̀sípò ìbálàjà tí ó ń wá nípasẹ̀ ìgbàlá rẹ̀ lọ́dẹ́ tá a fi nílò ìbálàjà nítorí pé àyàwá nípa kúrò lọ́dọ̀ olúwa ni àwọn wòlíì májẹ̀mú láéláé wọ́n rán wa létí pé ẹ̀ṣẹ́ ti yà ọ́ ìwọ àti ọlọ́run rẹ nípa irọ́ tá ń pa ó yà wá nípa pẹ̀lú ọlọ́run ojú kòkòrò wa ó yà wá nípa pẹ̀lú ọlọ́run àgàbàgebè wa ó yà wá nípa pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ wa ẹ̀bí wa ó yà wá nípa pẹ̀lú Ọlọ́run. A nílò ìbálàjà, a nílò àsopọ̀ padà, o nílò láti wá nípasẹ̀ Kristi sọ́dọ̀ Ọlọ́run. Ìbálàjà yìí ó mú ìmúbọ̀sípò wá. Kọ́rìntì kejì orí ìkarùn-ún, à ń wo ẹsẹ̀ ìkejìdínlógún níbẹ̀. Kọ́rìntì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tí ó ti ipasẹ̀ Jésù Kristì bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà lé wa lọ́wọ́. Eléyìí sọ fún wa pé a nílò ìbálàjà. Nígbà tá a jìnà réré sí ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n a sopọ̀ pẹ̀lú ìjọ, ṣùgbọ́n ò ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run mímọ́ ní ọ̀run. A ní àsopọ̀ pẹ̀lú ẹ̀sìn, a ò ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run mímọ́ ní ọ̀run. Ṣùgbọ́n sọ pé ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tó ti pasẹ̀ Jésù Kristì bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, báwo ló ṣe ṣe? Ó ṣe nípasẹ̀ Jésù Kristì, ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà lé wa lọ́wọ́. Nígbà tó o bá bá Ọlọ́run làjà, nígbà náà o lè lọ sọ́dọ̀ àwọn ẹlòmíràn kó o bá wọn làjà sọ́dọ̀ Ọlọ́run. Ìbálàjà yìí wá ṣe pàtàkì nígbà náà. A mú ọbọ̀ sípò nípasẹ̀ ìbálàjà yẹn nìkan ṣoṣo. Nígbà tó o bá ní ìbálàjà yẹn lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú Ọlọ́run, nígbà náà o lè bá ẹlòmíràn làjà sọ́dọ̀ Ọlọ́run. Wẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní èyí ni ni pé Ọlọ́run wà nínú Kristo ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀. Ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀. Ayé àti Ọlọ́run wọn yàtọ̀ sí ara wọn. Ayé ó ṣókùnkùn, Ọlọ́run ìmọ́lẹ̀ ni. Ìyapa tó gbòòrò ọ̀gbìn gìrì ó wà láàrin ayé àti Ọlọ́run. Báyìí Kristi dé, ó ní ìmọ́lẹ̀ ayé. Ó mú ọkùnrin obìnrin yẹn tó wà nínú òkùnkùn, ó gbé ọkùnrin yẹn sókè, ó gbé obìnrin sókè, ó mú làjà, bá ń bá mú kó bá Ọlọ́run làjà. Ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn Ọlọ́run. Èyí ni tí Kristi ṣe. Ó gbé ẹ̀ṣẹ̀ rẹ sórí ara rẹ̀, ó gbé òkùnkùn rẹ sórí ara rẹ̀, ó gbé ìṣòdodo rẹ sórí ara rẹ̀. Ó gba ohun tó ní, ó wá fún ohun tó ní. Ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. ọ̀rọ̀ pé ká máa gbọ́ àwọn tẹ́bí ń palẹ́ wa lọ rárá o. Ó dára ká fún ẹni tẹ́bí ń pa lóúnjẹjẹ. Ó dára ká fún ẹni tó ń gbẹ́ngbẹ́ lómi mu. Ẹ jẹ́ ká padà wá sọ́dọ̀ Mose lẹ́ẹ̀kan sí i. Gbogbo èèyàn ò gbẹ́ngbẹ́ wọ́n. Mose lu àpáta. Omi jáde látinú àpáta. Ó fi omi fún àwọn tó ń gbẹ́ngbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń mu omi inú àpáta yìí. Wọn ò délẹ̀ Kẹ́nání. Fún ẹni tó ń gbẹ́ngbẹ́ lómi mu. Fún ẹni tẹ́bí ń pa lóúnjẹjẹ. Ẹni tó wà ní òfun láṣọ wọ̀. Ó dára púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n kò dára tó. Ọ̀rọ̀ ìbálàjà. Èmi ò tọ́ Ọlọ́run ti fi lé ọ lọ́wọ́. Jẹ́ kí àwọn ènìyàn mọ̀ré kọjá kọ́ mu omi látinú àpáta. Gẹ́gẹ́ bí Íjíbítì, gbogbo àwọn ìwà ìkórìíra yẹn yóò pòórá nú ayé rẹ. Wà á ní àlàáfíà pẹ̀lú ara wa. Ó ní ayọ̀ pé ó tẹ́wọ́ gbà á. Ìbáṣepọ̀ ọ̀tún tí à ń gbé dìde sí wà. Èrèdíre tó fi pẹ́ gbogbo akábá Ọlọ́run làjà. Mo wá sí kókó ìkẹta báyìí. Ẹ̀tọ́ ìràpadà wá sí pípẹ́ nínú títò rẹ̀. Ẹ̀tọ́ ìràpadà. Ara wá padà. A mú wa bọ̀ sípò. A bá Ọlọ́run làjà. A wá wà nínú Kristi. Kristi sì ń gbé inú wa. A ní ẹ̀tọ́. Gẹ́gẹ́ bí Mose ṣe ní ẹ̀tọ́. Joshua ní ẹ̀tọ́. Elijah ní ẹ̀tọ́. Mo fojú ya àwòrán Elijah bó ti ń wọ̀ bọ̀ níwájú Ahabu. Ọkùnrin yìí ó ní ẹ̀tọ́. Ó dúró níwájú Ahabu, ó wò lójú. Ó ní gẹ́gẹ́ bí ohun tí mo sọ àti gẹ́gẹ́ bí Olúwa ti ń bẹ láàyè. Ó sọ ọ̀rọ̀ rẹ sì rí bẹ́ẹ̀. Nígbà tó bá jẹ́ ọmọkùnrin ọmọbìnrin Ọlọ́run. Nípa ìràpadà, nípa ìsọdọ̀tún, nípa àtúbí. Bíbélì sọ pé báyìí ó pé nínú rẹ̀. Bíbélì sọ pé Jésù ni títò rẹ. Wòlé inú Kólósè orí kejì ní ẹsẹ̀ ìkẹsàn-án. Kólósè orí kejì ní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí pé nínú rẹ̀ ní gbogbo ẹ̀kún ìwà bí Ọlọ́run ń gbé nínú ara ìyára. Wẹ ẹsẹ̀ ìkẹwàá yẹn. Ní ẹsẹ̀ ìkẹwàá sọ pé a sì ti ṣe yín ní kíkó nínú rẹ̀. A sì ti ṣe yín ní kíkó nínú rẹ̀. Ẹ̀yin onígbàgbọ́ a ṣe ní kíkó nínú rẹ̀. Ọmọ Ọlọ́run báyìí a ṣe ní kíkó nínú rẹ̀. agbodo mo eleyi pe baya neto eda tutu nu Christi beni keni ba wa nu Christi o je eda tutu ko ma lo soke sodo pelu odu to faro ko ma lo soke sodo pelu eru wiwo nla beni keni ba wa nu Christi ohun atijo ti koja lo ibanuje atijo lo ibanuje okan atijo lo ijiya atijo koja lo kiyesi ohun gbogbo di titun nigba ti mo ba wa sodo Christi nigba to ba wa sodo Christi nígbà tó bá di ẹ̀dá tuntun nínú Christi o ní ẹ̀dọ́ orí ọ̀fẹ́ tuntun yóò ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ àyànfẹ́ ọmọ rẹ̀ o ní ibùgbé ọ̀tún ló ní o ní àbùdá ìwà ọ̀tún wo ọkùnrin ó ti ronú pìwàdà a ti sọ ọ̀dọ̀tún báyìí nítorí èyí báyìí ó wá ní ìwà ọ̀tún o ní ìtọ́jú ọ̀tún o ní ọkọ ìyàwó ìwọ ni ìyàwó gẹ́gẹ́ bí ọkọ ṣe ṣe ìtọ́jú ìyàwó bẹ́ẹ̀ ni Kristi ń ṣe ìtọ́jú rẹ o ní ìtọ́jú ọ̀tún o ní èròǹgbà ohun tó ń fẹ́ lọ́tún ẹ̀dùn ọkàn rẹ nípa ohun tara tẹ́lẹ̀ ìyẹn ti lọ o wá ní ẹ̀dùn ọkàn fún ẹ̀mí o pé nínú rẹ̀ o ní àwọn ọ̀rẹ́ ọ̀tún báyìí o ní ọ̀rẹ́ rẹ o kàn fẹ́ máa ṣe rere fún gbogbo àwọn tó bá pàdé ọkàn tó ṣeré ọ̀rọ̀ tó tuni lára ìṣe tó tuni lára o ní ìṣòrí ọ̀tún báyìí ó wá ń kẹ́kọ̀ọ́ lọ́tún o fẹ́ gbọ́ bíbélì mi o fẹ́ sọ bíbélì dóúnjẹ rẹ o fẹ́ máa kẹ́kọ̀ọ́ gbogbo tó bá lè kọ́ nínú bíbélì o wá ní ọkàn ọ̀tún o ní èrò Kristi o ní èrò ọ̀tún o mọ rírì èrò Kristi gbogbo àwọn èrò tó ní tẹ́lẹ̀ o ti kọ gbogbo rẹ̀ sílẹ̀ báyìí o ní èrò tuntun o wá ní ẹ̀dá tuntun ẹ̀dá ayé rẹ ti yí padà báyìí ohun tí ò bá wù ọ́ tẹ́lẹ̀ ó máa bínú ò ń bínú ṣùgbọ́n báyìí torí pé ò wà nù Kristi Kristi ń gbé inú rẹ nítorí pé o ní ẹ̀tọ́ ìràpadà ní kíkún rẹ̀ èyí ló wá fún ọ ní èrò Kristi ó fún ọ ní ẹ̀dá Kristi o ní ìgbọràn ọ̀tún o tẹ́lẹ̀ ó máa ń yangàn nínú pé mi ò kí ń gbọ́ràn sí ìtọ́ni kíkọ́ni òfin ni ìwọ gan fún ara rẹ o jẹ́ aláìlófin ṣùgbọ́n nígbà tó wá di kókó nínú Kristi. Báyọ̀ ó fẹ́ràn láti máa ṣe ìfẹ́ Ọlọ́run. Olúwa, mo fẹ́ràn ìgbọ́ràn láti ṣe ìfẹ́ rẹ. Báyìí mo fẹ́ gbọ́ràn. O ní ète ọ̀tún. Tó o bá jẹ́ ẹ̀dá tuntun nínú Kristi, o jẹ́ ọkùnrin tó ní ète, o jẹ́ obìnrin tó ní ète. Ní àtẹ̀yìnwá, ìwà rẹ, ìṣe rẹ, òun ló ń darí ète tó máa ṣe. Ṣùgbọ́n báyìí, Kristi dé, Kristi kí ló fẹ́ kí n ṣe? Èrèdí ète tó fẹ́ tẹ̀lé gan nìyẹn. O wá ní ìgbé ayé tó níye lórí. Àwọn kan wà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wá, kò níye lórí kó ṣàpọ̀. Kò wúwo kó ṣàpọ̀. Ṣùgbọ́n báyọ̀ wá ní ìwúlò tó níye lórí. Ìpinnu rẹ ó níye lórí. Ohun tó ń tì ọlọ́gbọ̀ngbò ó níye lórí. Ohun tó ń gbéṣe ó níye lórí. Nítorí pé o jẹ́ kíkún nínú Kristi, o ní ohun tó níye lórí tuntun, o wá ní òdodo ọ̀tun. Kìí ṣe òdodo àwọn akọ̀wé àti farisí, ìyẹn ò lè gbé ẹ dé ìjọba ọ̀run. Òdodo ọ̀tun. Báyìí, o wá ní ẹ̀dá ọ̀tun. Dúró gidigba, ọ̀run gan mọ̀ pé ìdúró rẹ, ó mú ọ̀run nínú dùn. Báyọ̀ ọ̀run lè máa yọ̀ nígbà tó bá dúró. Báyọ̀ wá ní ìwà pẹ̀lẹ́, ìwà jẹ́jẹ́ tuntun. Báyọ̀ ò lè fọwọ́ ẹ pamọ́ ẹnikẹ́ni mọ́, ó ní ìwà pẹ̀lẹ́, ìwà jẹ́jẹ́ ọ̀tun. O ní ìwà pẹ̀lẹ́, ìwà jẹ́jẹ́, báyìí ò lè rí ọkùnrin kan tó ń ṣubú lọ. Ó wá ṣubú lulẹ̀, ó wá rìn lórí rẹ̀ kọjá rárá o. Wà á dúró láti ṣe ìtọ́jú rẹ̀. Báyìí o ti ní ìwà jẹ́jẹ́ ọ̀tun. O wá ní òye ọ̀tun. O mọ̀ látijọ́, o ò tẹ̀ lóye àwọn tó ń bá gbélé gan. Àwọn òbí ò lóye àwọn ọmọ wọn. Àwọn ọmọgọ́ ò lóye àwọn òbí wọn. Wọ́n ò tẹ̀ fẹ́ lóye kò kàn mí, ìgbé ayé kò kàn mí náà gbé. Ó tó wù mí ni pé mo lóye ara mi. Mo lóye ohun tí mò ń fẹ́. Kí ló fẹ́? Ìyẹn ò jẹ́ mí lógún kò wù mí. Kí ló ọkùnrin yẹn nílò lọ́dọ̀ mi? Mi ò lóye rẹ̀. Ṣùgbọ́n báyìí, o ní òye ọ̀tun. Báyìí, o ní àwọn ìwà ọ̀tun. Ìwà rere rẹ kan tọ fòrò sínú ayé àwọn ènìyàn. O fẹ́ ràn wọ́n lọ́wọ́, o fẹ́ gbé wọn dìde. O ní ìfẹ́ inú lọ́tun. Arákùnrin, ṣe o lè ràn mí lọ́wọ́? Bẹ́ẹ̀ ni mò ń fẹ́ láti ràn ọ́ lọ́wọ́. Arábìnrin, ṣe o lè ràn mí lọ́wọ́? Bẹ́ẹ̀ ni mo fẹ́ láti ràn ọ́ lọ́wọ́. Ṣe o lè ro ẹrù mi? Bẹ́ẹ̀ ni mo lè gbẹ́rù rẹ́rù. Ìfẹ́ inú láti ṣe ìfẹ́ ó wà nínú rẹ báyìí lọ́tún ọ̀tún s tẹ́lẹ̀ mo kùnà tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí mi ò kùnà mọ́ báyìí mi ò kùnà mọ́ tẹ́lẹ̀ mo máa ń kùn ó ti dẹun àtijọ́ ojú ọjọ́ yìí kò bára dé orin wọn ò dára bọ́ ṣe jókòó yẹn gan ò dára àtijọ́ ó ń kùn ó ń ṣàwáwí ó ń ṣa wúyewúye kò sóhun tó ń tẹ ọlọ́run tó wù ọ́ tá a bá rẹ́rìn kò wù ọ́ àtúnfàdúró kò tún wù ọ́ kò tẹ ọlọ́run akọ́lẹ̀ gan kò tẹ ọlọ́run kò wù ọ́ àtúndìdé dúró kò wù ọ́ kò tẹ ọlọ́run òun kàn òun ṣàwáwí òun ṣawúyewúye báyìí àtijọ́ ni ìyẹn ti lọ ó ṣawúyewúye mọ́ tẹ́lẹ̀ ó máa ń kàn tẹ́lẹ̀ ó máa ń ṣawúyewúye báyìí ò ṣe bẹ́ẹ̀ mọ́ o ìwọ kọ́ èmi ò kàn mọ́ o mi ò ṣawúyewúye mọ́ o mi ò ṣàwáwí mọ́ o látijọ́ ó máa ń kùn báyìí ìjọ̀wọ́ ara ẹni lọ́tún mo jọ̀wọ́ ara mi fún olúwa mo jọ̀wọ́ ara mi fún ìfẹ́ olúwa mo jọ̀wọ́ ara mi fún ìdarí àwọn ènìyàn mo jọ̀wọ́ ara mi fún ẹbí báyà wá di kíkún nínú kristi ìjọ̀wọ́ ara ni lọ́tún wá wà zed ó ní ìtara ọ̀tún ìtara ọ̀tún mo ní ìtara ọ̀tún wà mo rí àwọn èrò wọ́n lórí pápá tó ti ń gbá bọ́ọ̀lù wọ́n gbá bọ́ọ̀lù ní ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè tó jìnà réré mo rí àwọn èrò ìwòran níbẹ̀ wọ́n wo bọ́ọ̀lù yẹn nú ẹ̀rọ amáwòrán wọn wọ́n pariwo orí wọn yá inú wọn dùn wọ́n ní ìtara àwọn ènìyàn yìí lórí tẹlifíṣàn lọ́wọ́ nǹkan kan mo wá padà wá sínú ìjọ mo wá rí pé à ń wo ìwàásù bíbélì oníwàásù nígbà tó wàásù fún ìṣẹ́jú mẹ́wàá bí àádọ́ta nínú ọgọ́rùn-ún àwọn ènìyàn wọ́n ti ń sùn lọ àwọn ènìyàn wa tó ń wo bọ́ọ̀lù tó ń wo tẹlifíṣàn wọ́n la gbogbo rẹ̀ jáwọ́ òsùn àdìkíkúnnú kristi a ń gbọ́rọ̀ rẹ̀ pẹ̀lú ìtara a ń jáde lọ sórí pápá ìjèrè ọkọ̀ pẹ̀lú ìtara a ń darúgbó sí pẹ̀lú ìtara ní a pè ní ọmọ ọdún mẹ́tàdínláàádọ́rin ṣé ò ní wá sí ṣọ́ọ̀ṣì lónìí ni ọmọdékùnrin yìí ọmọ ọgbọ̀n ọdún ló ṣì wà òye òye ọ nígbà tó bá dọmọ ọgọ́ta ọmọ ọgọ́ta ó lé méje ọmọ ọgọ́rin ó dín mẹ́ta òye ayé ọ mo ní lónìí to fo oluwa ni oruko Jesu. Eyin di kikun ninu re. Eni ti se ori agbara ti gbogbo ijoba. O pe odi kikun nibo lo wa. Oko ekurere odi kikun ninu re. Ije duro ko ba Oluwa soro. O lo lati gbadura o. Ki Oluwa fora re. Ko le mu ise didi kikun ise nu aye re. Lanu re ko gbadura o. So fo Oluwa Oluwa. Mo nilo gbogbo awon eto wonyi. Lati ma wa ni ti orun lati sisin lo. O ya ya imori ya otun ko Oluwa ko se oni ye si ni ye otun ko oro re to tu paya fo ko le yeye ye o idapo imugbe idapo otun idari otun sinu wa bi Olorun oko otun emi otun emi otun. Je ki oro yi se ise atunda ti irapada nu aye re. To a titi to a so pe mi o ri bakan na mo. O to hu olotun ayo otun isori otun so fun Oluwa iteti sile otun kikeko olotun. Bayo ori bo se ri tele mo. O fe keko nkankan lotun tele. Oko otun. Eda otun. To ba bere o le ri gba. Awon to bere nikan. Awon lo ma ri gba. Awon to wa kiri. Awon lo ma ri. Awon to ba kan lekun yen. Awon la ma silekun fun. O fun oni okan otun. O fun oni eda otun. Nkan ti yato bayi. Igboran otun si oro Olorun si wa wa. Oni ete oto oni epo kaka oto. Oni igbe aye eto wuwo to niye lori. Aye re ori sakala mo. Aye re ki sofe gemo. Oni igbe aye to niye lori bayi. Oni adinde lotun. Oni ododo otun. Oni isodo otun otun. Isodi otun. Eto ma mu ote siwaju ni gbogbo ojo aye re gbogbo. Oni duro otun. Oni duro lotun. Oni duro tinse otun. O lo lati gbadura ka gbadura ka ba Oluwa soro. Oluwa yo mo ile ise nu aye wa. Iwa geje otun. Oye otun. Ife otun. Iwa rere otun. Atijo to ti lo tele o ma nkan. Fara ni gilotun keyan fara ni fun lotun jowo ara ni lotun itara otun afegbadu apapo baye ẹjọ́ tí ẹ lè náwó ẹ sókè bá ṣe ń gbàdúrà papọ̀. Náwó rẹ sókè, a fẹ́ gbàdúrà papọ̀. Bàbá, a fìbùkún fún orúkọ rẹ. A dúpẹ́ torí pé ẹ fi ìjìnlẹ̀ ó tá jẹ́ hàn wá. A jọ̀wọ́ ara wa pátápátá fún yín. Wá jọba lórí gbogbo ayé wa. Wá ṣàkóso lórí gbogbo ọkàn wa. Wá jọba lórí gbogbo ẹni tí a jẹ́. Olùwàgbàdúrà pé ayé wa yóò fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ayọ̀ tó pé rẹ́rẹ́. Olùwàgbàdúrà pé ìjọ̀wọ́ ara ni wá fáyé ẹni fún ọ kò ní jẹ́ fún ayé nìkan yóò darí wa sí ọ̀run. A dúpẹ́ Olúwa. Ẹ bùkún gbogbo àwọn ènìyàn yín. Ẹ fún wọn ní ìbùkún tó ń béèrè fún. A mọ̀ pé ẹ ti ṣe é. Ní orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà. Pariwo amen rẹ.
1: Ẹ jẹ́ ká mọ̀ pé ní ọ̀la ìpàdé yìí yóò tún tẹ̀síwájú ní àkókò kan náà. A sì tún gbọ́dọ̀ pé àwọn ẹlòmíràn láti pẹ̀lú wa. Ká sì dé ibi ìpàdé ní àkókò láti rí gbà lọ́wọ́ Olúwa. Olúwa ti bùkún wa. Tí ọ̀la tún máa dára ju ti òní lọ. Ní àṣálẹ́ òní, ẹ má jẹ́ ká gbàgbé. Ẹ jẹ́ ká dé ilẹ̀ ìsọjí ní àkókò. Ká sì tún pe àwọn ẹlòmíràn wá. Àwọn èèyàn tí ò wá lánàá, ẹ jẹ́ ká rán wọn létí. Ká sì rí dájú pé a mú wọn dé ilẹ̀ ìsọjí. Torí pé lálẹ́ òní, Olúwa yóò bùkún wa gidigidi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò sì jẹ́ àmì ẹ̀rí nínú ayé wa lórúkọ Jésù. A ó ríra níbẹ̀ ní ìrọ̀lẹ́. Àmì kí Olúwa kó bùkún fún yín.

0: sì tún tẹ ara wọn káàkiri ní àfonífojì. Nítorí náà ni Dáfídì tún béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run sì wí fún un pé má ṣe gòkè tọ̀ wọ́n, yí padà kúrò lọ́dọ̀ wọn, kí o sì jálù wọn níwájú igi mulberry. Yóò sì ṣe nígbà tí ìwọ bá gbọ́ ìró ẹsẹ̀ lókè igi mulberry, nígbà náà ni kí ìwọ kí o gbógun jáde, nítorí Ọlọ́run jáde ṣáájú rẹ lọ láti kọlu ogun àwọn ará Filistia. Dáfídì sì ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti pàṣẹ fún un. Wọ́n sì kọlu ogun àwọn ará Filistia láti Gibeoni títí dé Gaseri. Òkìkí Dáfídì sì kàn yí gbogbo ilẹ̀ ká. Olúwa sì mú kí ẹ̀rù rẹ̀ kí ó ba gbogbo orílẹ̀-èdè.
1: Jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristì ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ lè ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ lè ó lè mọ̀. Ó sì wí fún

0: pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọláńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀. fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kíní Rómù, ẹsẹ̀ kẹrìnlá, mo dí ajígbèsè. Àwọn Héléni àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ihin rere fún ẹ̀yin ara Rómù pẹ̀lú, nítorí èmi kò ti ju ihin rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléni pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé, ìkíní, mo di ajígbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ihin rere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ kẹrìndínlógún, nítorí èmi kò ti ju ihin rere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ihin rere, nítorí èmi kò ti ju ihin rere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ihin rere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ihin rere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa Lọ́run láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ihin rere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ihin rere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ihin rere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ihin rere. Kódà, ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ihin rere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun. Irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run. Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje. Mo fẹ́ràn létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní ìṣe àwọn apostẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínníọgọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ̀jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ̀jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, O ń wo ibi mímọ́ Ọlọ́run. O ń wo òkè ọ̀gá ògo. O tẹjúmọ́ ọ̀run. O sì rí ògo Ọlọ́run. Àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. O sì wí pé, wòó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ 60, ó sì kúnlẹ̀. Ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbàtí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ 69 ni ó ti wí pé, wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wípé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run. Ó ń sọ nípa ọ̀run rere. Níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbàtí wọ́n bá pajúdé nínú ayé. Ó sì wá ń bèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n á ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì. Wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn, ó funfun, kò sì léèrí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu, gbàtí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́. Tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó, tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé. ti n ṣiṣẹ ododo ti o si n sọ otitọ inu rẹ. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn dédé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bàá di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọrùn rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Àyà tí ń kùmọ̀ búburú. Ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde. Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́, kí ó jẹ́ àìmọ́, àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo. Ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ̀ẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ojú ìgbéraga ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìpànìyàn ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀, kò ṣe orílẹ̀ èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀ kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀ èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tàbí ó lè jẹ́ ọmọ ilé ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nà kọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa ń lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run ń sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn, o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni isile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti re ti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afi Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wi pe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re o wu gbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti oun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi oun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o n so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese iketa la wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigbati Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon oku o si se nigbati Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a n se ni ikoko Olorun ri
1: àwọn tí a ń pa àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́ tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà nítorí bẹ́ẹ̀ a ti sọ pé bí a bá yanjú ti lágbájá bí a bá mú kúrò bí a bá ran lọ sí ọ̀run ègbé ní pàjáwìrì ilẹ̀ mọ́tò owó yóò jẹ́ tiwa tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀ ó máa ń dá àwọn èèyàn lọ́nà àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n làágùn ọdún kan ọdún méjì ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ pẹ̀lú ìbọn pẹ̀lú àdá láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò tí a pa obìnrin tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa ọlọ́run rí ọ owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná bó o jẹun àìsàn á dé nípa oúnjẹ tó o jẹ nítorí owó tó o fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́ bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn ohunkóhun tó o ní bó jẹ́ mọ́tò bó jẹ́ ilé tó o bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀ ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà ojú ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ ọ̀rọ̀ ọlọ́run tọ Elijah wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria wò ó ó wà ní ọgbà àjàrà Naboti níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀ ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí ìwọ ti pa ìwọ sì ti jogún pẹ̀lú ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ àní tìrẹ Ahabu sì wí fún Elijah pé ìwọ rí mi ìwọ ọ̀tá mi ó sì dáhùn pé èmi rí ọ nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí ìwé òwe orí ìkẹfà ẹsẹ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà ton ma npe iyawo wi pe ah oko re nfi ya je oni o je ma gbaru be fun.

0: sìnkú ọ tí ó ti ní kí àwọn adènà kí wọn gbé ọ kí wọn dì ọ tọwọ tẹsẹ láti gbé ọ jáde ó ṣe bẹrù èyí tó wà lọwọ ẹ èyí tó wà lápò ẹ kò jù ú lẹ. Ó sọ fún ọ ní ẹsẹ kejìlá wípé nígbà tí ẹyin wá láti fi ara hàn èyí tí àwọn ẹlẹ́sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi ara hàn láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀ wọ́n á kó wọ̀ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé ọlọ́run gbèsè wà lórí gèlè tó wé lórí bàtà ẹ gbèsè ìró ẹ gbèsè bùbá ẹ gbèsè ó wá ń sin ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì a ń ṣe ìjáde Jésù Kristì ta bí Jésù onírẹ̀lẹ̀ a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀ a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè wọ́n la ń ṣe bàsá ìgbèsè àfẹ́sìnkú ìgbèsè àbímọ ìgbèsè láti farahàn láti fi aṣọ hàn a sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbà tó wá láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín ṣé ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ ìgbèsè góòlù ìgbèsè yẹtí kí o tó lè sin ọlọ́run o ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ́ èwo lọ́rẹ́ asán owó tó wà lápò ẹ náírà márùn-ún mo fẹ́ fún ọlọ́run òjì ọgọ́rùn náírà ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì èyí tá a rí he tó yẹ ká dá padà fó ní nǹkan olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn owó mú lára owó olè o fẹ́ ṣe ìtọrẹ àánú wọn ẹnìkan tún ti bímọ ẹ wá o ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ ẹ wá sanwó gbogbo owó olè èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe tó ń fi ọkùnrin bá ara rẹ̀ jẹ́ gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè wọn a kó wá sí ilé ọlọ́run owó tẹ́tẹ́ wọn a kó wá sí ilé ọlọ́run owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kó wá sí ilé ọlọ́run owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí owó ọtí tó ṣẹ́kù a kó wá sí ilé ọlọ́run ìjó yẹ ọ̀ lápèjúwe ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwa wá a fẹ́ràn ọlọ́run a sàn dá mẹ́wàá a dáwọ́ ọrẹ nínú owó olè owó jìbìtì owó èrú ṣé ọlọ́run la ń sìn ni àbí a ń sin ara wa ó níta ni ó bèèrè yìí lọ́wọ́ yín ó ní ẹ má mú ọrẹ asán wá mọ́ tùràrí já sí ohun ìríra fún mi ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débi ni ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọlọ́run jáde pẹ̀lú èéfín ṣé wọn kò ka bíbélì tiwọn dé àìsáyà orí kìíní àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọ ọwọ́ ni ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó ni bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó ni wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun pa ojú òun mọ́ fún wọn nítòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́. A sá ń gba àwẹ̀ a sì ń yíra nílẹ̀ a sì ń ṣe ìṣóoru síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí tọ́lọ́run ò gbọ́ labadi sọ́ọ̀lù kejì lani tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro àwọn oṣó tí kú tán nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́ nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri níbo ni ìwọ ọmọ ní oko abẹ́kúta tán tó ti ń sáré níbo ló mọ̀ ní agbègbè ìjẹ̀bú nítorí pé ọ̀tá ò kúrò ó dẹ̀ ti gbàdúrà ó ti gba àwẹ̀ omi àdúrà ó ti mú bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà ó bá ti yọkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àsàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbá ètò onílọ́wọ́ àbá jẹ́ a kì í fi ohunkóhun kún ìhìn rere ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣé mo sọ fún ọ èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ̀ níbẹ̀ ní Aísáyà orí kọkàndínní ọgọ́ta Aísáyà orí kọkàndínní ọgọ́ta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin kíyè sí ọwọ́ olúwa kò kúrò láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé ètè yín sọ èké ahọ́n yín sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúùkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. Mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí okunrin keji e to je agbowo de sokale lo si ile re ni ilalare ju ekeji lo ekeji yi ni farisi mototo boti josin tan ile sin la bimi si baba mi alufani awala mu ihirere esin gbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo shubu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wipe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa ni tosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú bọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà ìwà agbára ìwà ipá won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri po po lowo e nitori be won o je so doju e sugbon olorun lati enu woli re o so kan loju lo woro wipe eyan boboro ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si oluwa je ki o yi pada si oluwa ohun o si saanu fun ati si olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe olorun loni mo gbagbo wipe yo dariji o owo to je alaimo olorun a fo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wipe oluwa wipe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade wepe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wipe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
1: iwa si kesi
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura.
0: Baba, Olorun wa.
3: Adupe wo pe
0: awa si yin ki a ba le gbo oro yin. O sese ki awon ilesi miran ki o ti ma pe wa. Ki a si ni won larowo to wa. Sugbon ohun ti o mu wa wa si yin ni wi pe a mo wi pe a o gbo oro yin laifi boko boyo ati wipe bi ati n gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipadabo Jesu Christi nje bi ati ni ipinu ti a se wa sihin a n bebe wipe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi eti n ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin wepe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ke ba le je ajumo jogun pelu Jesu Christi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu oluwa adupe wepe ti gbo loruko Jesu Christi oluwa wa loni anwo oro olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ke awo korinti kini ori kedogun
4: lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shishin lai yese ki ese ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo apostoli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re ji ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun fe ki o se ninu ise olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti nso fun won nipa ohun ti Jesu Christ ti o se lori igi agbelebo nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o gba awon ara korinti ni iyanjo wi pe bi won ti je ara ninu olowa ati olufe ayanfe pelu wi pe ki won ki o ri pe won duro sese lai yese ki won ki o ma po si ninu ise oluwa ni igba gbogbo ni won bi won ti mo wi pe ise won ki se asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa oni paulo apostoli nitori wi pe omi odo jiji popo ni paulo ni o la koja nitori pe ninu ise olorun a le so wi pe paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni aso lokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi abari enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wi pe ohun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulo apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to n waasu titi o fifi emi re lele titi di oju iku ni ari wi pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa n so fun wa wi pe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wi pe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wi pe o ran Jesu Christ omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o sese ki o ja opolopo ariso ariwisi ni o sese ki a ri lati odo esu ati odo awon emewa re oni sugbon ki a ri wipe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wipe esu ati awon emewa re won pariwo oni ki a duro sinsin ki a ri wipe a o yese ki a ri wipe ni ipejopo àwọn ọmọ ọlọ́run ẹsẹ̀ wa òye kí a rí wípé nínú iṣẹ́ ọlọ́run a ò yẹsẹ̀ wípé kìí ṣe pé kí a dúró sí ojú kan wípé kí a máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa ní ìgbà gbogbo ìbàjẹ́ ní àkókò àjínde tàbí ní àkókò kérésìmesì ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún ní ọ̀sán ni tàbí ní àṣálẹ́ ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀ ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún ọlọ́run kìí ṣe lásán nínú olúwa ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́ wọ́n kún fún ojúṣe ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa yálà wọ́n ṣiṣẹ́ ní ọjà yálà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba tàbí wọ́n ń ṣiṣẹ́ ní ibi ilé ìdáṣẹ́sílẹ̀ a rí wípé ohun kan tí ó máa ń wà lọ́kàn wọn ni wo pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo Christiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi aye raye ki eyi ki o ma ba je ipin wa oni afin so loni we pe o ye ki a sise fun olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Christi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo olorun sa ni wa ati wipe a o tele ona ti oluwa wato se o mo ona ti oluwa wato o sise fun olorun o se ife olorun oni o so wipe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wipe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru n bo nigba ti enikan ki yo le sise ati joko lorin papo we pe a o sise ki a ba le fi onje mi bo awon ti ebi n pa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la o ma sogo oni nigba ti a ba n kede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a n so nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan to wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala n be ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Christi nitori be gege bi ati ko lorin o ye ki eni kokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi a ba mu ipinu yi se ti a duro sinsin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a n po si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa ohun mẹta ni a fẹ gbe yẹwo ninu iwaasu ti o ni ikini ise ti o lere opolopo ise ni o je wipe ko lere niwaju olorun opolopo ise ni o je wipe bi ati n se ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko won jo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere niwaju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won ti n padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a n se nipa ti emi kini eso ti a n ri nipa re iketa ere fun ise wa ikini ise ti o lere je ke awo Thessalonica kini ori kini ese iketa ke awo ise ti a le se ti yo mu ere wa ni waju Oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi le a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu Oluwa wa Jesu Kristi ni waju Olorun ati baba wa nihi ni Paul ni o nko we si awon onigbagbo ni Thessalonica o nso fun wi pe o ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si nso fun wa nipa awon nkan meta yi o nso nipa ise igbagbo o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni a ri wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti Corinthi kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisin yi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife bi e ba nfe sise fun Oluwa o ye ki a mo wi pe ipile ise ti a nse fun Oluwa o ni igbagbo wa ninu Jesu Kristi lai ni igbagbo a o le se ise ti yo te Olorun lorun lai ni igbagbo ninu Oluwa ninu Jesu Kristi igbagbo wi pe o ku fun ese wa igbagbo wi pe nipa eje Jesu Kristi ni a nwe wa mo igbagbo wi pe ohun ni o wa lati ko ese ara aye lo igbagbo wi pe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Kristi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon nkan aye wonyi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye Olorun iru eni be gbogbo ise ti o nse ise oku ni sugbon lakoko wi pe ki a gba Oluwa gbo yi ni a fi ma n ri awon elomiran ni tosi wa ni opolopo ile isin ati awon die ninu ile isin wa nihi ise ti won se ko mu igbagbo ninu Jesu Kristi lowo o sese ki a ri eni ti o fi gbogbo akoko re ti o fi n se ise ti o ro wepe ise fun Olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje Jesu Kristi weun ki a si we funfun ju snow lo iru eni be ni a n so fun wipe ise re ko je itewogba niwaju Oluwa ipile lori eyi ti a n ko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu Jesu Kristi ki se be nikan ife wa fun Olorun bi a ti mo wipe o fe wa awa naa nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu Oluwa ki laala wa ki o ma ba ja si asan je ki a tun wo ninu Hebreu ori kefa ese ikewa nitori Olorun ki se alaisododo ti yo fi gbagbe ise eyin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o ti n so nipa ise wa be ni o n so nipa ife ti a ni ninu Oluwa bi a ba ya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba niwaju Oluwa bi a ba so wi pe a ni ise lowo ki se ise ti ara sugbon ise ti a n se ninu ile isin ise ti a n se fun ijoba Olorun ise ti a n se lati jere okan awon elomiran ise ti a nse lati sin olorun bi ko ba mu ife olorun lowo bi o ba je wi pe a kan se lai ni igbagbo ninu jesu a nse lai ni ife olorun a nse lai ni ireti iye ni pekun pelu olorun loke orun iru ise be ki yo je itewogba ari awon ti won se iru ise be igbala jesu christi ko ti je ti won idari je ese nitori ohun ti jesu christi se lori oke calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wo ese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je etewogba ni waju oluwa nitori be ise lai si ife olorun ise lai si igbagbo ninu christi ise lai si ireti iye ni pekun ko je etewogba ni waju oluwa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se ohun ti olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nse gbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu won wa sinu ijoba olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je etewogba ni waju oluwa nitori be ohun ti olorun bi lo wa ni wi pe ke ani ke a se laala tabi ke a se ise ti o ni ipile ninu igbagbo jesu christi ti o si je wi pe ohun ti o nti wa lati se awon nkan won yi ni ife wa si olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o se gbe iru ife yi ni o ma je ke a sise fun olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun olorun a ri wi pe o n se laala fun olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun olorun iridi re ni wi pe o ni ife si olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ke wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini eni ikini jina si eni keji ese ikokandilogun be ni awa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni a nri Nehemiah je eni ti o nsise ni afi oba tele tele awon elomiran ro wi pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro wi pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afi oba ti ko si eni ti o le le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi ina sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni olorun fun ara re ti o fi adehun si wi pe ogo olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihin rere imole oro olorun ti ati ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa nje ari enikeni ninu wa ti o ti je ipe olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o pa ati ti o fe lati sise fun olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari we pe o ku awon eniyan won ijo ati ijoye ati awon olori awon elomiran a ma ro we pe bi abaje ijoye bi abaje agba ninu ijo bi abaje ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkankan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni ari we pe Nehemiah ati awon ijoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise ti mi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi ese se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti se gbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o jeun ti o wo ni lori won ni be ni a wa se ise na bi abale so yi nipa ijo wa bi abale so yi nipa eni kokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ijoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale bẹẹni ari we pe awon eniyan be si ni fi esun eke sun won bẹẹni won be si ni se inu ribi ni si won bẹẹni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase bẹẹni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na bẹẹni won be si ni so ohun ko bakun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa paapa ninu ise Oluwa bi ke ba se wi pe ani ife Olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se wi pe ani igbagbo ninu Jesu Christi a o ni le se ise na nitori wi pe awon elesun eke won po awon ti won ro wi pe boya a n wa owo boya a n wa iyawo ni boya a n wa oko ni boya a n fe nkan aye yi boya a n fe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakun gbe ni awon eniyan ni won le ma so si wa wi pe a fe di agbateru ihinrere a fe di alakataki ti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo paapaa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul aposteli ati awon aposteli miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja fara ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wipe o ye ki eniko kan wa papa ki ani okan ati emi lati sise fun olowa ati so fun wa wipe akoko ipago ti ajinde onbo asin pe ki eniko kan wa ki o jade lo ni awon ile ti o yi waka awon ore ti o yi waka ki a so fun won wi pe ki won ki o wa ri Jesu ki won ki o wa wo Jesu Christi olugbala ki won ki o wa ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohun kun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohun kun ni won le so iwo ni o ye ki o mo wi pe ati fi ipepe o ipe lati odo Olorun ati wipe ise yi agbe ile olowo nitori be ma se japara nitori be ma se gbeyin ninu ise yi ki ori wipe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe onje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Christi oluwa wa Jesu Christi apere pipe wa Jesu Christi eni ti an tele Jesu Christi olugbala wa Jesu Christi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti an pe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wo pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ofe kan o somo iti bebe ku o ti Jesu Kristi so fun wa ni wi pe o nje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun to je ko wa laaye ati laaye ni igba na ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife olorun losan ounje ti ohun lepa re ni ife olorun ni asale ounje ti ohun lepa re ni ife olorun ati wipe lati pari ise re iwo na mo gege bi agbalagba wipe ohun ti a ko bere a ki pari re njeje ki n bi o le re ibere kan nigba wo lo pari ise ti olorun gbe le olowo bi o ba ti bere jo sese fun o lati pari bi o ba ti bere ise jere okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan bi oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Christi nipa iku Jesu Christi lori igi agbelegbo bi o ba ti bere nigba wo lo pari re sugbon Jesu Christi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje emi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wipe o ku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki ese wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki a kore awon okan eniyan si ijoba Olorun ki a so fun wi pe Jesu n gbala Jesu n tuni sile Jesu n dariji Jesu n wenimo ki awon papa ki o se wa lati inu aye ki won ki o wa sinu Kristi ki won ki o di omo ijoba Olorun bi won ba se be o je wi pe akore won sinu ijoba Olorun eni o ye ki a sise le lori eni o ye ki a se laala fun ye ki a wo Johanu ori ikefa Johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wipe e ma sese laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iye aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi edidi di ise ti opolopo

0: gẹ́gẹ́ bí o ti ń kọ́ wa wípé ohunkóhun tí a ó ṣe ọ̀rọ̀kọ́rọ̀ tí ó jáde lẹ́nu wa ìrìn tí a ó rìn ibi tí a ó lọ aṣọ tí a ó wọ̀ oúnjẹ tí a ó jẹ ohun tí a ó mu ẹgbẹ́ tí a ó bá dọ̀rẹ́ẹ́ ẹgbẹ́ tí a ó bá rìn ohun gbogbo tí a ó ṣe a ó máa ṣe wọ́n fún ògo olúwa a ó máa ṣe wọ́n lábẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó jẹ́ òdiwọ̀n ìgbésí ayé wa ní ìgbà gbogbo bí ò bá tí ní ìgbàlà sọ fún ọlọ́run yẹ wá àwọn ẹ̀ṣẹ̀ kí o kàn wọ́n sílẹ̀ pátápátá kí a bá lè dá oní ìdè kí a bá lè gba ọkàn rẹ là ẹni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí kò lè dẹ́ṣẹ̀ a ti pa ọlọ́run bí irú ọlọ́run gbé inú rẹ̀ nítorí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run kí o rí wípé o ti di ẹ̀dá ọ̀tún o ti di ènìyàn ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ ìṣe rẹ ìwọṣọ rẹ ìrìn tí ó rìn ohun gbogbo tí ó ń ṣe láti ìsinsìnyí lọ fi ara rẹ dì fún ọlọ́run wípé wọ́n wà fún ògo ọlọ́run àti wípé ìwà rẹ yóò fi hàn wípé ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbẹ le ọrun, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bàtì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a bá lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀

Ìwé ìkíní ti Chronicle orí ìkẹẹ̀dógún. Dáfídì sì kọ ilé fún ara rẹ̀ ní ìlú Dáfídì, ó sì pèsè epo kan fún àpótí ẹ̀rí Ọlọ́run, ó sì pa àgọ́ kan fún un. Nígbà náà ni Dáfídì wípé ẹnìkan kò yẹ láti ru àpótí ẹ̀rí Ọlọ́run bí kò ṣe àwọn ọmọ Léfì, nítorí àwọn ni Olúwa ti yàn láti máa gbé àpótí ẹ̀rí Ọlọ́run àti láti máa ṣe ìránṣẹ́ fún títí láé. Dáfídì sì kó gbogbo Ísíráẹ̀lì jọ sí Jerúsálẹ́mù láti gbé àpótí ẹ̀rí Olúwa gòkè lọ sí ipò rẹ̀ tí ó ti pèsè fún. Dáfídì sì pe àwọn ọmọ Aaroni àti àwọn ọmọ Léfì jọ nínú àwọn ọmọ Kohati, Urieli olórí àti àwọn arákùnrin rẹ̀ ọgọ́fà, nínú àwọn ọmọ Merari, Asaya olórí àti àwọn arákùnrin rẹ̀ 120, nínú àwọn ọmọ Gashomu, Joeli olórí àti àwọn arákùnrin rẹ̀ 70, nínú àwọn ọmọ Elisafani.

0: ẹ̀yin kò rúulẹ̀ àkọ́ṣe ni olúwa ọlọ́run wá ṣe fi ẹ̀yà sí wa lé ara nítorí àwa kò wá bí ó ti yẹ bẹ́ẹ̀ ni àwọn àlùfáà àti àwọn ọmọlé fi ya ara wọn sí mímọ́ láti gbé àpótí ẹ̀rí olúwa ọlọ́run ìsírẹ́lì gòkè wá àwọn ọmọlé fi sì ru àpótí ẹ̀rí ọlọ́run bí mósè ti paálé àṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa wọ́n fi ọ̀pá rù ú lé èjìká wọn dáfídì sì wí fún olórí àwọn ọmọlé fi pé kí wọ́n yan àwọn arákùnrin wọn àwọn akọrin pẹ̀lú ohun èlò orin sátéèrì àti dùrù àti kimbali ti ń dún kíkan tí ó sì ń fi ayọ̀ gbé ohùn sókè bẹ́ẹ̀ lé àwọn ọmọlé fi yan emmanuel ọmọ joeli àti nínú àwọn arákùnrin rẹ̀ asafu ọmọ berekaya àti nínú àwọn ọmọ mirari arákùnrin wọn etani ọmọ kushaya àti pẹ̀lú wọn àwọn arákùnrin wọn ní ọwọ́ kejì sekaraya beni àti jaasieli àti shemiramotu àti jeyeli àti uni eliabu àti benaya àti masaya àti obed edomu àti jeyeli àwọn adènà àwọn akọrin sì ni hemani asafu àti etani tí àwọn ti kimbali ti ń dún kíkan àti sekaraya àti asieli àti shemiramotu àti jeyeli àti uni àti eliabu àti masaya àti benaya tí àwọn ti sátìrì olóhùn òkè àti matitaya àti elifeleti àti mikenaya láti fi dùrù olókùn mẹjọ ṣáájú orin àti kenanaya olórí àwọn ọmọ lefi ni ọgá orin òun ní ń kọ́ni lé orin nítorí tí ó mòye rẹ àti berekaya àti elkana lé àwọn adènà fún àpótí ẹ̀rí náà àti sebanaya àti jehoshaphati àti netanieli àti amasai àti sekaraya àti benaya àti eliezeri àwọn àlùfáà yóò ń fún ìpè níwájú àpótí ẹ̀rí ọlọ́run àti obed edomu àti jeyeya lé àwọn adènà fún àpótí ẹ̀rí náà bẹ́ẹ̀ ni dáfídì àti àwọn àgbà ìsírẹ́lì àti àwọn olórí ẹgbẹẹgbẹ̀rún lọ láti gbé àpótí ẹ̀rí májẹ̀mú olúwa jáde ti lé obed edomu gòkè wá pẹ̀lú ayọ̀ ó sì ṣe nígbà tí ọlọ́run ran àwọn ọmọ lefi lọ́wọ́ tí ru àpótí ẹ̀rí májẹ̀mú olúwa ni wọ́n fi màálùú méje àti àgbò méje rúbọ dáfídì sì wọ aṣọ ìgúnwà ọgbọ̀ dáradára àti gbogbo àwọn ọmọ lefi ti ru àpótí ẹ̀rí náà àti àwọn akọrin àti kenanaya olórí orin pẹ̀lú àwọn akọrin efodu ọgbọ̀ sì wà lára dáfídì báyìí ni gbogbo ìsírẹ́lì gbé àpótí ẹ̀rí májẹ̀mú olúwa gòkè wá pẹ̀lú ìkó ayọ̀ àti ìró fèrè àti pẹ̀lú ìpè àti kimbali sátéèrì àti dùrú sì ń dún kíkankíkan ó sì ṣe bí àpótí ẹ̀rí májẹ̀mú olúwa náà ti dé ìlú dáfídì ni mikali ọmọ sọ́ọ̀lù obìnrin yọjú wòde ní fèrèsé ó rí dáfídì ọba ń jó ó sì ń ṣeré ó sì kẹ́gàn rẹ̀ lé ọkàn rẹ̀
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ẹnìkan sì bí i pé Olúwa dé ẹ̀ha li àwọn tí a ó gbàlà. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà. Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá

béèrè ìbéèrè mìíràn ìbéèrè ti ẹ̀mí ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn bí ẹ bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà níhìn-ín jẹ́ kí a wò ó dáradára bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ pétérù tàbí lọ́wọ́ jọ̀hánù tàbí lọ́wọ́ àwọn farisí tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi díẹ̀ ha li àwọn tí a ó gbàlà tàbí tí ó wí pé ọmọ léfì sọ fún mi díẹ̀ ha li àwọn tí a ó gbàlà tàbí tí ó wí pé pétérù tàbí jọ̀hánù ṣé o lè sọ fún mi díẹ̀ ha li àwọn tí a ó gbàlà bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n ṣùgbọ́n ẹni yìí ó ní ọgbọ́n ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà ìbéèrè nípa ìjọba ọlọ́run ìbéèrè nípa ọ̀run rere ọwọ́ ọlọ́run ọwọ́ ọmọ ọlọ́run ní a ti lè béèrè èyí ni ó fi sọ wípé olúwa jẹ́ kí n mọ̀ díẹ̀ ha li àwọn tí a ó gbàlà àwọn mìíràn nínú wa a máa ń hùwà bí aláìlọ́gbọ́n àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké ènìyàn ẹlẹ́ran ara wọ́n a máa béèrè nípa ìgbàlà wọ́n a máa béèrè nípa ọ̀run rere wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ àwọn tí ó jẹ́ pé àkà sórí bíbélì ni wọ́n kà wọn ò ní ẹ̀mí ọlọ́run ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́ ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́ ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí ọlọ́run báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà tàbí ó ṣe é ṣe a rí àwọn ẹlòmíràn wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì ohun tí ó ṣe iyebíye báyìí wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ bíbélì àwọn ẹlòmíràn wọn a gbé bíbélì sílẹ̀ wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀ ìwé ẹ̀sìn mìíràn tí kò bá bíbélì mu wọn a gbé sílẹ̀ ìwà sì lọ síwájú ẹni bẹ́ẹ̀ wọn a máa sọ wípé làmí lóye ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé olúwa ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ ni ó mọ àwọn orúkọ tí ó wà nínú ìwé ìyè ìwọ ni ó mọ ọkàn ẹ̀dá kọ̀ọ̀kan ìwọ ni ó mọ ibi tí a ti ń bọ̀ ibi tí a wà nísinsìnyìí àti ibi tí a ń lọ ìwọ ni ó mọ ibi tí ìrìn àjò olúkúlùkù èèyàn nínú ayé yìí ibi tí ó parí sí nítorí bẹ́ẹ̀ sọ fún wa díẹ̀ ha li àwọn tí a ó gbàlà jẹ́ kí a wò ó ìbéèrè yìí mo sọ wípé ó jẹ́ ìbéèrè tí ó lè da ọkàn ẹni láàmú nítorí wípé nínú àìmọ̀kan àti àìnísòro wa a máa ń gbàgbé ohun tí ó ṣe pàtàkì tó báyìí a máa ń gbàgbé ìgbàlà wa a máa ń gbàgbé bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ àti ìbínú ọlọ́run ìrunú ọlọ́run lọ́wọ́ ìjìyà ayérayé ohun ayé yìí ó máa ń di wa lójú sí nǹkan ti ọ̀run ohun ayé yìí ó máa ń di wa létí sí orin ògo látọ̀run wá ohun ayé yìí ó máa ń jẹ́ kí a dàbí ẹni tí kò lọ́gbọ́n ẹni tí kò níyè nínú ẹni tí ó dàbí ẹni wípé ṣe gáráfà fún mi láti lo èdè yìí ẹni tó dàbí ẹni wípé a ń ṣiwèrè láti máa sá ṣìbáláṣìbolo káàkiri láti lépa àwọn nǹkan tí ó wà nínú ayé ó dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sá káàkiri ni wọ́n ń tẹ̀lé àwọn ohun ayé ohun tí a ní ṣùgbọ́n tí a ń fi lẹ̀ ohun tí kò ṣe pàtàkì ohun tí a mọ̀ wípé lọ́jọ́ kan a ó fi wọ́n sílẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń gba ìjọba ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn
Eyin lo ye ki a fi bere wo pe Oluwa. Die ali awon ti o gbala. Awon ibere miran wa ti o je wi pe ani lati bere. Ani lati mo lati odo Oluwa. O ye ki a fi akoko sile. Ke a ronu nipa idahun si awon ibere be. Nitori opolopo ni o nchalankato ton shogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je toluwa awon je ti Jesu bi abawo opolopo ti o je wipe bi abanka awon ti ngba awe bi abanka awon ti ngba dura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi abaka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi abaka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi abaro wipe gbogbo eni tin ka samu lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin mo mi adura lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wipe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala to to pe ke abo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wipe olusin ni to to ni be ba lori do bale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bayi be ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa papa ki a wa si ijo ti o ni ironu eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wipe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wipe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wipe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a bere lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye
àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì bí ní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé, èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noah rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noah. Noah ṣe olóòótọ́ àti ẹni tí ó pé lé ọjọ́ ayé rẹ̀. Noah ń bá Ọlọ́run rìn. Jẹ́ kí a dúró níbẹ̀. Níhìn-ín ni a rí láti ẹsẹ̀ ìkíní àsọfún wa wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n ń bí sí i. Bí wọ́n sì ti ń bí ọmọ, lé ọmọ láti ọdún dé ọdún, àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ. Ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí. Ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi, jẹ́ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọ́ràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọ́ràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹnì kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo èrò ọkàn ènìyàn kìkì bí ní lójoojúmọ́, kìí ṣe ìwà nìkan. Ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí. Àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n á gbé ìgbésí ayé, tí ó mú inú òun dùn nítorí wípé òun ti dá wọn, wọn kò ṣe bẹ́ẹ̀, wọ́n ń gbé ìgbésí ayé tí kò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ìgbà yìí gan ni a wá dárúkọ Noah. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní ìfẹ́ tó. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ máa bùkún àwọn ènìyàn tó, wípé kì í ṣe púpọ̀ ni ó mòore, kì í ṣe púpọ̀ ni ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lóòótọ́. Ǹjẹ́ bí ó ti rí nígbà náà, ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ló rí lónìí? Bí a bá wo àárín wa, a ó rí wípé akéré níye. Ìhà ṣe wípé àwọn ènìyàn kò mọ̀ wípé a ń péjọpọ̀ níhìn-ín. Ìhà ṣe wípé wọn kò gbọ́ èdè ẹnu wa káàárọ̀ òjíire. Ìhà ṣe wípé Yorùbá ti a ń sọ lẹ́nu wípé wọn kò gbọ́, wọ́n gbọ́. Èdè gbogbo wa ni, ṣùgbọ́n ohun tí ó wà níbẹ̀ ni wípé ọkàn wọn jìnà sí Ọlọ́run. Ó ṣeéṣe kí wọn kí ó lọ sí ilé ìsìn kan tí wọ́n ti lè gbọ́ ìwàásù ìṣẹ́jú mẹ́wàá. Ìwàásù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, bí àlùfáà bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ni wọ́n ń fẹsẹ̀ ralẹ̀ tí wọ́n sọ wípé èyí nì náà tó, a tún bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ìgbàlà ò sí, ìwà rere ò sí, ìwà mímọ́ ò sí. Èyí ni a fi pé ní àkókò ti Noah yìí wípé Noah nìkan ṣoṣo pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta. Àwọn wọ̀nyí ni ó gbọ́ràn, àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba, àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀, àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́, àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run.
àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì. Jésù sì sọ fún wa o, ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noah, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn, wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ, àwọn ènìyàn ń mu, àwọn ènìyàn ń gbéyàwó, wọ́n fa ìyàwó fún ni, wọ́n kò sì mọ̀ títí ìkún omi fi dé. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn. Èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà, nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú Ọlọ́run ní àkókò náà, wípé ní ìgbà wíwá Jésù Kristì, ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, wípé díẹ̀ pẹ̀lú ni ó rí. Díẹ̀ ni àwọn tí a ó gbàlà Olúwa, díẹ̀ hali àwọn tí a ó gbàlà. Òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú Bíbélì yìí. Jẹ́ kí a wo Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún. Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún. Àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan, nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ Noah, nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀, wọ́n fi ń kan ọkọ̀, nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi, èyí ni ẹni mẹ́jọ. Wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà, ṣùgbọ́n ẹni mẹ́jọ ni àgbàlà, wọ́n kéré níye. Àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run. A rí ẹ̀kọ́ díẹ̀ kan nínú àwọn tí a ń kà yìí. Àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́? Ìkíní, a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere, ọ̀nà ìgbàlà ó ti le jù, pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo Bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi Bíbélì ṣàkóso ohun gbogbo. A ń fi Bíbélì ṣàkóso bí a ó ti jẹun, bí a ó ti wọṣọ, bí a ó ti gbéyàwó, bí a ó ti gbé àwọn ẹbí wa, bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀, wípé a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Iṣẹ́ tí a ó ṣe, ibi tí a ti lè ṣiṣẹ́, irú òwò tí a lè dá ọwọ́ lé, àti irú ohun tí a lè ṣe, a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run, tí a gba Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́, ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà. Bẹ́ẹ̀ ló rí, bẹ́ẹ̀ ló rí. Ní àkókò tí Noah, àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rùn-ún ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà, àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà. Jẹ́ kí a wo ti àkókò Noah nínú Pétérù kejì. Pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà. Tí a sọ àwọn ìlú Sodomu, òun Gomorrah di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi, tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún àwọn tí ó jẹ́ aláìwà bí Ọlọ́run, ó sì yọ Lọ́ọ̀tì olóòótọ́, ẹni tí ìwà wọ̀bì àwọn ènìyàn búburú bà nínú jẹ́. Ní àkókò ti Lọ́ọ̀tì ni a tún rí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà ní Sodomu àti Gomorrah. Bí o bá jẹ́ olùkà Bíbélì, tí o bá sì jẹ́ ẹni tí o máa ń ronú lórí ohun tí o kà, tí o ń ṣe àkíyèsí ohun gbogbo ní fínífíní, o rí wípé bí a bá sọ̀rọ̀ Sodomu àti Gomorrah, ìwà wọ̀bìà, ìwà nìkanjọpọ́n, ìwà tí ó jẹ́ wípé ojú kòkòrò ni ó gbilẹ̀ kan, òun ni ó gbilẹ̀ kan nígbà náà, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìwà ìmùtí paráńkọ́, ìwà kí a máa fi obìnrin ba ara ẹni jẹ́, ìwà ṣìná, ìwà àgbèrè, ìwà panṣágà, okun ọwọ́ wọn. Àwọn ilé ijó ní àlàálẹ́, àwọn ilé wọ̀bìà ní ọ̀sán, àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ní àrọ́wọ́tò wa nísinsìnyí, bí a bá wò ó dáradára, àfi àwa tí a jẹ́ olùfọkànsìn, àfi àwa tí a jẹ́ onígbàgbọ́, àfi àwa tí a mọ Ọlọ́run, àfi àwa tí a ń ké lójoojúmọ́ wípé Olúwa nígbà wo ló dé, Olúwa nígbà wo ló wà mú wa lọlé, bí kì í bá ṣe àwa tí a mọ̀ wípé a ń retí Olúwa wa, a ń retí bíbọ̀ Jésù Kristì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àlàálẹ́ ni wọ́n lọ sílé sinimá, ní àlàálẹ́ ni wọ́n lọ sí ibi ijó,
ni alaalẹ ni won lo sibi imuti para ni alaalẹ ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijoni imutini iborishani ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wi pe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye a ko ti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wi pe awa paapa ti igbeyin aye deba awon nkan won yi je apere fun wa ye kin ton ran leti wi pe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wi pe won ko de ile ileri olowa die hali awon ti a ogbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo ari wi pe die ni awon ti agbala ni igba isaaju o sese ki enikan ki o ma wi pe majemu lai lai ni a ti nka awon nkan won yi o sese ki enikan ki o ma wi pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele ye ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wi pe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se ye ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi abaje onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro wi pe nkan ti yi pada ke a ma ro wi pe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidire kuro ninu oku ni a fi ri wi pe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan won yi ti a n gbo wi pe gbogbo aye woto a le ro wi pe ki wa se die le awon ti a o gbala sugbon ranti o Jesu ti so fun wa ko fi diwa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ikedogun ni ojo won ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi iwolari kilode nigbati a gbo wipe opo ijo eniyan won woto leyin won o fori ti titi dopin won o fori ti titi dopin nitori pe inu ni bi ni de nitori wipe amu Jesu Christi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Christi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wipe won pada won o to Jesu leyin titi de opin
kí ọjọ́ Pentecost lákíó tó dé, a rí wípé ọgọ́fà ènìyàn péréte nínú àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n dúró títí di ọjọ́ náà. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé o wípé a lè máa pe Jésù Jésù lẹ́nu, a lè máa sọ wípé Olúwa mi ni, Ọlọ́run mi ni, kò jẹ́ fi mí sílẹ̀, èmi náà ò jẹ́ fi sílẹ̀, mo ń bá Jésù lọ, lọ́sàn ni, lóru ni, bójò ń rọ̀, bíná ń jó, màá bá Jésù lọ. Àwa tí a bá forí tìítí dídópin, àwọn tí a sì rí pé wọ́n ń forí tìítí dídópin díẹ̀ ni àwọn wọ̀nyí, òun ni a fi wípé díẹ̀ lé àwọn tí a ó gbàlà. Ìyá ṣe wípé Ọlọ́run kò fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là, rárá. Mo gbàgbọ́ wípé bí o bá jẹ́ ẹni bí ìtinú Ọlọ́run, ìwọ pàápàá lè gba Ọlọ́run lẹ́rìí jẹ́ wípé ó ń fẹ́ gba gbogbo ènìyàn là. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ohun ìdíwọ́ kan tàbí ohun ìdíwọ́ mìíràn kí ó dè wọ́n lọ́nà láti má rí ojú Olúwa, láti má rí ìgbàlà Ọlọ́run. Jẹ́ kí a wo Matthew 22:22 ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí ọ̀pọ̀lọpọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ lé àyàn. Ọ̀pọ̀lọpọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ lé àyàn. Níhìn-ín ni a ti rí wípé Ọlọ́run ń fẹ́ gba gbogbo ènìyàn là, ṣùgbọ́n díẹ̀ lé àyàn. Kí ni ṣe tí ó jẹ́ wípé díẹ̀? Nítorí pé àwọn díẹ̀ wọ̀nyí, àwọn ni wọ́n ń sọ fún Ọlọ́run wípé nínú òfì àti ọ̀la ayé, nínú gbogbo wàhálà tí ó wà nínú ayé, àwọn fẹ́ bá Ọlọ́run lọ. Ni wọ́n sọ wípé inú níbí ni lè wà, tí wọ́n sọ wípé ohunkóhun lè ṣẹlẹ̀, ìdánwò lè dé, nítorí pé inú ara la wà, a ò tí ì dé ọ̀run, nítorí pé èṣù wà nínú ayé, wàhálà wà nínú ayé, inú níbí ni wà nínú ayé, tí wọ́n sọ fún Ọlọ́run wípé kò sóhun tó lè ṣẹlẹ̀, kò sóhun tó lè dé. Àwọn ó forí títí dé òpin láti lè bá Jésù jọba. Ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọn kìí fi ohùn Ọlọ́run, wọn kìí kà á sí, tàbí ìkìlọ̀ Ọlọ́run wọn kò yẹ ẹ́ wò. Ìgbàlà kìí dé nítorí wípé a kàn wá sí ilé ìsìn, ìgbàlà kìí dé nítorí wípé a kàn mọ orúkọ Olúwa, ìgbàlà kìí dé nítorí pé a kàn mọ orúkọ tàbí ẹ̀kọ́ Kristi. Àwọn ohun ìdíwọ́, àwọn ohun ìdènà, a ní láti já wọn kúrò, a ní láti kó wọn sọnù. Jẹ́ kí a lọ sí apá kejì nínú ẹ̀kọ́ wa lónìí. Kí ni àwọn ohun ìdènà tí ó ń dí àwọn ènìyàn lọ́wọ́ láti má lè jẹ́ kí wọn kí ó ní ìgbàlà? Èyí ni mo wá sí apá kejì, àwọn ohun tí ń dínà ìgbàlà. Jẹ́ kí a wo Yohánù 4:6 láti ẹsẹ̀ 61. Nǹkan wọ̀nyí lè ó sọ nínú sinagogu bí ó ti ń kọ́ni ní Kapanaumu. Nítorí náà, nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé ọ̀rọ̀ tí ó le lè yìí, ta ni ó lè gbọ́? Ọ̀rọ̀ tí ó le lè yìí, ta ni lè gbọ́? Jésù Kristi, ó kọ́ àwọn ènìyàn ní ìjìnlẹ̀ ẹ̀kọ́ ìhìnrere, ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìjọba Ọlọ́run. Ó dúró nínú sinagogu, ó ń láyé wọn, ó ń ṣí Bíbélì láwẹ́, ó sì ń jẹ́ kí ó yé wọn àwọn ohun tí wọ́n ní ṣe, ohun tí wọ́n ní gbà, ìgbàgbọ́ tí wọ́n ní, kí wọn kí ó ba lè rí ìjọba Ọlọ́run. Nígbà tí ó fẹ́ parí ẹ̀kọ́ rẹ̀, ni a rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sọ wípé bíná ń jó, bòjò ń rọ̀, àwọn ó ba Jésù lọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó tẹ ọkọ̀ létí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Jésù káàkiri, ni wọ́n sọ pé Jésù, nígbà wo ni ìwọ wá sí ìhín? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó fẹ́ fi Jésù jọba tipátipá, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sọ wípé olùgbàlà náà ni èyí, ẹni tí a ti retí náà ni èyí, tí wọ́n sátọ Jésù lẹ́yìn. Nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìwà mímọ́, ìjìnlẹ̀ nínú ìhìnrere, nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn, nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wípé ohun tí ó le, ọ̀rọ̀ tí ó le lé èyí, ta ni lè gbọ́? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn díẹ̀ wà tí wọ́n jó lóòótọ́, tí wọ́n sọ wípé bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń ṣá mi láàké, bí ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ ń gún mi lọ́kọ̀,
bi oro olorun bi o tile nwe mi ni ona ti o dabi eni wepe o ntami lara sibe sibe mi o ma ro lu olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo olorun ju be lo o sese ki oro olorun ki o tagba igbeyawo mi o sese ki oro olorun ki o taba ikomirijo mi o sese ki oro olorun ki o tagba iwoso mi o sese ki oro olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsami laake bi o ti le lu mi bi o ti le dabi eni wipe ina oro olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu olorun lati fun mi lori ope lati se ife olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni ru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko si ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa si aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa si aye yi nitori oro ihinrere nitori eko ihinrere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko si ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko si ba rin mo kini itumo eyi o je wi pe won pada si synagogue won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba jesu tele tele ati koyin sile ati ro wi pe jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe afetele jesu kristi tele tele sugbon nisisiyi ati ko jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be sini sare ijoba orun ti won so wi pe awon fe lo si joba orun awon fe se ife olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele wi pe mo ti ba Jesu lo nitori be ko si agbere ko si panshaga mo nitori be gbogbo owo to nfun mi tele tele mu owo re mowo mi o fe owo ese mo sugbon iru awon eniyan won yi won tun pada won tun ma fe serale ni waju ile ore abanideshe okunrin a tun ma so pe kilode Jesu to so pe o ti di oko re Jesu to so pe o fe ba ku o fe ba lo o tun tele Jesu mo ni eni ti o ti gba Jesu gbo tele tele atun ma so pe ki se be sa silekun fun mi je ka pari ija wa o fe pari ija pelu ore abanideshe o tun fe lo si orun apadi nitori be ni ari wi pe opo awon wonyi won ko le tele Jesu Kristi mo je ka wo Marko ori kewa lati ese ketadinlogun bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere we pe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekun e je ibere daada ti okunrin ibere lowo Jesu Kristi Oluwa wa Jesu Kristi si fi ona han o so fun o to ni lati se okunrin yi koko so wi pe gbogbo re lo nti se Jesu wa so fun ijinle ife olorun ijinle ohun amuye lati de ijoba olorun sugbon kilari nipa ti okunrin yi wo ese kokanlelogun nigba na ni Jesu si wo o feran re o si we fun pe ohun kan li oku oku ohun kan
lioku oku duro nibe jo je mo wepe ohun kan sosho o le dina o le se idena fun ijoba olorun fun o elomi a ma so wepe ah olorun kunkan mo okan mi wepe ohun kan sosho loko bi ki ba se pe okunrin ti mo wa ninu ile re yi bi ki ba se wepe mo je iyawo keji iyawo keta bi ki ba se yen ni kan sosho olorun na mo wepe mo ti kese jari bi ki ba se wepe ikan sosho toku yi mo si ro wepe alaanu lo olorun koni wo eyo kan toku yi ko so wepe mi o ni le de ijoba orun elomiran a ma so wepe gbogbo ohun ti won so lohun ti se ka gba jesu gbo ni ka ka bibeli ni ka ja fafa ninu ise olorun ni ikan sosho loku wepe owo ibi oja ti ohun wa o mo wepe ohun ti ohun ta lati je bi onisowo wepe ko ba ife olorun mo sugbon ikan na ni eyo kan yi kan sosho na mi o ro wepe eyi le di mi lowo ijoba olorun gbo jesu kristi feran re ife jesu ni o je ko ki o so otito fun o ni ohun kan le oku lo ta ohun kohun ti o ni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe egbelebo re ki iwo ki o si ma to mi leyin ohun ti jesu n so fun okunrin yi ni wepe egbe awon oloro ti o wa o je egbe awon agberaga egbe awon oloro ti o wa o je egbe awon aborisa je kin se alaye die fun o awon oloro won ma nfi oro won dipo olorun won ma ro wi pe owo ni idahun on gbogbo won ma gbekele owo won ma farati owo won won ma ro wi pe bi owo ba wa alafia wa won ma ro pe bi owo ba wa wi pe ko si ohunkohun ti won fe laye tabi lorun ti won o le ni elomiran papa gege bi simoni o le fe lati ra emi olorun o le fe lati ra epo ninu ijo o le fe lati ra aga kan ninu ijoba olorun pelu owo re eni jesu fi so fun wi pe ah o wa ni ibi kan ti o je bi elege inu egbe to wa o je egbe awon agberaga egbe awon alai lọlọrun egbe awon ti o n fi owo ropo olorun oni nitori be nkan ti o di orisa si olokan sonu kodanu ko fun awon talaka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi leyin nje okunrin ile se nje owo ijoba olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo jesu si woye ka o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba olorun ma se je ki eyi ki o ya o lerun ti jesu n so ni wo pe yo ti soro to fun awon ti o gbekele oro won lati wo ijoba olorun ti o ti ye o n so wi pe yo ti soro to fun awon ti o so oro di olorun won lati wo ijoba olorun o n so wi pe yo ti soro to fun awon ti o gbekele oro won ti won ko gbekele olorun ti won ko gbekele jesu ti won ko gbekele kristi mesaya ti o ku fun wa lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wi pe bi ba gba olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo si pe son gbogbo fun mi mo si n fe ma te won olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun ohun ti o n so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ara se apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wepe ipo won ninu aye ipo won ninu ijo wipe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun eyi ni awon nkan ti jesu kristi ti o n so fun wa loni eyi ni nkan ti o n fe ki o ye wa wipe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohunkohun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itooto ni olorun n fe gba gbogbo eniyan sugbon opolopo ni o n fa idena fun ara won opolopo ni o n fa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma n je ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won
àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn sínú ẹ̀dá àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn, wọ́n gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ owó, ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú. Wọ́n ta bá sì ń sọ fún ọ, ta bá ń kìlọ̀ fún ọ wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbà ló wà, wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà, yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run, yóò wà láàrin àwọn tí wọ́n fa sí ifá sọ́hun láti ṣe ohun tí kò tọ́. Ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú, ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀. Èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra, nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn, ó lè jẹ́ ìtìjú ìhìnrere, ìtìjú àgbélébùú, ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba Ọlọ́run, nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe, àwọn tí kò gbajúmọ̀. A kí ló dé? Ṣé àìní ló wà fún ọ ni? Àbí ṣé ìdààmú ọkàn ni? Àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí dàtúnbí, àwọn oníwà mímọ́, àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò, wọn ò gbọ́tayé mọ́, ó lọ darapọ̀ pẹ̀lú wọn. Ẹlòmíràn, ìtìjú àgbélébo Kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn, àwọn ọ̀ṣọ́ ayé, ìmúra ti ayé, òun ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Tàbí àwọn mọ̀lẹ́bí, àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ́ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ́lọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run. Wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò dá, wọn ní tó o bá gbọ́ tòbí ẹ, wọn nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀, wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé ó jẹ́ ti Ọlọ́run, àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré, ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Jẹ́ kí a wo Lúkù orí kejìlá. Ọlọ́run ń pè ọ, Ọlọ́run ń pè ọ. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa, ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀, wọ́n á wo àwọn àga ìjókòó wa, wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé. Má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n á wò ó bí a bá ń ṣe ìsìn, wọ́n á wo, wọ́n á ní àwọn dùrù tá a ní, ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ. Ní pé níbi tí àwọn ti wá, wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin orin àti ohun dùrù, ó dúnlẹ̀. Má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fi ilẹ̀ ayé, má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ Deeper Life, nítòótọ́ ni wọ́n ń ka Bíbélì fún wa, nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí? Àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké, àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé. Èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀, ìyálóde ni mí. Èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀, bàbá ẹgbẹ́ ni mí. Èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe, àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ Ibo, láti ilẹ̀ Haúsá, láti gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire làwọn ènìyàn máa wá, tán máa so ọ́pọ̀ pẹ̀lú mi, nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé. Má jẹ́ ká wo nǹkan wọ̀nyí, ìjọba Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó rí nísinsìnyí, àwọn tó wà níbí nísinsìnyí, wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́. Wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn ò rò wípé a jẹ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ó jẹ́ mọ̀ àwa
ni imole olorun ni o ti mole fun awa bi a ti le je agbo kekere a je ni ti o mo inu olorun a je ni ti o mo oro olorun a je ni ti o ni ihirere a je ni ti o nfe ba jesu duro ke abale ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun oluko ori kejila ese ikeji le logbon luko ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won si awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wenu mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba o ke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimilemi wi pe sugbon o nfe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere ranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le komi sile awon ojulomo won le komi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wipe o fe bo lowo ese o fe je ti olorun o fe wa pelu olorun so fun olorun wipe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le foriti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wipe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wipe o n fe duro lati foriti titi dopin yo siran lowo Thank you.

0: Ìwé ìkíní ti Chronicle orí ìkẹrìndínlógún. Bẹ́ẹ̀ ni wọ́n mú àpótí ẹ̀rí Ọlọ́run wá, wọ́n sì fi sí àárín àgọ́ náà tí Dáfídì pa fún un, wọ́n sì rú ẹbọ sísun àti ẹbọ àlàáfíà níwájú Ọlọ́run. Nígbà tí Dáfídì sì ti parí ríru ẹbọ sísun àti ẹbọ àlàáfíà tán, ó súre fún àwọn ènìyàn ní orúkọ Olúwa, ó sì fi fún gbogbo ènìyàn Ísírẹ́lì àti ọkùnrin àti obìnrin fún olúkúlùkù iṣu àkàrà kan àti èkìrì ẹran kan àti àkàrà dídùn kan. Ó sì yàn nínú àwọn ọmọ Léfì láti máa jọ́sìn níwájú àpótí ẹ̀rí Olúwa, àti láti ṣe ìrántí, àti láti dúpẹ́, àti láti yin Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Asafu ni olórí, àti àtẹ̀lé rẹ̀ ni Sekariah, Yeyeli, àti Semiramotu, àti Jeyeli, àti Matitaya, àti Eliabu, àti Benaya, àti Obed Edomu, àti Jeyeli pẹ̀lú Satiri, àti pẹ̀lú Dùrù, ṣùgbọ́n Asafu ni ó ń lu kímbálì kíkan. Benaya pẹ̀lú àti Jaasieli àwọn àlùfáà pẹ̀lú ìpè nígbà gbogbo níwájú àpótí ẹ̀rí ti májẹ̀mú Ọlọ́run. Ní ọjọ́ náà ni Dáfídì kọ́ fi orin mímọ́ yìí lé Asafu lọ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ẹ fi ọpẹ́ fún Olúwa, ẹ pe orúkọ rẹ̀, ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn, ẹ kọrin sí i, ẹ kọ orin mímọ́ sí i, ẹ máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀, ẹ máa ṣògo lé orúkọ rẹ̀ mímọ́, jẹ́ kí ọkàn àwọn tí ń wá Olúwa kí ó yọ̀, ẹ máa wá Olúwa àti ipa rẹ̀, máa wá ojú rẹ̀ nígbà gbogbo, ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe, iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀, ẹ̀yin irú ọmọ Ísírẹ́lì ìránṣẹ́ rẹ̀, ẹ̀yin ọmọ Jákọ́bù àyànfẹ́ rẹ̀, oní Olúwa Ọlọ́run wa, ìdájọ́ rẹ̀ ń bẹ ní gbogbo ayé, ẹ máa ṣe ìrántí májẹ̀mú rẹ̀ títí láé, ọ̀rọ̀ tí ó ti pa ní àṣẹ fún ẹgbẹ̀rún ìran, májẹ̀mú tí ó bá Ábráhámù dá àti ìbúra rẹ̀ fún Ísákì, a sì tẹnumọ́ èyí lé òfin fún Jákọ́bù àti fún Ísírẹ́lì ní májẹ̀mú ayérayé, wípé ìwọ lé èmi ò fi ilẹ̀ Kínání fún ìpín ilẹ̀ ìní yín, nígbà tí ẹ̀yin wà ní kíún ní iye, àní díẹ̀ kíún àti àtìpó nínú rẹ̀, wọ́n sì ń lọ láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè àti láti ìjọba kan dé ọ̀dọ̀ ènìyàn mìíràn, òun kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n ní ìwọ̀sí nítòótọ́, ó bá àwọn ọba wí nítorí wọn wípé ẹ má ṣe fi ọwọ́ kan ẹni òróró mi, ẹ má sì ṣe àwọn wòlíì mi ní ibi, ẹ kọrin titun sí Olúwa gbogbo ayé, ẹ máa fi ìgbàlà rẹ̀ hàn láti ọjọ́ dé ọjọ́, ẹ sọ̀rọ̀ ogo rẹ̀ nínú àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú gbogbo ènìyàn, nítorí títóbi lé Olúwa, ó sì ní ìyìn gidigidi, òun ni ó sì ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ, nítorí pé gbogbo òrìṣà àwọn ènìyàn èrè ni wọ́n, ṣùgbọ́n Olúwa fi ó dá àwọn ọ̀run, ògo wọn ọláwà níwájú rẹ̀, agbára àti ayọ̀ ń bẹ ní ipò rẹ̀, ẹ fi fún Olúwa, ẹ̀yin ìbátan ènìyàn, ẹ fi ògo àti ipá fún Olúwa, ẹ fi ògo fún Olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀, mú ọ̀rẹ́ wá kí ẹ sì wá síwájú rẹ̀, ẹ sin Olúwa nínú ẹwà ìwà mímọ́, ẹ wárìrì níwájú rẹ̀ gbogbo ayé, ayé pẹ̀lú sì fi ìdí múlẹ̀ tí kì yóò fi lè yí, jẹ́ kí àwọn ọ̀run kí ó yọ̀, sì jẹ́ kí inú ayé kí ó dùn, sì jẹ́ kí a wí nínú àwọn orílẹ̀-èdè pé Olúwa jọba, jẹ́ kí òkun kí ó máa hó àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí pápá ọkọ̀ tútù kí ó yọ̀ àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, nígbà náà ni àwọn igi igbó yóò máa hó níwájú Olúwa, nítorí tí ó ń bọ̀ wá ṣe ìdájọ́ ayé. Ẹ fi ọpẹ́ fún Olúwa, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, kí ẹ sì wí pé gbà wá Ọlọ́run ìgbàlà wa, sì gbá wa jọ, kí o sì gbà wá lọ́wọ́ àwọn kèfèrí, kí àwa kí ó lè máa fi ọpẹ́ fún orúkọ rẹ̀ mímọ́, kí a sì lè máa ṣògo nínú ìyìn rẹ̀, olùbùkúlé Olúwa Ọlọ́run Ísírẹ́lì láé àti láéláé. Gbogbo àwọn ènìyàn sì wí pé àmì, wọ́n sì yin Olúwa. Bẹ́ẹ̀ ni ó fi Asafu àti àwọn arákùnrin rẹ̀ sílẹ̀ níbẹ̀ níwájú àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa, láti máa jọ́sìn níwájú àpótí ẹ̀rí náà nígbà gbogbo, bí iṣẹ́ ojoojúmọ́ ti ń fẹ́, àti Obed Edomu pẹ̀lú àwọn arákùnrin wọn, ènìyàn 72, àti Obed Edomu ọmọ Jedutuni àti Osa láti máa ṣe àdènà, Sadoku àlùfáà àti àwọn arákùnrin rẹ̀, àwọn àlùfáà níwájú àgọ́ Olúwa ní ibi gíga tí ó wà ní Gibeoni, láti máa rú ẹbọ sísun sí Olúwa lórí pẹpẹ ẹbọ sísun nígbà gbogbo ní òwúrọ̀ àti ní alẹ́, gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ nínú òfin Olúwa tí ó pa ní àṣẹ fún Ísírẹ́lì, àti pẹ̀lú wọn Hemani àti Jedutuni àti àwọn ìyókù tí a yàn tí a sì pè ní orúkọ láti máa fi ìyìn fún Olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àti pẹ̀lú wọn Hemani àti Jedutuni pẹ̀lú ìpè àti kímbálì fún àwọn tí yóò máa pariwo, àti pẹ̀lú ohun èlò orin Ọlọ́run, àwọn ọmọ Jedutuni lé àwọn àdènà, gbogbo àwọn ènìyàn sì lọ olúkúlùkù sí ilé rẹ̀. Dáfídì yí padà láti súre fún ilé rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹtàdínlógún. Ó sì ṣe bí Dáfídì ti jókòó nínú ilé rẹ̀ ni Dáfídì sọ fún Nátánì wòlíì pé, "Wò ó, èmi ń gbé inú ilé Kedari, ṣùgbọ́n àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa ń gbé abẹ́ aṣọ títa." Nígbà náà ni Nátánì wí fún Dáfídì pé, "Ṣé ohun gbogbo ti ń bẹ ní inú rẹ, nítorí tí Olúwa wà pẹ̀lú rẹ?" Ó sì ṣe ní òru kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ Nátánì wá wípé, "Lọ sì sọ fún Dáfídì ìránṣẹ́ mi pé, báyìí ni Olúwa wí, ìwọ kò gbọdọ̀ kọ́ ilé fún mi láti máa gbé, nítorí èmi kò tí gbé inú ilé láti ọjọ́ tí mo ti mú Ísírẹ́lì gòkè wá títí fi di òní yìí, ṣùgbọ́n èmi ń lọ láti àgọ́ dé àgọ́ àti láti ibùgbé kan dé kejì, níbi tí mo ti ń rìn láàrin gbogbo Ísírẹ́lì. Èmi a sọ̀rọ̀ kan fún ọ̀kan nínú àwọn onídàájọ́ Ísírẹ́lì tí èmi ti pàṣẹ fún láti máa bọ́ àwọn ènìyàn mi. Èmi àti wípé èyí ṣe tí ẹ̀yin kò fi kọ́ ilé igi Kedari fún mi bí? Ǹjẹ́ nítorí náà, báyìí ni ìwọ wí fún Dáfídì ìránṣẹ́ mi, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi mú ọ kúrò ní pápá ọkọ̀ tútù.

0: ọ̀tá rẹ̀. Pẹ̀lúpẹ̀lú, mo ti sọ fún ọ pé Olúwa yóò kọ́lé kan fún ọ. Yóò sì ṣe nígbà tí ọjọ́ rẹ bá pé tí wò ó lọ pẹ̀lú àwọn bàbá rẹ, ni èmi ó gbé irú ọmọ rẹ dìde lẹ́yìn rẹ, tí yóò jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ rẹ ọkùnrin. Èmi ó sì fi ìdí ìjọba rẹ múlẹ̀, òun ó kọ ilé fún mi, èmi ó sì fi ìdí ìtẹ rẹ múlẹ̀ láíláí. Èmi ó jẹ bàbá fún, òun ó sì jẹ ọmọ fún mi. Èmi kì yóò sì gba àánú mi kúrò lọ́dọ̀ rẹ, bí mo ti gbà á lọ́wọ́ ẹni tí ó ti wà ṣáájú rẹ. Ṣùgbọ́n èmi ó fi ìdí rẹ kalẹ̀ nínú ilé mi àti nínú ìjọba mi láíláí. A ó sì fi ìdí ìtẹ rẹ múlẹ̀ láíláí. Gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti gẹ́gẹ́ bí gbogbo ìran yìí, bẹ́ẹ̀ ni Nátánì sọ fún Dáfídì. Dáfídì ọba sì wá, ó sì jókòó níwájú Olúwa, ó sì wí pé, "Ta ni èmi, Olúwa Ọlọ́run, àti kí ni ilé mi tí ìwọ sì mú mi dé ìhín yìí? Ohun kékeré sì ni èyí ní ojú rẹ, Ọlọ́run. Ìwọ sì ti sọ pẹ̀lú sípa ilé ìránṣẹ́ rẹ fún àkókò jíjìn tí ń bọ̀. Ó sì kà mí sí bí ìṣe ènìyàn gíga, Olúwa Ọlọ́run." Kí ni Dáfídì lè tún máa sọ pẹ̀lú fún ọ ní ti ọlá tí a bù fún ìránṣẹ́ rẹ? Ìwọ ṣàmọ ìránṣẹ́ rẹ, Olúwa, nítorí ti ìránṣẹ́ rẹ àti gẹ́gẹ́ bí ti inú rẹ ni ìwọ ti ṣe gbogbo ohun ńláńlá yìí, ní sísọ gbogbo nǹkan láwọn yìí di mímọ̀. Olúwa, kò sí ẹni tí ó dàbí rẹ, bẹ́ẹ̀ ni kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ, gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwa ti fi etí wa gbọ́. Orílẹ̀-èdè kan wo ni ó wà lé ayé tí ó dàbí ènìyàn rẹ, Ísírẹ́lì, tí Ọlọ́run lọ ìrà padà láti ṣe ènìyàn òun tìkára rẹ, láti ṣe orúkọ fún ara rẹ nípa ohun tí ó tóbi tí ó sì lẹ́rù ní lílé àwọn orílẹ̀-èdè jáde kúrò níwájú àwọn ènìyàn rẹ tí ìwọ ti rà padà láti Egypt wá? Nítorí àwọn ènìyàn rẹ, Ísírẹ́lì, ni ó ti ṣe ní ènìyàn rẹ títí láé, ìwọ Olúwa sì di Ọlọ́run wọn. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ tí ìwọ ti sọ ní ti ìránṣẹ́ rẹ àti ní ti ilé rẹ kí ó fi ìdí múlẹ̀ láíláí, kí ìwọ kí o sì ṣe bí ìwọ ti wí, àní jẹ́ kí ó fi ìdí múlẹ̀ kí a lè máa gbé orúkọ rẹ ga láíláí, wípé Olúwa àwọn ọmọ ogun ni Ọlọ́run Ísírẹ́lì, àní Ọlọ́run fún Ísírẹ́lì. Sì jẹ́ kí ilé Dáfídì ìránṣẹ́ rẹ kí ó fi ìdí múlẹ̀ níwájú rẹ, nítorí ìwọ Ọlọ́run mi ti ṣí ìránṣẹ́ rẹ ní etí pé ìwọ kọ ilé kan fún un, nítorí náà ni ìránṣẹ́ rẹ rí i láti gbàdúrà níwájú rẹ. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa, ìwọ ni Ọlọ́run, ìwọ sì ti sọ ọ̀rọ̀ rẹ fún ìránṣẹ́ rẹ. Ǹjẹ́ ní ìsinsìnyí, jẹ́ kí ó wù ọ́ láti bùkún ilé ìránṣẹ́ rẹ, kí ó lè máa wà níwájú rẹ láíláí, nítorí ìwọ Olúwa, ẹni tí o súre fún, ire ni ó sì máa jẹ láíláí.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a bá lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a bá lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo

Thank you.

I'm

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkejìdínlógún. Ó sì ṣe lẹ́yìn èyí ni Dáfídì kọlu àwọn ará Filistia, ó sì ṣẹ́ wọn, ó sì gba Gati àti ìlú rẹ̀ lọ́wọ́ àwọn ará Filistia, ó sì kọlu Moabu, àwọn ará Moabu sì di ìránṣẹ́ Dáfídì, wọ́n sì mú ọrẹ wá. Dáfídì sì kọlu Adarí Seri, ọba Soba, ní Hamati, bí ó ti ń lọ láti fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ létí odò Eufirate. Dáfídì sì gba 1000 kẹ̀kẹ́ àti 500 ẹlẹ́ṣin àti 1000 ẹlẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀. Dáfídì sì já iṣan ẹsẹ̀ gbogbo àwọn ẹṣin kẹ̀kẹ́ náà, ṣùgbọ́n ó pa 100 ẹṣin kẹ̀kẹ́ mọ́ nínú wọn. Nígbà tí àwọn ará Síríà ti Damascus wá láti ran Adarí Seri ọba Soba lọ́wọ́, Dáfídì pa 1100 ènìyàn nínú àwọn ará Síríà. Dáfídì sì fi ẹgbẹ́ ogun sí Síríà ti Damascus. Àwọn ará Síríà sì di ìránṣẹ́ Dáfídì, wọ́n sì mú ọrẹ wá. Báyìí ni Olúwa gba Dáfídì níbikíbi tí ó bá ń lọ. Dáfídì sì gba àwọn asàwúrà tí ń bẹ lára wọn ìránṣẹ́ Adarí Seri, ó sì mú wọn wá sí Jerusalemu láti Tibhati pẹ̀lú àti láti Kuni. Ìlú Adarí Seri ni Dáfídì kó ọ̀pọ̀lọpọ̀ idẹ, èyí tí Solomoni fi ṣe òkun idẹ, ọwọ́ wọn ni àti ohun èlò idẹ wọn ni. Nígbà tí tó ọba Amati gbọ́ pé Dáfídì ti pa gbogbo ogun Adarí Seri ọba Soba, ó rán Hadoramu ọmọ rẹ̀ sí Dáfídì ọba láti ke àti láti yọ̀ fún un, nítorí tí ó ti bá Adarí Seri jà, ó sì ti ṣẹ́gun rẹ̀. Nítorí tó ti jẹ́ ọ̀tá Adarí Seri, ó sì ní onírúurú ohun èlò wúrà àti ti fàdákà àti idẹ pẹ̀lú rẹ̀. Àwọn pẹ̀lú ni Dáfídì yà sí mímọ́ fún Olúwa pẹ̀lú fàdákà àti wúrà tí ó kó láti ọ̀dọ̀ gbogbo orílẹ̀-èdè wọn ni wá, láti Edomu àti láti Moabu àti láti ọ̀dọ̀ àwọn ọmọ Amoni àti láti ọ̀dọ̀ àwọn ará Filistia àti láti Amaleki wá. Pẹ̀lú Abishai ọmọ Seruiah pa 1000 nínú àwọn ará Edomu ní àfonífojì iyọ̀. Ó sì fi ẹgbẹ́ ogun sí Edomu àti gbogbo àwọn ará Edomu sì di ìránṣẹ́ Dáfídì. Báyìí ni Olúwa ń gba Dáfídì níbikíbi tí ó bá ń lọ. Bẹ́ẹ̀ ni Dáfídì jọba lórí gbogbo Ísírẹ́lì, ó sì ṣe ìdájọ́ àti òtítọ́ láàrin àwọn ènìyàn rẹ̀. Joabu ọmọ Seruiah sì wà lórí ogun àti Jehoshaphati ọmọ Ahiludi ni akọ̀wé ìrántí. Sadoku ọmọ Ahitubu àti Abimeleki ọmọ Abiatari ni àwọn àlùfáà àti Shafsha ni akọ̀wé. Benaya ọmọ Jehoiada ni ó sì wà lórí àwọn Kereti àti àwọn Peleti. Àwọn ọmọ Dáfídì sì ni olórí lọ́dọ̀ ọba.
2: Ìwé ìkíní ti Chronicle, orí 19. Ó sì ṣe lẹ́yìn èyí ni Nahaṣi ọba àwọn ọmọ Amoni kú, ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Dáfídì sì wí pé, èmi ó ṣe oore fún Hanuni ọmọ Nahaṣi, nítorí tí bàbá rẹ̀ ṣe oore fún mi. Dáfídì sì rán òun ṣẹ́ láti tù ú nínú nítorí bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ Dáfídì wá sí ilẹ̀ àwọn ọmọ Amoni sí ọ̀dọ̀ Hanuni láti tù ú nínú. Ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọmọ Amoni wí fún Hanuni pé, ìwọ rò pé Dáfídì bu ọlá fún bàbá rẹ̀ nítorí tí ó rán àwọn olùtùnú sí ọ. Kò ṣe pé àwọn ìránṣẹ́ rẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ láti rìn wò àti láti bìṣubú àti láti ṣe àmì ilẹ̀ náà. Nítorí náà, Hanuni kó àwọn ìránṣẹ́ Dáfídì, ó sì fá ìrùngbọ̀n wọn, ó sì kẹ agbádá wọn súnmọ́ ìbàdí wọn, ó rán wọn lọ. Nígbà náà ni àwọn kan lọ, wọ́n sì sọ fún Dáfídì bí a ti ṣe àwọn ọkùnrin náà. Òun sì ránṣẹ́ lọ ìpàdé wọn, nítorí ojú ti àwọn ọkùnrin náà gidigidi. Ọba sì wí pé, ẹ dúró ní Jericho títí ìrùngbọ̀n yín yóò fi hù, nígbà náà ni kẹ sì padà wá. Nígbà tí àwọn ọmọ Amoni rí pé wọ́n ti ba ara wọn jẹ́ lọ́dọ̀ Dáfídì, Hanuni àti àwọn ọmọ Amoni rán 1000 talenti fàdákà láti bẹ̀wẹ̀ kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin láti Síríà ní Mesopotamia wá àti láti Síríà Máàkà wá àti láti Soba wá. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀wẹ̀ 1460 kẹ̀kẹ́ àti ọba Máàkà àti àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì wá, wọ́n sì dó níwájú Medeba. Àwọn ọmọ Amoni sì kó ara wọn jọ láti ìlú wọn, wọ́n sì wá sí ogun. Nígbà tí Dáfídì gbọ́, ó rán Joabu àti gbogbo ogun àwọn akọni ènìyàn. Àwọn ọmọ Amoni sì jáde wá, wọ́n sì tẹ ogun níwájú ẹnu ibodè ìlú náà. Àwọn ọba tí ó wá sì wà ní ọ̀tọ̀ ní ìgbẹ́. Nígbà tí Joabu rí pé a dojú ìjà kọ òun níwájú àtìlẹ́yìn, ó yàn nínú gbogbo ààyò Ísírẹ́lì, ó sì tẹ ogun wọn sí àwọn ará Síríà. Ó sì fi ìyókù àwọn ènìyàn lé Abishai arákùnrin rẹ̀ lọ́wọ́, wọ́n sì tẹ ogun sí àwọn ọmọ Amoni. Òun sì wí pé, bí àwọn ará Síríà bá le jù fún mi, nígbà náà ni ìwọ ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n bí àwọn ọmọ Amoni bá le jù fún ọ, nígbà náà ni èmi ó ràn ọ lọ́wọ́. Ṣe gírí kí o sì jẹ́ kí áhù wa kọni fún ènìyàn wa àti fún ìlú Ọlọ́run wa, kí Olúwa kí o sì ṣe èyí tí ó dára lójú rẹ̀. Bẹ́ẹ̀ ni Joabu àti àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ sọ síwájú àwọn ará Síríà sí ibi ìjà. won si sa niwaju re nigbati awon omo amuni si ri pe awon ara siria sa awon pelu sa niwaju abishai arakunrin re won si wo ilu lo nigba na ni joabu wa si jerusalemu nigbati awon ara siria ri pe ale won niwaju israeli won run ise won si fa awon ara siria ti nbe loke odo shofaki olori ogun adare siri si siwaju won a si so fun dafidi o si ko gbogbo israeli jo o si goke odo jordani o si yo si won o si te ogun si won bẹẹni nigbati dafidi te ogun si awon ara siria won ba aja sugbon awon ara siria sa niwaju israeli dafidi si pa 7000 eniyan ninu awon ara siria ti o wa ninu keke ati oke meji elese o si pa shofaki olori ogun na nigbati awon iranse adare siri ri pe ale won niwaju israeli won ba dafidi laja won si nsin bẹẹni awon ara siria ko je ran awon omo amuni lowo mo
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba wa ti nbe le orun. Adupe lowo yin lopolopo. Wepe loni.

pé àti yìn wa ní orúkọ Jésù. Lónìí bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. Àdúpẹ́ ẹ gba ọpẹ́ àti yìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa, wípé ní àkókò àjínde a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkèwá tí Ọlọ́run yóò yalò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé ní ìgbà àjàkálẹ̀ ogun àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà èèyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora. Bí a bá ń sọ nípa èèyàn, àkókò èèyàn ó jẹ́ àkókò tí ó burú jọjọ, tí a ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó má jẹ́ kí a máa rí irú ìgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run àkókò èèyàn wà, àti wípé nínú àkókò èèyàn yìí Ọlọ́run máa ń pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Yẹ kí a wo Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá. Amosi orí kẹjọ, bí o bá ti ń ṣí ìwé Danieli, bí o bá tẹ̀síwájú ó rí ìwé Hosea, bí o bá tẹ̀síwájú láti ìwé Hosea ó rí Joeli, bí o bá sì tẹ̀síwájú láti Joeli ó rí Amosi.

0: sí, orí kẹjọ láti ẹsẹ ìkọkànlá kíyèsí ọjọ́ náà dé tí ni olúwa ọlọ́run wí èmi ó rán èèyàn wá sí ilẹ̀ náà kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa níhìn lè a ti sọ láti ẹnu wòlíì ọlọ́run ó sọ wípé báyìí ni olúwa wí wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ara Israeli ó ń sọ fún ọ wípé àkókò èèyàn dé pàtàkì ó ń sọ fún àwọn ara Samaria ní àkókò náà wípé èmi ó ràn èèyàn wá sí ilẹ̀ náà ṣùgbọ́n ó sọ fún wa ó ní kì í ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ olúwa ó pín sí ipa méjì ìkíní àti fún àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀rọ̀ olúwa tí a kọ sílẹ̀ a sì ti rán àwọn ọmọ Lefi àti àwọn àlùfáà àti rán sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí ọlọ́run ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Lefi ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wọn kí ó ba lè tù wọ́n lára kí ó ba lè yí wọn padà kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún àwọn ọmọ Lefi àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe ní yẹ tí ń ṣe ní pé ìkejì ni wípé ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísírẹ́lì ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu olúwa ó máa ń fún àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu olúwa wá sí ọkàn wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyìí kí a ba lè fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀ wípé yóò jẹ́ ìgbà èèyàn èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa ní irú àkókò bẹ́ẹ̀ òkùnkùn yóò bolẹ̀ biribiri ní irú àkókò bẹ́ẹ̀ agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí ní irú àkókò bẹ́ẹ̀ àti ní ìgbàgbọ́ nínú ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ ní irú ìgbà bẹ́ẹ̀ ìtùnú láti òkè wá tí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa mú wá kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà ní irú ìgbà náà tí èèyàn ọ̀rọ̀ ọlọ́run bí ó bá wà kì yóò lè sí ìrètí nínú ọlọ́run nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run ní fini lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní funi ní ìtùnú ọ̀rọ̀ ọlọ́run ní funi ní ìrètí ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kí a mọ̀ bí a ti gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run ní fún wa ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé bàbá wa ń bẹ lé ọ̀run ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé èṣù lágbára lórí àwọn ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé ọlọ́run ń pèsè àyè kan sílẹ̀ fún wa wípé ní ìgbà tí àkókò bá tó yóò mú wa lọ sí ọ̀dọ̀ ara ohun ti kára rẹ̀ ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà ń bọ̀ ní àkókò ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé òkùnkùn yóò bolẹ̀ biribiri nítorí wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run yóò wà láàrin wọn wò ó láti ẹsẹ̀ kejìlá wọn ó sì máa rìn kiri láti òkùnkùn dé òkùnkùn àti láti àríwá ṣe gáfrà fún mi wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé gábásì wọn ó sáré síwá sẹ́yìn láti wá ọ̀rọ̀ olúwa wọn kì yóò sì rí i lé ọjọ́ náà lé àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ èyí ni a sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé àkókò èèyàn ó ń bọ̀ láàrin wọn èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ olúwa kí ni ṣe tí ọlọ́run sọ bẹ́ẹ̀ ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowo fa awon mo israeli tabi awon ara samaria ni iyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi iyan ba wa nibi kibi iyan gbigbo oro olorun iyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesin ti a ti ko kale iyan gbigbo oro olorun ti o wa nibe won je afowo fa awon eniyan olugbe ilu na ye ke wo Amosi orikeje lati ese ikejila Amasi aso fun Amosi pelu pe iwo ariran lo sa lo si ile Juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni Beteli nitori ibi mimo oba ni afin oba si ni se ori ohun ti mo fi so wi pe iyan oro olorun ti o mu laarin won tabi ti a so wi pe yo mu laarin won o je afowo fa won ohun ti a ri ni wi pe ikan ninu awon ejoye o pe Amosi o so fun pe ki o kuro ni ilu nitori wi pe oba n gbe nihin ati nitori wi pe afin oba o wa nihin ati wi pe ibi mimo eyi ni ni ibi ileesin eyi ti oba ma n lo o wa nihin nitori be won o fe ki o ma soro ti o ti ma n so oro olorun ti o n so wi pe a o da ilese lebi a o da ilese lejo wi pe ani lati ronupo ada won so wi pe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe Amosi o ri wi pe ohun ti Amosi ti o n tenumo ni wi pe fun ire koja mefa ati ese nla tabi meje wi pe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o n so fun ni wi pe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wi pe won lati ronupo ada sugbon Amasia wa n so fun Amosi wi pe o to ge ronupo ada ti po ju wi pe ki a se atunse o ti po ju ki a ma ke pe oluwa wi pe ki o so wa di mo ki o yi okan wa pada o ti po ju wi pe ki o sa lo si Beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wi pe ni opolopo ilesin ni opolopo ijo eleyameya ni a ti ri wi pe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bákan náà ni a rí wí pé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi bẹ́ẹ̀ ni wọ́n ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa nínú Timothy kejì orí kẹrin Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin nítorí pé ìgbà yóò dé ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti eti rin won lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won si yi eti won pada kuro ninu otito won si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ilesi kan tele tele ki o to wa si hin o ri wi pe ohun ti a so yii ni a ri ni opolopo ileesin wi pe igba yio de igba naa si ti de tan ti won ki yio le gba eko ti o ye koro opolopo ninu awon ileesin ni a ti ri awon igbimo alabesekele ti a ri wi pe won ma so fun oniwaasu wi pe bi a ba n waasu wi pe ki a ma ko obinrin jo a o ni le dawo apo alufa o bi a ba n waasu ọkọ kan aya kan awọn olokiki eniyan won ki o le wa si ileesin wa bi a ba n waasu wi pe ki a se atunse owo ti a ti ji tẹlẹ tẹlẹ ti a ti fi kọle ti a ti fi ra moto wi pe ki a tun pada lọ sibi ti a ti ji awọn ohun yii ile iṣẹ ti a ti ko dukia wọn wi pe ki a tun lọ se atunse bi a ba n sọ bẹẹ àwọn olóṣèlú wọn kí ó lè wá sí ilé ìsìn wa bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé kí a má rin ìrìn ayé bí a bá ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro láti inú ọ̀rọ̀ ọlọ́run wípé àwọn gbajúmọ̀ obìnrin wọn kì yóò lè wá sí ilé ìsìn wa nítorí bẹ́ẹ̀ wọn a máa sọ fún bíṣọ́ọ̀bù wọn a máa sọ fún àwọn àlùfáà wọn a máa sọ fún àwọn alóore oníwàásù wọn wípé kí wọn kí ó mẹ́nu dúró nípa ti ọ̀rọ̀ ìrònúpọ̀ọ̀dà nípa ọ̀rọ̀ àtúnṣe nípa ọ̀rọ̀ gbígbẹ́kẹ̀lé Jésù Kristì fún ìgbàlà wọn a máa sọ wípé bí a bá ń sọ wípé kí àwọn ènìyàn kí ó má ṣe jẹ́ ẹgbẹ́ awo bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì wọn kì yóò lè wá sí ilé ìsìn wa èyí ni wọn fi pa àwọn oníwàásù wọn lẹ́nu mọ́ èyí ni ó fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní àyíká wa níhìn-ín bí o bá lọ síbẹ̀ àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè kooro ó ṣòro púpọ̀ nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro bí a tilẹ̀ wàásù rẹ̀ fún wọn wọn kì yóò lè gbà á ṣé o mọ̀ wípé níhìn-ín ọlọ́run ni ó pèsè fún wa ọlọ́run ni ó fojú àánú wò wá tí ó jẹ́ kí a lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro tí a fi ń sọ fún gbogbo ènìyàn wípé gbogbo ènìyàn lè ó sáà ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run gbogbo ènìyàn ìbáṣe ọlọ́lá ìbáṣe olókìkí ìbáṣe ìjòyè ìbáṣe mẹ̀kúnù wípé nínú agbára tiwa iṣẹ́ òdodo tiwa wípé kò ṣeé ṣe láti rí ojú olúwa bí a bá fẹ́ ní ìgbàlà bí a bá fẹ́ ní ìdáríjì bí a bá fẹ́ di ọmọ ọlọ́run a ní láti jẹ́ wẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a sì gba Jésù Kristì ẹni tí ó kú fún wa ní orí igi àgbélébò kí a gbà á gbọ́ ẹ̀kọ́ tí ó yè kooro nìyí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù ìgbàlà nípasẹ̀ ìtùtù Jésù Kristì tàbí kí a máa wàásù nípa ìsọdi mímọ́ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a ní lọ síwájú olúwa kí ọlọ́run kí ó wẹ ọkàn wa mọ́ kí ọlọ́run fún ara rẹ̀ kí ó mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà nínú wa kí ó yọ ọ́ kúrò ẹ̀dá ádámù tí ó wà nínú wa kí ó fà á tu kí ó fà á jáde wípé kí ó lè sọ wá di mímọ́ àwa tí a ti jẹ́ ẹni ẹ̀gbin ẹni eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìrònú wa nínú ìlépa wa nínú ọkàn wa nínú ẹ̀mí wa kí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́ títí dé inú kí ó wẹ̀ wá mọ́ tinútinú kí a ba lè fún ju ẹ̀gbọ̀n owú lọ ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù nípa ìsọdi mímọ́ bẹ́ẹ̀ ni a sì rántí pé Jésù ní ẹ̀jẹ̀ pípé mímọ́ bí bàbá yín ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ nítorí bẹ́ẹ̀ ìgbà ti dé fún ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọn kò gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ẹ́ ara wọn ẹsẹ̀ ìkẹrin wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí a ń bá pàdé èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá ó jẹ́ ìgbà tí ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè di àtúnbí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́ ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti ọlọ́run ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run ó jẹ́ ìgbà tí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀runwá yóò jó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ ọlọ́run yóò jó wọn kúrò ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́ ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí àìní wa nípa ti ara tí ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá àwọn tí ó bá gba ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè káàkiri àwọn ilé ìsìn káàkiri ní ìdílé kọ̀ọ̀kan ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀ ipese olorun ni asin je ki o di mo fun wepe ni igba ipago ajo ti a fe se ni akoko ajinde yi olorun fun ara re o fe farahan wa mo si gbadura wepe fun enikokan wa ti an gbo mi loni olorun yo farahan wa ni oruko jesu olorun yo pese ni kikun fun aini wa nipa ti emi ni oruko jesu wo lati awon oba keji ori keje awon oba keji ori keje lati ese ikini nigba na ni elisha we pe egbo oro oluwa bayi li oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki adro ni be iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti to be ti o fi ti afinta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba omo israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon adupe lowo olorun eni ti ko ko won sile patapata eni ti o ran woli re si won eyi ni a fi rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le npa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihi ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won o mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo lefi e ti ati fi ami ororo yan soto e ti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti ati fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihi ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elija ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo lefi o ye ki omo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo wi pe olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro niwaju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o n ba pade iyato wa laarin emi ati awon keferi
1: mo so fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu Oluwa wi pe ninu ipago ajinde ti o nbo Olorun yo dabira ni igbese aye re bi oro ti mo so fun o yi bi o ba gba lati enu Oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan lasan ni soro fun o wi pe eni ti o mo inu Olorun eni ti o ni emi Olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isipaya lati orun wa oni o n ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rinrin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o n bo yi Olorun yo dabira ni igbese aye re mo si gbagbo mo gba eri Olorun je wi pe ni ofe ti o n bo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa Olorun yo se opolopo ise iyanu ni igbese aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbese aye re ise iyanu ti sodi mimo ise iyanu ti ife agbara mi Olorun kuni ise iyanu ti adura re ti Olorun yo gba ati opolopo un miran ti Olorun yo se fun o wo nihi ni ari enikan ti ko gba oro Olorun gbo awon ti o gbagbo ni won ma nfi oro Olorun se agalamasa ti won ma so wi pe be na ni won ma so ki abale lo si ipago ajo be na ni won ma so mi o gbagbo wi pe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba nfi ara ti da eni Olorun li ohun o si wi pe kiye si bi Oluwa tile se perese li orun nkan yi a le ri be o si wi pe kiye si iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wi pe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko Jesu sugbon ranti o oro enu re ni o se ko pa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wi pe iyan na ni o ba lo nigba ti ipese Olorun de nigba ti Olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni laanu wi pe alaigbagbo yi ko le je ninu re awon elomiran won ma nfi aigbagbo han ni iru ipago ajinde ti o nbo yi won ma so wi pe awon o gbagbo wi pe ipago yi yo yato si eyi ti a ti ni lati eyin wa tabi yo yato si awon isin ti a ti ni lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fiye si oro Olorun wi pe Olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba Olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o koko je alabapin ipese Olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni a ti so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba Olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti o ba le farati awon ni won koko se alabapin ninu ebun atorunwa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otosi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti Olorun bi o ba le je eni ti o farati Olorun ti o si je eni irele ti o so wipe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti n gberaga ti o je eni ti n jiyan ti o je eni ti n so wipe oro Olorun o ri be bi o ba le je otose li emi o ri wipe Olorun yo bukun olopolopo ni ipago ajo ti n bo yi o ni esa wo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara kii se opo awon alagbara kii se opo awon ololale ape sugbon Olorun ti yan awon were awon otosile emi le aye yi lati fi da mu awon ologbon olorun si ti yan awon ohun ailera aye lati fi da mu awon ti o le agbara o ti an so ni we pe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti ntete gboran ti o gberaga si oro olorun bi o ba gba oro olorun gbo ti a ti so lati enu eni olorun o daju we pe a o bokun o ṣugbọn bi a ba wo ese ikesan awon ba keji ori keje ese ikesan nigba na ni won wi fun ara won pe awa ko serere oni yi ojo ihin rere ni awa si dake bi awa ba duro titi di afẹ mojumo eya yo je wa nje nisisin yi e wa e je ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon ounje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsin yi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi to leti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a nreti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe olorun nreti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba nso fun bi won ti ngba bi won ti nwa be ni irawo kokan yo ma wa ni ade wa nigba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala nigba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi oluwa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimuse yo si je ki ere wa olorun ki o ma poju be lo gbadura ti o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko ti nbo yi
2: Kini ti kronika ori ogun o si se leyin gba ti odun yipo ni akoko ti awon oba lo si ogun Joabu si gbe agbara ogun jade o si ba ilu awon omo Amoni je won si wa won si do ti Raba sugbon Dafidi duro ni Jerusalemu Joabu si kolu Raba o si parun Dafidi si gba ade oba won kuro lori re o si ri pe o won talenti wura kan okuta iyebiye si wa lara re a si fi de Dafidi le ori o si ko ikogun pipo pipo lati inu ilu na wa o si ko awon eniyan ti o wa nibe jade wa o si fi ayun ati irin mimu ati akeke won ani bayi ni Dafidi se si gbogbo ilu awon omo Amoni ati Dafidi ati gbogbo awon eniyan pada bo si Jerusalemu o si se leyin yi ni ogun si de ni Geseri pelu awon ara Filistia ni akoko na ni Sibekai ara Usha pa Sipa ti inu awon omo omiran asi te ori won ba ogun si tun wa pelu awon ara Filistia Elhanani omo Jairi si pa Lahamu arakunrin Goliati ara Gati igi oko re si dabi ti awon so ogun si tun wa ni Gati nibi ti okunrin gigun kan gbe wa ika ati omo ese eni ti o je 24 mefa le owo kokan ati mefa le ese kokan asi bi pelu fun omiran sugbon nigbati o pe Israeli ni ija Jonathan omo Shimea arakunrin Dafidi pa awon wonyi ni abi fun omiran ni Gati won si ti powo Dafidi subu ati pa owo awon iranse re.
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe kini ti Chronica, ori ikokanlelogun, Satani si duro ti Israeli, o si ti Dafidi lati ka iye Israeli. Dafidi si wifun Joabu ati awon olori eniyan pe, lo ika iye Israeli lati Beersheba titi de Dani, ki o si mu iye won fun mi wa, ki emi ki o le mo iye won. Joabu si wi pe, ki Oluwa ki o mu awon eniyan re po si, ni igba 100 ju bi won ti wa, oba, Oluwa mi. Gbogbo won ki a se iranse Oluwa mi e se ti Oluwa mi fi n bere nkan yi e se ti won fi mu Israeli jebi sugbon oro ba bori ti Joabu nitori na Joabu jade lo o si la gbogbo Israeli ja o si de Jerusalemu Joabu si fi apapo iye awon eniyan na fun Dafidi gbogbo Israeli ja si 1000 ati 1500 eniyan ti n ko ida Juda si ja si 1700 okunrin ti n ko ida sugbon Lefi ati Benjamin ni ko ka pelu won nitori oro baje ira fun Joabu nkan yi si buru loju Olorun o si kolu Israeli Dafidi si we fun Olorun pe emi ti se gidigidi ni sise nkan yi sugbon ni isisin yi emi be o mu ese iranse re kuro nitori ti mo ku wa were gidigidi Oluwa si we fun Gadi ariran Dafidi pe lo ki o si we fun Dafidi pe bayi ni Oluwa wi mo fi nkan meta lo yan okan ninu won ki emi ki o le se si o Beni Gadi to Dafidi wa, o si we fun pe, bayi ni Oluwa wi, yan fun ara re, yala odun meta eyan, tabi iparun ni osu meta ni waju awon ota re, ti ida awon ota re nle oba, tabi ida Oluwa ni ijo meta, ani ajakale arun ni ile na, ti angeli Oluwa o ma panija gbogbo agbegbe Israeli, nje ni isisiyi, rowo, esiwo ni emi o mu pada to eni ti o ran mi, Dafidi si we fun Gadi pe, iyonu nla ba mi. Ye ki emi ki o subu si owo Oluwa ni isisin yi nitori aanu re po sugbon ma je ki emi subu si owo eniyan be ni Oluwa ran ajakale arun si Israeli awon ti o subu ni Israeli je 1500 eniyan Olorun si ran angeli kan si Jerusalemu lati run bi o si ti run Oluwa wo o si kaanu nitori ibi na o si we fun angeli na ti o run pe o to da owo re duro angeli Oluwa na si duro ni bi ile ipaka Onani ara Jebusi Dafidi si gbe oju re soke o si ri angeli Oluwa na duro lagode meji aye ati orun o ni ida fifa yo lowo re ti o si na sori Jerusalemu nigba na ni Dafidi ati awon agbagba Israeli ti o wo aso ofo da oju won bole Dafidi si wi fun Olorun pe emi ko apase lati kaye awon eniyan ani emi le eni ti o se ti mo si se buburu papa sugbon bi o se ti aguntan wonyi kini won se emi be o Oluwa Olorun mi ye ki owo re ki o wa le ara mi ati lara ile baba mi sugbon ki o ma se le ara awon eniyan re ti a o fi arun kolu won nigba na ni angeli Oluwa na pase fun Gadi lati so fun Dafidi pe ki Dafidi ki o goke lo ki o si te pepe kan fun Oluwa ni ile ipaka Onani ara Jebusi Dafidi si goke lo nipa oro Gadi ti o so ni oruko Oluwa Onani si yi pada o si ri angeli na ati awon omo re merin pelu re pa ara won mo nje Onani npa oka lowo bi Dafidi si ti de odo Onani Onani si wo o si ri Dafidi o si ti ibile paka re jade o si wole o doju bole fun Dafidi Dafidi si wi fun Onani pe fun mi ni ibi paka yi ki emi ki o le te pepe kan nibe fun Oluwa iwo si fi fun mi ni iye owo re pipe ki a le da ajakale arun duro lodo awon eniyan Onani si wi fun Dafidi pe mu fun ara re si je ki Oluwa mi oba ki o se yi ti o dara loju re wo mo fi awon malu pelu fun ebo re sisun ati ohun elo ipaka fun igi ati oka fun ore onje mo fi gbogbo re fun o Dafidi Oba si wi fun Onani pe be ko sugbon emi ara ni iye owo re pe ni tooto nitori ti emi ki o mu eyi ti se tire fun Oluwa be ni emi ki o ru ebo re sisun lai se inawo be ni Dafidi fi egbeta shekeli wura nipa iwon fun Onani fun ibe na Dafidi si te pepe kan nibe fun Oluwa o si ru ebo ore sisun ati ebo ope o si tepe Oluwa o si fi ina da ile ohun lati orun wa lori pepe ebo ore sisun na Oluwa si pase fun angeli na o si tun te ida re bo inu ako re le akoko na nigba ti Dafidi ri pe Oluwa ti da ohun ile ohun ni bi ile paka Onani ara Jebusi o si rubo nibe nitori ago Oluwa ti mo se pa ni aginju ati pepe ore sisun be ni ibi giga ni Gibeoni le akoko na sugbon Dafidi ko le lo siwaju re lati bere lowo Olorun nitori ti eru ida angeli Oluwa na ba Iwe ikini ti Chronicle ori ikejilelogun nigba na ni Dafidi wi pe eyi ni ile Oluwa Olorun eyi si ni pepe ore sisun fun Israeli Dafidi si pase lati ko awon alejo tin be ni ile Israeli jo o si yin awon agbekuta lati gbe okuta lati fi kole Olorun Dafidi si pese irin ni opolopo fun iso fun ilekun enu ona ati fun ide ati ide ni opolopo le aini won igi kedari pelu le aini ye nitori awon ara Sidoni ati awon titire mu opolopo igi kedari wa fun Dafidi Dafidi si wi pe Solomon ni omo mi odomode ni o si ro ile ti a o si ko fun Oluwa a o si se to bi jojo fun okiki ati ogo ka gbogbo ile nitori na emi o pese sile fun Bẹ́ẹ̀ni Dáfídì sì pèsè sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí ó tó kú. Nígbà náà ni ó pe Solomoni ọmọ rẹ̀, ó sì fi àṣẹ fún un láti kọ́lé kan fún Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Dáfídì sì wí fún Solomoni pé, ọmọ mi, bí ó ṣe ti èmi ni, ó ti wà lé ọkàn mi láti kọ́lé kan fún orúkọ Olúwa Ọlọ́run mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wí pé, ìwọ ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ìwọ sì ti ja ogun ńláńlá, ìwọ kò gbọdọ̀ kọ́ ilé fún orúkọ mi, nítorí tí ìwọ ta ẹ̀jẹ̀ púpọ̀ sílẹ̀ níwájú mi. Kíyèsí A o bi ọmọ kan fun ọ, ẹni tí yóò ṣe ènìyàn ìsinmi, èmi ó sì fun ní ìsinmi lọ́dọ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ yìí káàkiri, nítorí orúkọ rẹ̀ yóò máa jẹ́ Solomoni, èmi ó sì fi àlàáfíà àti ìdákẹ́jẹ́ fún Ísírẹ́lì lé ọjọ́ ayé rẹ̀, òun kọ ilé kan fún orúkọ mi, òun sì jẹ́ ọmọ mi, èmi ó sì jẹ́ bàbá fún un, èmi ó sì fi ìdí ìtẹ́ ìjọba rẹ̀ múlẹ̀ lórí Ísírẹ́lì láéláé, ǹjẹ́ ọmọ mi, kí Olúwa kí ó pẹ̀lú rẹ, ìwọ sì máa pọ̀ sí, kí o sì kọ́ ilé Olúwa Ọlọ́run rẹ. Bí o ti ń sọ nípa tirẹ̀ kìkì kí Olúwa kí ó fún ọ ní ọgbọ́n àti òye kí ó sì fún ọ ní àṣẹ ní ti Ísírẹ́lì kí ìwọ kí ó lè pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́ nígbà náà ni ìwọ máa pọ̀ sí bí ìwọ bá ṣe àkíyèsí láti mú àṣẹ àti ìdájọ́ tí Olúwa pa fún Mósè ṣẹ ní ti Ísírẹ́lì múra gírí kí o sì ṣe onígboyà má bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà kí o má ṣe fò ọ́ sì kíyèsí nínú ìpọ́njú mi èmi ti pèsè fún ilé Olúwa náà 5,000 tálẹ́ǹtì wúrà àti 5,000 tálẹ́ǹtì fàdákà àti ti ìdẹ àti ti irin láì ní ìwọ̀n nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àti ìtì igi àti òkúta ni mo ti pèsè ìwọ sì lè wá kun pẹ̀lúpẹ̀lú àwọn oníṣẹ́ ń bẹ fún ọ lọ́pọ̀lọpọ̀ àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn oníṣọ̀nà òkúta àti igi àti onírúurú ọlọ́gbọ́n ènìyàn fún onírúurú iṣẹ́ ní ti wúrà fàdákà àti ìdẹ àti irin kò ní ìwọ̀n nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ kí Olúwa kí ó sì pẹ̀lú rẹ̀ Dáfídì pàṣẹ pẹ̀lú fún gbogbo àwọn ìjòyè Ísírẹ́lì láti ran Solomoni ọmọ rẹ̀ lọ́wọ́ pé Olúwa Ọlọ́run yín kò wà pẹ̀lú yín òun kò àti fi ìsinmi fún yín níhà gbogbo òun ṣàti fi àwọn tí ń gbé ilẹ̀ náà lémi lé ọwọ́ a sì ṣẹ́gun ilẹ̀ náà níwájú Olúwa àti níwájú ènìyàn rẹ̀ ǹjẹ́ ní ìsinsìnyìí ẹ fi àyà yín àti ọkàn yín sí àtiwá Olúwa Ọlọ́run yín nítorí náà dìde kí ẹ sì kọ́ ibi mímọ́ Olúwa Ọlọ́run láti mú àpótí ẹ̀rí ti májẹ̀mú Olúwa wọ inú rẹ̀ àti ohun èlò mímọ́ Ọlọ́run sínú ilé náà tí a ó kọ̀ fún orúkọ Olúwa.
3: DCLM Radio, your spiritual warfare is our concern.
4: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí ẹ̀bẹ̀ wa ni wípé kẹ̀ ṣe wà lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí ki a si di alagbara ninu Oluwa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa Ante so waju ninu eko wa loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara Nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wi pe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fila awon christiani awon onigbagbo ti o fin la awon loye nipa christi we pe ori ni christi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o gaju awon angeli eni ti o gaju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati oluwa oun gbogbo oni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa ohun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa we pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fetin sile ki a fi esi ohun ti a nko dara dara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wi pe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori ti yin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa ṣugbọn ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o wo ti olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu dale won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon ome ehin won yi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyin ni igbese aye opolopo wi pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti ani ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipa se Kristi ki a kunkun wi pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipa se Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma bi opolopo lowo ti o je wi pe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a nso fun awon wonyi wi pe ati se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma nso wi pe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti abe wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi onkan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a se toka si apoti e je wi pe bi a ba fe wa nkan won yi nkan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigbati a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi Olorun ani lati koko wa si inu ile Olorun ani lati koko wa sinu ijoba Olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan naa ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti an je ese bi eni jeun awa ti an sogo ninu ese awa ti an yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kiku ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe be ba wo inu Jesu be ba wa sinu ijoba Jesu be ba kuro ninu okunkun be ba kuro ninu ose be ba gbe isise irunupo ada ati igbagbo adi eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofere nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe ise igbagbo igbese ironupo ada ki a wa sinu Kristi ki a gbadura ti ti a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofere ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kungun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe a so wa di ominira ese to ti nje gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo a ri Kristi ki o to ri a ri wi pe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wi pe gbogbo ese ati idalebi igbesi aye re ore ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisha tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki ru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki ru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wupe

Olúwa tó bùkún fún wa lánàá, ó tún wà ní ìbákan náà láti bùkún wa lọ́pọ̀lọpọ̀ tayọ orí kọjá ìbùkún ti àná. Ẹ jẹ́ ká dìde dúró láti gbàdúrà papọ̀. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpéjọpọ̀ ńlá yìí, àkókò ti ìyípadà tòkè wá, àti wọ́n láti wá gba ìbùkún láti ọ̀dọ̀ rẹ. Olúwa gbàdúrà wípé gbogbo olùkópa ní gbogbo bí ibùdó ta ti ń ṣe sọjí àti gbogbo orílẹ̀-èdè, Olúwa fọwọ́ kan lúkúlùkù nípa agbára rẹ lórúkọ Jésù. Olúwa béèrè lọ́wọ́ rẹ bí a ti ń gbójú sókè sí ọ fún òjò ìbùkún, bí a ti ń gbójú sókè sí ọ fún ìfọwọ́kàn àtòkè wá. Olúwa gbàdúrà pé ìbùkún rẹ yóò wá sórí olúkúlùkù wa gẹ́gẹ́ bí olùkópa lórúkọ Jésù. Olúwa bùkún àwọn ọkùnrin, bùkún àwọn obìnrin, bùkún fún àwọn ògo wẹ́rẹ́. Olúwa bùkún àwọn ọ̀dọ́. Kò sí ẹnikẹ́ni tó máa wá sínú ìpàdé ìlálẹ́ òní tí yóò sì lọ lọ́wọ́ òfo lórúkọ Jésù. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ pé o ti dáhùn àdúrà wa. Bí a ti ń tẹ̀síwájú láti gbàdúrà, Olúwa fún wa ní ẹ̀mí àdúrà àti ẹ̀mí ìjírẹ̀bẹ̀. Bàbá dúpẹ́ pé o ti dáhùn àdúrà wa, ní orúkọ Jésù la gbàdúrà. A ó lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lálẹ́ òní fún àwọn ìbùkún àti ìjólóòótọ́ Ọlọ́run lórí ayé wa. Ó yẹ ká jọ́sìn fún orúkọ Olúwa wípé Olúwa mú wa sí iwájú rẹ̀ lẹ́ẹ̀kan sí fún ọjọ́ kejì ti ìsọjí kárí ayé yìí. Ìyípadà àtòkè wá, Ọlọ́run yóò yí ayé wa padà. Ẹ jẹ́ ká yin Olúwa, ẹ ká fi ògo fún Ọlọ́run. Ẹ jẹ́ ká fi iyì fún Olúwa Ọlọ́run wa. Olórin Dávidì wí, orin Dávidì: Ọjọ́ èmi ò gbé ọgà, Ọlọ́run ni àti ọba mi, èmi ò fi ìbùkún fún orúkọ rẹ̀. Láé àti láéláé lójoojúmọ́ ni èmi ò máa fi ìbùkún fún ọ, èmi ò sì máa yin orúkọ rẹ̀ títí láéláé. Ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa. A ní gbogbo èrèdí láti fi ìbùkún fún Olúwa. A ní gbogbo èrèdí láti jọ́sìn fún Olúwa. A ní gbogbo èrèdí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ní gbogbo èrèdí láti jẹ́ ẹni tó mọ oore sí Ọlọ́run. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn ìyè. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún títóbi ńlá rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin, ìran kan yóò máa yin iṣẹ́ rẹ̀ dé ìkejì, yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ. Ẹ̀dẹ́ká yin Olúwa fún ọwọ́ ńlá rẹ̀. Ẹ̀dẹ́ká yin Ọlọ́run fún títóbi rẹ̀ àti fún iṣẹ́ ńlá rẹ̀ láàrin wa ní àkókò GCK tó ti kọjá. Olúwa ti ń jó lóòótọ́ sí wa. Olúwa ti ń jó lóòótọ́ láti máa bùkún fún wa, láti wò wá sàn, láti dá wa nídè, àti láti fọwọ́ kan ayé àwọn ènìyàn. Ọlọ́run ti jó lóòótọ́. Nítorí náà, ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa. Nítorí títóbi ńlá rẹ̀ láàrin wa, ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa. Ká jọ́sìn fún Olúwa. Ẹ jẹ́ ká fi ìmoore wa hàn sí Ọlọ́run. Nítorí pé àwọn àìlè sọ ẹ̀bùn ìgbàlà rẹ̀ nípasẹ̀ Kristi fún gbogbo ènìyàn àti ìfẹ́ rẹ̀ pé kí gbogbo èèyàn kó nígbàlà. Bíbélì wípé Timothy, ó ní Ọlọ́run fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé. Inú Ọlọ́run ò dùn pé kí ẹnikẹ́ni kó má nígbàlà. Ó fẹ́ kí gbogbo ènìyàn kó wá sínú ìmọ̀ ìgbàlà. Ẹ jẹ́ ká gbàdúrà pé ká yin orúkọ Ọlọ́run Olódùmarè lógo fún àìlè sọ ẹ̀bùn ti ìgbàlà rẹ̀ nípasẹ̀ Kristi fún gbogbo ènìyàn àti ìfẹ́ Ọlọ́run pé kí gbogbo ènìyàn kó nígbàlà. Ẹ jẹ́ ká jọ́sìn fún orúkọ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ọkàn náà fa wọn fún Kristi nínú ìsọjí kárí ayé. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrúbọ Kristi àti agbára ìrere tó ń gbẹlẹ́ṣẹ̀là. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ́sìn fún Olúwa. Ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀. Ẹ jẹ́ ká gbé orúkọ Olúwa ga. Ẹ jẹ́ ká yin Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ́sìn fún Olúwa láẹnu rẹ. Bá Ọlọ́run sọ̀rọ̀, yin Olúwa, jọ́sìn fún Olúwa, fi ìmoore rẹ hàn sí Olúwa. Dúpẹ́ fún ìgbàlà tìrẹ fúnra rẹ. Dúpẹ́ pé Olúwa sọ ọ́ di mímọ́. Dúpẹ́ fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Dúpẹ́ fún ìbùkún Ọlọ́run tó ti rí gbà nínú ayé rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó o jọ́sìn fún Olúwa, kó o yin orúkọ rẹ̀, fi ìbùkún fún orúkọ Olúwa. Ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa fún ìgbàlà àti ìpamọ́ gbogbo ọkàn
ni akoko GCK to ti koja opolopo awon to ni ipade okan oun ni oluwa ti gba la won si duro won anu ijobo olorun sibe sibe ede ka dupe lowo olorun ede ka dupe ede ka yin oluwa ede ka gbe oruko oluwa ga fun ijolo oto re ati fun ise nla re ore re siwa ede ka yin oruko oluwa ede ka gbe oluwa ga fun awon ise iyanu ale ikatan ti iwosan awon ise iyanu ale ikatan ti ipese awon ise iyanu ale ikatan ti abo awon ise iyanu ale ikatan ti dande fun awon eyan re nitori na je ka dupe lowo olorun je ka josin fun oluwa je ka gbe olorun je ka gbe oruko re ga je ka gbe oruko mimo re ga je ka yin je ka dupe lowo olorun fun alaafia ati ilosiwaju ta ngbadun ni gbogbo orile ede ati alaafia ti a ngbadun ni awon orile ede to yiwa ka ede ka dupe lowo olorun fun awon alaafia to ba wa gbe ede ka dupe lowo olorun pe laarin isoro ati ogun ati ajalu ati arun sibe olorun fun wa ni alaafia to ba wa gbe ede ka dupe lowo olorun o je nipase alaafia yi ni ipade yi lo fi waye ede ka dupe ka mo ore si olorun olorun orun ede ka dupe lowo olorun fun ipamo ati ipese fun ijo laarin gbogbo wahala to nsele lorilede ede ka dupe lowo olorun ede ka fi ogo fun oruko oluwa ede ka dupe lowo olorun ede ka yin oruko mimo re ni oruko jesu ni agbadura a fe gbadura fun alakoso agba ati ebi won iyan na ni oludasile GCK o yin oruko oluwa o si fi kun fun oruko oluwa tori ko oru ofe olorun to npa won mo fun ami ororo oluwa lori aye won fun ilera toki wa ati ipa ti ise ranse won ti ni lori ijo ati lori gbogbo agbaye o ye ka mo riri olorun o ye ka fi mure han si olorun o ye ka gbe oruko oluwa ga o ye ka josin fun oluwa ni ati oluṣuagutan wa fun ori ofe olorun to npa won mo e je ka fi bukun fun oruko oluwa fun oludasile GCK ede ka yin oluwa ede ka gbe oluwa ga fun ijo looto olorun nipa pipa won mo ede ka dupe lowo olorun fun ami ororo oluwa ati ilera toke wa ati ipa ti se ranse won ti ni lori aye lapapo ati ninu awon ijo ni gbogbo agbaye ede ka fi bukun fun oruko oluwa ka dupe je ka fi imure han si olorun ni ha ti oluṣuagutan ede ka dupe lowo olorun fun ori ofe to npa ni mo oluwa npa won mo lati ni alaafia ati ilera pipe koda ni ojo ori won yi oluwa npa won mo fun won ni okun ede ka dupe lowo olorun ede ka yin oruko mimo olorun ni ha ti oludasile GCK ede ka gbadura bi o ti wa si yin ibukun yo wa lori aye wa o fi ara re le olorun lowo lasale oni oluwa mo ti wa oluwa yo bi owo oluwa yo fo kan o olorun yo bukun fun o agbara olorun ko ni ri oko ja lai be owo lai nu ko gbadura gbadura pe agbara olorun yo fo kan mi o ni lo le lowo ofo mo ti wa ni asale oni sinu isoji yi mo fe to dara julo ti olorun mo fe bukun ti olorun mo fe fokan ti olorun gbadura pe gbogbo ailera gbogbo iwose nle oluwa yo mu gbogbo e kuro gbogbo ka ma rin bi aro oluwa yo mu gbogbo ide na oluwa yo mu kuro loni o olorun fun ara re yo mu gbogbo ide na kuro loju ona ibukun re lanu ko gbadura si olorun olorun ti se ileri pe yo bukun fun wa akoko ti iyipada toke wa re olorun yo si ye ngbo pada ninu aye re olorun yo ye bi re pada si rere olorun yo yi oko re pada si rere awon mo re oluwa yo yi won pada si rere ohun gbogbo to ni se pelu ti re oluwa yo yi gbogbo e pada si rere nitori na fe ko lanu ko gbadura ko bo olorun soro pe ibukun olorun yo wa sori aye mi lale oni lainu gbadura bo olorun soro gbogbo idena yo wu gbogbo awon ka ma lora gbogbo ikaare
Olorun yo gbogbo e kuro Olorun yo si mu gbogbo idena ko ninu aye re lainu gba adura si Olorun Olorun yo fo okan o Olorun yo fo okan o Oluwa yo fo okan o Olorun yo fo okan o Oluwa yo yi aye re pada si rere je ka gbadura pe agbara Oluwa ati emi ti Oluwa yo fi ara han ni ona to lagbara ni gbogbo ibudo isoji wa ni gbogbo ibudo isoji wa ifarahan Olorun yo di fifarahan agbara Olorun ohun la ma se abi won re ogo Olorun ohun ni yo tan ro koso ni gbogbo ibudo isoji wa eja la enu ka gbadura si Olorun bi ko ifarahan Olorun yo wa ni gbogbo ibudo GCK ni Nigeria ni o ni gbogbo ile adulawo ni o ni Europe ni o ni Asia ni gbogbo orilede agbaye patapata ifarahan Olorun ati agbara Olorun yo di ohun to farahan si gbogbo olukopa e je ka gba adura pe ifarahan Olorun agbara Olorun yo so kale koda fun awon to ti e wa lori ero ayelujara to je pe lori television tabi radio ni won tin gbo ipade yi ifarahan Olorun ati agbara yo farahan e je ka la enu ka gba adura bi pe agbara Olorun ifarahan Olorun ogo Olorun yo so kale si gbogbo ibudo isoji wa si gbogbo adugbo si gbogbo region si gbogbo ipinle ti a tin se ipade GCK yi ta tin se e je ka gbadura pe agbara Olorun a o se afihan re agbara Olorun o la o ri fun awon to wa lori ero ayelujara won yo ni itowo agbara Olorun awon to nwo ipade nipase ton gbo nipasẹ radio abawon to wo lori ere television agbara Olorun ohun na ni Oluwa yo fi be won wo gbogbo awon olukopa ni gbogbo ibudo agbara Olorun lawo yo farahan olukuluku wa yo si ri gbogbo aini ni Olorun yo ba pade ni akoko GCK yi akoko iyipada atoke wa fe gbadura gbogbo aini awon olukopa ni ki Oluwa ko pese fun bi ati kojopo siwaju Olorun bi awon eyan se kojopo siwaju Olorun pe ibukun ta le fojuri yo wa ibukun ti emi yo wa ibukun ti ara yo wa ti ohun ini ibukun ti mo lara yo wa ibukun ti ebi yo wa ibukun ti okowo yo wa gbogbo olukopa yo ri ibukun gba lati odo Oluwa loni bi won tin kopa ninu GCK e je ka gbadura wi pe ibukun Oluwa yo wa sori gbogbo olukopa ibukun ta le fojuri ibukun nipa ti ipese fun e ni ipese nipa towo ibukun nipa towo ibukun nipa ti ebi ibukun ti molara ibukun ti okowo yo wa sori gbogbo olukopa rekoja ireti enikokan wa gbogbo ala o si ri ibukun Oluwa gba e de ka gbadura pipe Oluwa Olorun orun yo ru okan gbogbo olukopa soke lati gba ibukun ti won nilo emi Oluwa yo ru gbogbo olukopa soke gbogbo olukopa lati gba ibukun lati odo Oluwa e ja la enu wa e de ka gbadura emi Oluwa emi Olorun Olodumare yo ru gbogbo okan olukopa soke lati gba ibukun lati odo Oluwa lale oni e je ka gbadura bi pe agbara emi mimo yo fi ara han yo si bale gbogbo omo ijo ati gbogbo olukopa ninu GCK ti oni emi ati agbara Oluwa ohun ni a o ri ni ona ifisi ojuse ninu aye gbogbo olukopa laenu re ko gbadura si Oluwa bi pe agbara Olorun yo fo okan aye re laenu ko gbadura ba Olorun soro ba Olorun soro ba Olorun soro ba Olorun soro ba Olorun soro agbara Olorun yo wa ni oju ise ninu aye re gbadura wi pe gbogbo imo ati eti ota ki Oluwa ko ya gbogbo e ni aro patapata gbogbo ase won gbogbo ilakaka okunkun ati gbogbo ise ota e de ka gbadura pe ki Olorun ko ya won laaro loruko Jesu bi pe agba Olorun yo run gbogbo ise satani womu womu loruko Jesu e de ka la enu ka gbadura si Olorun la enu re o
ko ba oluwa soro ninu adura ni gbogbo ibudo isoji gbogbo ipa to lodi si fi olorun olorun yo pa gbogbo erun oluwa yo pa won re olorun yo so won di asan ni oruko jesu lainu re ko ba olorun soro gbogbo asomo ti emi ninu aye awon olukopa olorun yo ja gbogbo edanu lale oni eja lainu ka gbadura si olorun lainu re ko ba olorun soro gbogbo afumo latodo satani atam ogun re agba olorun yo ja gbogbo edanu ko ninu aye awon eniyan ere ka lainu wa ka gbadura ka ba oluwa soro ninu adura oluwa yo mu ki isoji nla ko be sile ni gbogbo budo ibudo isoji yen ni pe isojo ma bugbamu ise yan to ma bugbamu igbala to ma bugbamu ninu gbogbo ibudo jisike wa lale oni lainu re ko gbadura yen ni pe isoji to dabi ara awon ise yan bi ara to ma dugbamu ni gbogbo ibudo isoji yi ki oluwa ko fi han ni gbogbo bi isoji pe isoji to ma dugbamu yo be jade gbogbo ibudo isoji wa be ni emi olorun yo mu idale bi ati yipada oba kan okan ba gbogbo elese lale oni lainu re ko gbadura si olorun iyipada okan idale bi fun gbogbo elese ati gbogbo apada seyin ton ma gbo oro olorun loni e de ka gbadura pe emi mimo yo mu gbogbo olukopa gbogbo elese ti okan won le oluwa yo gba won la yo so won dominira lanu ko gbadura si olorun lanu ko gbadura si olorun gbogbo elese gbogbo awon odaran gbogbo awon to mu ogun oloro gbogbo awon elese ti okan won le ton ma ko panu isoji yi olorun yo so won di ominira oluwa yo gba won la oluwa yo da won nide e de ka gbadura olorun yo fun gbogbo elese ati epara seyin ni afeeri okan ati afiyesi si wa so oro olorun to ma ma jade pe emi oluwa yo wa mu ege bi olopa won yo si le teti sibele je ti iwa so ma dari won si igbala okan lopolopo lanu ko gbadura si oluwa ninu adura e de ka dupe fun idawon adura e de ka fi bukun fun oruko oluwa nitori pe ifarahan re ohun la ma ri ati pe iyipada toke wa yo sele lale oni baba dupe lowo re lale yi adupe fun ori ofe re adupe fun ijolo oto re adupe lowo re nitori pe agbagbo ko wa ni laarin wa laarin wa agbagbo wipe o seun nla agbagbo wipe ami ati yanu yo wa agbagbo wipe ise yanu yo sele agbagbo wipe idande yo farahan agbagbo pe igbala yo waye oluwa gbadura ni gbogbo ibudo isoji oluwa se yanu laarin wa loruko jesu yin ara re logo fola fun ara re ki o si bukun fun gbogbo olukopa loruko jesu oluwa dupe toripo ti dawon adura wa ni oruko jesu la gbadura.

platform me.

上拍。

a wà ní fún ìsọjí oṣù keje ti ọdún 2026 àkókò ìyípadà àtòkè wá a fẹ́ gbàdúrà fún àwọn orílẹ̀-èdè a ó sì ní àfojúsùn lórí gbígbàdúrà fún àwọn ẹbí ní gbogbo àgbáyé nínú orin dávidi orin ìkọkànlá ẹsẹ̀ kẹta ó sọ wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe olódodo ó gbọ́dọ̀ lọ síwájú olúwa kó gbàdúrà kó ké porúkọ olúwa nítorí pé òun ni olúwa tó ṣe àgbékalẹ̀ ìgbéyàwó bó o ti mọ̀ ìgbéyàwó tó bá bíbélì mú fún ó ti ń ní ìpalára nípasẹ̀ àṣà àti àwọn agbára ìbílẹ̀ àti àwọn ipá àti àwọn adarí ẹlẹ́sìn ẹ̀kọ́ èké àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn eléyìí wọ́n ń ṣe lòdì sí ìfẹ́ ọlọ́run nínú ìgbéyàwó ṣùgbọ́n nínú Jẹ́nẹ́sìsì orí ìkẹfà ní ẹsẹ̀ kẹjọ a sọ fún wa pé ṣùgbọ́n nínú àárí ojú rere níwájú ọlọ́run pẹ̀lú gbogbo ibi tó yí inú àká àti ẹbí rẹ̀ ó rí orí ọ̀fẹ́ gbà orí ọ̀fẹ́ wà lárọ̀ọ́wọ́ tó fún gbogbo ẹbí lónìí lórúkọ Jésù tó wọ́n fẹ́ gbàdúrà àkọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ná ẹ jẹ́ ká dìde dúró papọ̀ báyìí ká bẹ̀rẹ̀ sí ní lọ sí àkókò láti gbàdúrà fún àwọn mọ̀lẹ́bí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èso GCK a lè rí èso tó ṣe fojú rí àwọn iṣẹ́ ìyanu

for you.

0: ìwé ìkíní ti kúrónìkà orí ìkẹtàlélógún nígbà tí dáfídì gbó tí ó sì kún fún ọjọ́ ó fi solomoni ọmọ rẹ̀ jẹ ọba lórí Israeli ó sì kó gbogbo àwọn. Ìjòyè Israeli jọ àti àwọn.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa.
2: O fi agbọ̀n tọ̀dọ̀ rẹ kú.
3: Wọ́n yí ó fi ara wọn láti wá olúwa kó tó ní pọ́n sọ sùn wọ́n jí àmì àti ìlànà ìwé mọ́ kí a rí kẹ̀lé ẹ̀mí.
4: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹẹ̀dọ́gbọ̀n pẹ̀lú.
3: Ó náà sọ pẹ̀lú iye ìyá ọjọ́ àwọn ènìyàn kan ti jọ́sìn pàṣẹ wọn.

0: dẹ́ẹ̀rí pé wọn mi máa ń tẹ̀lé ní.
1: Dáfídì àti àwọn olórí ogun yà nínú àwọn ọmọkùnrin Asafu àti Hemani àti Jedutuni fún ìsì yìí, àwọn ẹni tí ó máa fi dòrò àti Sátẹ́rì àti Kimbali kọ.
0: Olúwa fi tẹ́ ìyanu rẹ̀ múlẹ̀ nìkan wọn, olúkúlùkù di òmìnira ní ọjọ́ Jésù náà. Níbi gbogbo iṣẹ́ àti níbi gbogbo, ó ń sáré.
2: DCLM rẹ̀.
0: A dá ìpadà sínú ayé aláìsàn gbà. Bẹ́ẹ̀ ni ayé padà ní ìfihàn ń lò pẹ̀lú ìrètí.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wí pé kí ẹ bá wa sọ̀rọ̀.
0: Wọ́n ń tẹ̀wájú láti máa fi wé fún ọ níta mọ̀ pé gbé ó ń bẹ̀ àti pẹ̀lú ìyanu. Ọlọ́run kan ti ń múra sílẹ̀ àṣàrò ẹ̀rọ ayá nípa ìgbọ̀ kágbà pé Ọlọ́run.
3: Bí ẹsẹ̀ kí
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíni ti Chronicle, orí ìkẹrìndínlọ́gbọ̀n, ní ti ìpín àwọn adènà.
0: Ó dìde dúró lórí ẹsẹ̀ wa báyìí. Ká wá kí ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀ Olùṣọ́ àgùntàn WF Kumuyi.
4: Ẹ jẹ́ ká gbàdúrà papọ̀, bàbá. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ. Nítorí pé o rán ọmọ bíbí rẹ kan ṣo Jésù Kristì wá sí ayé láti mú ìròyìn ayọ̀ ìrere wá fún wa. Jésù Olúwa mọ rírì rẹ. A bọlá fún ọ, a júbà rẹ, a wólẹ̀ fún ọ nítorí ohun tó wá ṣe fún wa. Ẹ̀mí mímọ́, a fẹ́ràn rẹ, a júbà rẹ. Ẹ̀mí sí ìwé mímọ́, ẹ sì fi ìwé mímọ́ ẹ fi hàn fún gbogbo wa. Láṣàálẹ̀ à ń bẹ̀bẹ̀, à ń gbàdúrà. Jẹ́ kí ìròyìn ayọ̀ yìí kó hàn gbangba, kó bá ìgbà mu, kó sì bá ara wa pé ní orúkọ Jésù. A dúpẹ́ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Gbogbo ènìyàn sì wí pé àmì. Kí ó lọ kó bùkún yín. Lánàá, àwo ìrere ti Mátò orí kọkànlá, ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. A ti wo abala àkọ́kọ́ níbẹ̀. Mátíù yìí orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n là ń wò náà bákan náà lónìí. Ìpè Jésù Kristì. Ìpè ńlá. Ìpè tó lágbára. Ìpè tó sì tóbi jùlọ. Etí ènìyàn lè rí gbà látọ̀dọ̀ Jésù Kristì tó wá láti ọ̀run. Ìpè láti ọ̀dọ̀ bani. Ìpè láti ọ̀dọ̀ bá àwọn ọba. A bá ní ìpè láti ọ̀dọ̀ bá kan, eléyìí tóbi ó tóbi lọ́pọ̀lọpọ̀. Ó wá ronú nípa àwọn ọba tó ti wà tẹ́lẹ̀. Gbogbo àwọn ọba tó wà láyé òde òní nínú ilẹ̀ lórí alẹ̀ ayé. Àwọn ọba kékeré, àwọn ọba tó jẹ́ ńlá. àwọn ọba tó ṣàkóso ohun gbogbo alábòjútó ohun tán ṣe lórí ilẹ̀ ayé. Ọba lórí orílẹ̀-èdè mímọ́ èyí tí ń ṣe ìjọ. Bí ó ti kó gbogbo orílẹ̀-èdè ayé papọ̀. Àti gbogbo àwọn ọba tó wà ní gbogbo àgbáyé lápapọ̀. Ó wá ní ọba tó ń ṣàkóso tó ń jọba ní gbogbo ilẹ̀ ayé pátápátá. O ní ọba tó ga, ọba tó lágbára, ọba tó lè ṣe ohun gbogbo, ó wá fún ọ ní ìwé ìpè. Ìwé ìpè tó mú wáyé ó sì nílò kó dá lóhùn. Bóyá kó dáhùn ni tàbí kí o kọ ìpè náà. Nígbàtí ènìyàn ọba ènìyàn tó bá pè ọ́, ó tẹ̀ lè kọ̀. Ọba inú ayé àká sí àbùkù pé ó fún ọ ní ìwé ìpè, ó kọ ìwé ìpè yẹn. Ọba ti ènìyàn nìyẹn o. Ó kọ ìpè rẹ̀, ó ka ìpè rẹ̀ sí. Tó bá ṣe bẹ́ẹ̀, ó lè fa wàhálà fún ọ kó ní àbáyọrí tí kò dára lórí ayé rẹ. Nígbàtí ọba gbogbo àgbáyé. Nígbàtí ọba tó mọ́ jùlọ ní gbogbo àgbáyé. Nígbàtí ọba ọ̀run tí gbogbo àwọn áńgẹ́lì júbà rẹ̀ ní ọ̀run. Tó bá kọ ìpè ọba yìí, ó ní àbáyọrí tó léwu nínú ayé, ó tún ní àbáyọrí tó léwu ní ọ̀run pẹ̀lú. Gẹ́gẹ́ bí ránṣẹ́ rẹ̀. Ó rán mi sí ọ pé kí n fún ọ níwèé ìpè tá a fi rán mi sí ọ. O sì gbọ́dọ̀ fún un ní ìdáhùn kó dá lóhùn ìwé ìpè tó fi ránṣẹ́. O lè yan tó bá wù ọ́ o. O ní ìfẹ́ inú ara rẹ láti yan tó bá wù ọ́. O ní ìpinnu láti yan tó bá wù ọ́. O lè sọ pé bẹ́ẹ̀ ni. Mo fẹ́ dáhùn, mo dáhùn. Olómìnira. Láti sọ pé rárá, mo kọ́ mi ò fẹ́. Ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ o. Kíkọ̀ tó bá kọ̀, àbí tó bá dáhùn, ó ní àbáyọrí nínú ayé ń bí. Ó ti nú àbáyọrí ní ọ̀run pẹ̀lú. Àwọn ọlọ́gbọ́n yóò ní ìdáhùn tí ìsinsin yìí tó tọ̀nà sí ìpè àtọ̀run wa ńlá náà. Mo wá sọ́dọ̀ rẹ̀. ó ń gbàgbọ́. Mo wá sọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí ọlọgbọ́n, gẹ́gẹ́ bí ọlọgbọ́n, wá sì dáhùn lọ́nà tó tọ̀nà ní kíákíá sí ìpè tó ti ọ̀run wáyé. Kí ni ìpè náà sí àwọn ọlọgbọ́n? Ó sọ pé wá sí ọ̀dọ̀ mi. Ó sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tí a dẹ̀rú olé lórí. Èyí gan ni ìpè rẹ̀. Wá sí ọ̀dọ̀ mi. Ó wá pẹ̀lú ìròyìn ayọ̀. Ó sì ń sọ fún gbogbo èèyàn ohun tá a lè ṣe ní ìrọ̀rùn tá a bá fẹ́ ṣe é. O ní ìsinmi, o ní ìgbàlà, o ní ìràpadà, o ní ìtura, o ní ìmúṣẹ. O dẹ̀ wá ní ìwé ẹ̀rí láti wọlé sí ọ̀run rere. Kò ní ká ṣe nǹkan tó ṣòro láti ṣe. Pé kó gun òkè rárá o. Kó la omi ńlá kọjá, kó lúwẹ̀ kọjá rárá o. Ká kó gbogbo ìní wa kátaka pin fún àwọn tálákà rárá o. Kò ní ká ṣe ohun tó nira láti ṣe. Kó rìn lórí àwọn gàlàgálà àwọn ìṣó. Kó ta ohun ìní rẹ, kó wá wá wọn mílíọ̀nù mílíọ̀nù àwọn ènìyàn, kó kó wọn jọ pọ̀, kó wá pé oúnjẹ fún wọn, nígbà náà máa wá fún ọ ní ìsinmi. Gbogbo ibi tó ti ṣe inú ayé, yí wọn padà. Gbogbo tó ti gbójú fò nínú ayé, o tọ́jú àwọn tó kú tí ò rọ́wọ́ orí nínú ayé. O ní ìwàsí tó tọ̀nà sí àwọn alábàágbélé rẹ. Gbogbo àwọn tó yẹ kó ṣoore fún tó ṣoore fún lọ wá gbogbo wọn. Ore tó yẹ kó ti ṣe sẹ́yìn, ore tó yẹ kó ṣe nísinsìnyí, ore tó yẹ kó ṣe lọ́jọ́ iwájú wá ṣe fún gbogbo wọn. Kò sí kankan nínú gbogbo ohun tá a sọ yìí tó sọ fún ọ. Ohun tó rọrùn bẹ́ẹ̀ ní fàkàrà jẹ̀kọ ló sọ fún ọ. Ó ní wá sí ọ̀dọ̀ mi. Ó ní màá fún ọ ní ìsinmi. Tó bá jẹ́ gbogbo tó máa gbà leléyìí ńkọ́. Láti ní ìdáhùn ti ara ẹni. Ìdáhùn tó ní èrè. Ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́lọ́wọ́. bá jẹun tó máa gbà nìyẹn. Ó ń wá sọ́dọ̀ rẹ̀. Láti dáhùn ìpè ńlá náà. Gbogbo ọlọgbọ́n ènìyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdékùnrin ọmọdébìnrin gbogbo ènìyàn lọ́gbọ́n yóò tètè ṣẹlẹ̀ kíákíá. Wá ní ìsinmi. Wá ní àlàáfíà nínú ọkàn rẹ. Nígbà tó o bá ronú nípa ayérayé wà ní àlàáfíà nínú ọkàn. Nígbà tó o bá ronú nípa ìdájọ́ tó kẹ́yìn, wà ní àlàáfíà ìsinmi nínú ọkàn rẹ. Báwo, wá ìdáhùn tó retí ìpinnu ni. Kàn wá sọ́dọ̀ Kristi. Ọmọ aládé àlàáfíà. Jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ kó bá lè rí àwọn ìgbésẹ̀ tó yẹ kó o gbé. Ẹnìkan wà níbẹ̀ yẹn ó ń dúró dè mí. Ó ń juwọ́ sí mi ó ní máa bọ̀. Tí n bá dúró sí yìí mi ò ní dọ̀dọ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá da lóhùn. Mo gbé ìgbésẹ̀ kíní ìgbésẹ̀ kejì. Kò ní gbà mí láàyè kí n rìn jìnà réré. Tí bá ti gbé ìgbésẹ̀ kíní ìkejì kẹta òfin yóò wá pàdé mi yóò wá bá mi níbẹ̀. Ohun mẹ́ta là ń wò wá àkọ́kọ́ níbẹ̀. Ìwé ìpè fún gbogbo àwọn tó ṣe làálàá láìsí ìsinmi. Wo ìkejì níbẹ̀. Òun ni ìfikúnni ti àwọn aláàárẹ̀ nínú àìní ìsinmi wọn. Ìkẹta. Wíwà pẹ̀lú Olúwa wa olùràpadà wa. Ìní òye yé ọ. Èjì o tẹ́wọ́ gbà. Ìkẹta orin lọ sọ́dọ̀ rẹ̀. Ohun tó nílò láti ṣe rèé o. Ìròyìn ayọ̀ tá a wá tẹ́wọ́ gbà yìí. Yóò mú èrè inú ayé níhìn wá. Yóò mú èrè ọ̀run rere wá. Yóò mú èrè ìyànípẹ̀kún wá. Wo àkọ́kọ́ báyìí. Ìpè fún gbogbo àwọn tó ń ṣe làálàá láìsí ìsinmi. Kì í ṣàwọn tó kọ́wọ́ gbéra kọ́ ló ń bá wí. Ọ̀gbẹ́ni kò ṣe nǹkan kan ọ̀lẹ́ àfàjò. Ìyáàfin ọ̀lẹ́ àfàjò kò rí nǹkan ṣe kan. Àwọn kan wà. Wọ́n mọ̀ pé ìsinmi rẹ̀ dùn. ìmúbọ̀sípò rẹ̀ wọ́n mọ̀ pé ó jẹ́ àgbàyá náà. Ọlọ́run ṣẹ̀dá ènìyàn lọ́kùnrin àti lóbìnrin. Àwọn méjì tá a kọ́kọ́ dá ọkùnrin àti obìnrin wọ́n pàdánù àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wọn Ọlọ́run. Láti ìgbà náà gbogbo ènìyàn ọkùnrin àti obìnrin ló ń wá ọ̀nà láti ní àsopọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn bàbá wa ìgbà ni wọ́n gbìyànjú wọn làkàkà. Ní ti òtítọ́ àwọn bàbá ní àwọn orílẹ̀-èdè níbi gbogbo wọ́n gbìyànjú tiwọn o. Wọ́n lo gbogbo ọ̀nà tán lè lò, wọ́n ṣe gbogbo tán lè ṣe, wọ́n dá gbogbo ọ̀nà ọgbọ́n tán lè dá láti mú wa ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ni láàánú. Gbogbo ìgbìyànjú wọn, gbogbo ọgbà àtinúdá wọn, ó ṣe ni láàánú, kò mú wa ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa, ọ̀jọ̀gbọ́n, wọ́n kàwé gboyè, wọ́n mọ ohun gbogbo, wọ́n fẹ́ sowápọ̀ nípa ọgbọ́n wọn, ṣùgbọ́n kò lè ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè wọ́n gbé òfin kalẹ̀ lóníranran wọn pé ká ṣe lè ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa. Ó ṣe ni láàánú, gbogbo òfin wọn kò lè sowápọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa Ọlọ́run wa. Àwọn bàbá ńlá, àwọn olórí orílẹ̀-èdè wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn dìde ní àwọn orílẹ̀-èdè. Láti sowápọ̀ pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, wọ́n gbìyànjú tiwọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò lè ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa. Ọlọ́run wá rí gbogbo ìgbìyànjú wọn, gbogbo làálàá tó ṣe. Wọ́n ní èròǹgbà tó dára. Ẹlẹ̀sìn gidi ni wọ́n gbẹ̀sìn kárí. Wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ ńláńlá, ọ̀jọ̀gbọ́n ni wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá tó ń bẹ ní ọ̀run. Ó rí pé nípa tiwa gba gbogbo ìyànjú tá a lè gba láti ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa. Àwọn bàbá ńlá wọn gbìyànjú, ṣùgbọ́n a ò lè ní àsopọ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa. Báyìí ó wá pe ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Orúkọ rẹ̀ ni Jésù. o ni lo sodo oni lo sodo won mo ti ri gbogbo igbiyanju won gbogbo igbiyanju won o tu bante lo je iwo lo ba won mu won pada wa ko da won pada sodo eleda won nitori pe iwo nikan ni mo ran iwo nikan lo le se mu won pada wa eredire nigba to wa ko bere fun owo wa ko ni ka kunle lori egurun tabi lori ako okuta ka wa ma foruko ra oroko wa rin tori pe a fe gba a fe pada sodo eleda wa koni mo so fun ojiya ko le ni igbala urubo ko ba le ni igbala ojiya na fun iwo ati fun emi o se rubo na fun iwo ati fun emi an to ba te je pe o ti jiya igiya re o ni je tewo gba lowo olorun nla to ni orun ba te wa lo se irubo nla iru irubo to wu ko se ko le so po pelu olorun nla e ti nbe ni orun sugbon jesu okunrin pipe olorun pipe jesu eni ti ko dese kankan ti ko meche keche ri ninu nigba to wa lori ile aye nibi o nikan lo to lati se irubo yen o ti si se irubo na fun o ti se irubo na fun mi o si te Olorun orun o te Olorun nipa ohun to se o so pe ati se ohun gbogbo tan o ku fun o lori agbelebu ni Calvary enikan lori ile aye ni o le so pe o pelu le ku fun o lori agbelebu ipeneja te eni to fe ku fun oni ni pe to ba ti e ku na gan ko le jinde nitori pe Jesu Christi o nikan lo so pe mi ni ajinde ati iye eredire èrèdíre tí ìpè náà fi wá sọ́dọ̀ rẹ ìpè fún gbogbo àwọn tó ń ṣe làálàá. Jẹ́ kí n lo oníwàásù orí ìkẹwàá ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún fún ọ. Láti sọ fún ọ nípa àwọn tó ń ṣe làálàá. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe àṣekúdórógbó tí ààrẹ mú wọn, wọn ò ní ìsinmi fún ara wọn. Làálàá ti wèrè dá olúkúlùkù wọn ní agara nítorí tí kò mọ bí a ti ń lọ sí ìlú. Lílọ sí ìlú kínú lílọ. Tó bá fẹ́ lọ sí ìlú kínú lórí ilẹ̀ ayé nìyí, o ní àwọn èèyàn tó lè ràn ọ́ lọ́wọ́ láti fọ̀nà ọ́ bó ṣe lè lọ. Ṣùgbọ́n láti lọ sí ìlú mímọ́ ni wọn ò mọ bá ṣe lè débẹ̀ nítorí pé làálàá ṣi wèrè ó dá olúkúlùkù wọn ní agara nítorí tí kò mọ bí a ti ń lọ sí ìlú. Ajé aláìní ìsinmi ààrẹ mú wa ó sú wa ó rè wá. Ó sú ọ rẹ̀ ọ́ nítorí pé ò mọ ọ̀nà bó ṣe lè dé ìlú ọ̀run. Kò sí ọkùnrin kan tàbí obìnrin kan lórí ilẹ̀ ayé tó mọ ọ̀nà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ọ̀run ó rán Jésù Kristì wá láti wá fi ọ̀nà náà hàn ọ́ láti mú ọ dé ìlú mímọ́ ní ọ̀run. Èrèdí ni ẹ tó fi wá sọ́dọ̀ rẹ. Gẹ́gẹ́ bí ọlọgbọ́n ọkùnrin ọlọgbọ́n obìnrin ọlọgbọ́n ènìyàn tó mọ bí a ṣe ń ṣe ìpinnu ọlọgbọ́n wá sí ọ̀dọ̀ mi. Nígbà náà yóò fún ọ ní ìsinmi ti ayérayé ní ọ̀run. Wo ìkejì níbẹ̀. Ó ní ìfẹ́ agbára wọ àwọn aláàárẹ̀ nínú àìní ìsinmi wa. À ń ṣe làálàá ṣùgbọ́n ọkàn wa ò papọ̀. Gbogbo ènìyàn ló fẹ́ dé ìlú ọ̀run lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ayé ni ló ń pe àfiyèsí wa ọkàn wa ò papọ̀. Come on, life, people. I just so get prepared. Yeah. a fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ayé níbí fún ara wa fún ẹbí wa nínú okòwò wa fún àwọn tó yí wa ká a ò mọ ọ̀nà ní láti dé ọ̀run a rẹ̀ mú wa nítorí pé ọkàn wa ò papọ̀ a ò ní ìsinmi. Ó mọ ìsinmi ìmúbọ̀sípò àti ìgbàlà tí a nílò. Ó mọ̀ pé ta bá fi àwa nìkan sílẹ̀ pé ká ṣe é pé a ò lè ṣe fún ara wa. Ó ní o mọ tó yẹ kó o ṣe. Ó ní màá gbé ọ. Màá di ọwọ́ rẹ mú màá mú ọ débẹ̀. Èmi yóò ràn ọ́ lọ́wọ́. Màá fún ọ ní orí ọ̀fẹ́ agbára tó ju ti ẹ̀dá lọ kó bà lè jẹ́ pé ìlú mímọ́ ni wàá lè débẹ̀ màá mú ọ débẹ̀. Màá ràn ọ́ lọ́wọ́ nínú ayé níhìn-ín nínú gbogbo ìdáwọ́lé rẹ láti ṣàṣeyọrí ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo tó ní nìyẹn kò tó nítorí pé ọgọ́rùn-ún ọdún nínú ayé ẹgbẹgbẹ̀rún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún ní ọ̀run rere ìyẹn gan ló tóbi jù nítorí náà màá ràn ọ́ lọ́wọ́ ní ayé màá tún ràn ọ́ lọ́wọ́ ní ọ̀run rere. Ó ń ṣàìsàn nínú ayé níbí máa ń mú ọ lára dá ṣùgbọ́n ìyẹn ò tó ọdún mélòó máa gbádùn mú lára dá àádọ́rin ọdún ọgọ́rin ọdún ọgọ́rùn-ún ọdún síbẹ̀síbẹ̀ ó máa padà kú náà ni ṣùgbọ́n ní ayérayé wàá wà ń bẹ̀ títí láéláé níbi tá ò ti ní ṣàìsàn mọ́ nítorí náà màá ràn ọ́ lọ́wọ́ màá wù ọ́ sàn láyé màá tún wù ọ́ sàn lọ́run. Ó nílò rẹ̀ o nílò rẹ̀ o nílò orí ọ̀fẹ́ rẹ̀ fún ọ̀run rere. Yóò fi ara rẹ̀ fún ọ. Yóò fi orí ọ̀fẹ́ rẹ̀ fún ọ. Ìfi agbára kúni ìfi kúni wo ìkẹta. Ìkẹta òun ni ṣíṣe ìdámọ̀ tàbí mímọ̀ pé ó wà pẹ̀lú olúwa olùràpadà wa títẹ́wọ́gba olúwa olùràpadà wa wo mátí orí kọkànlá. Mo wo ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Ẹgbẹ́ àjàgà mi sí ọrùn nẹ́sẹ̀ kọkàndínníọgbọ̀n. Ẹgbẹ́ àjàgà mi sí ọrùn nìkẹ́sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ní èmi, ẹ̀yin yóò sì rí ìsinmi fún ọkàn yín. Ó ní wà pẹ̀lú mi tẹ́wọ́ gbà mí. o ni mo wa leni ilekun mo kan lekun bi enikeni ba gbo omi to ba silekun fun mi ma wa sodo re ma ne da po pelu re ma ma jeun pelu re nitori na o ni gba ajaga mi si orun yin simile mi ma gbe nipa mi yo yo fun o ni simi nitori o wi pe ajaga mi rorun eru mi si fuye o pe o o se fe fi ara re fun o o fe fun o ni ori ofe re o fe fi iye o ni fe re ko fi sinu aye re mo ku fun o mo tun wa laaye fun o bayi o ti wa ni orun rere o nbe ni orun o npe be o wa laaye fun o sipe fun o nibe o ni wahala re edun okan mi lo je yo gba ola yo tewo gba o yo wo san yo yanju wahala aye re o to lo lati se ni pe ipe na wa ifikun ni re ori ofe re o to fun o titewo gba o n gbe nipa re o n gbe fun o n gbe nipa ori ofe re bayi owo olupese o ti soro gege bi orun lowo eni to ran ni lowo o ti soro jade ọlọgbọ́n ènìyàn ó tó àkókò láti dáwo dáhùn sọ pé bẹ́ẹ̀ ni bá mi sọ fún wọn kan sọ pé bẹ́ẹ̀ ni yóò fún ọ ní ìsinmi. Yo fun o ni igbala. Yo fun o ni igbe aye otun. Yo fun o ni imularada. Nitori pe bayi iwo o dahun. Eje ka te ori ba ka di oju wa. O fun ni iwe epe yen o ba igbamu titi de akoko yi wa pinu ko wa sodo Jesu jewo ese re fun je ko mu ileri re se emi yo fun o ni isinmi. ẹ jẹ́ ká tẹríba ká di ojú wa wá gẹ́gẹ́ bí ó ti pè ọ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo ìrònú rẹ pẹ̀lú gbogbo ìrònú rẹ pẹ̀lú ìpinnu o fẹ́ wá sí ọ̀dọ́ rẹ̀ o nawọ́ rẹ̀ sókè o dìde dúró o nawọ́ rẹ̀ sókè láti fi hàn pé mo pinnu pé mo ń bọ̀ lọ́dọ̀ Jésù mo fayé mi fún Jésù jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ mi Jésù mo dé láti inú ìdè ìbànújẹ́ àtẹ̀ṣẹ̀ Jésù mo dé láti inú ìkùnà ayé mi Jésù mo dé láti inú ìbẹ̀rù àti ìtìjú mi Jésù mo dé láti inú ẹ̀sìn láti inú ìgbìyànjú mi mo fìyẹn sílẹ̀ Jésù mo dé mo gbàgbọ́ mo tẹ́wọ́ gbà mo jọ̀wọ́ ara mi lẹ̀ mo jọ̀wọ́ ara mi fún ọ kò sí olúwa mìíràn Jésù olúwa ìwọ ni olúwa mi àti ọ̀gá mi mo dé mo dé mo dé mi ò ní lọ kúrò lọ́dọ̀ Jésù mọ́ ńlá amen máa gbàdúrà fún ọ báyìí Jésù olúwa olùgbàlà ó kú fún gbogbo ènìyàn lórí àgbélébù ní Calvary ó mú ìpè wá ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo àwọn ènìyàn rẹ tó dúró yìí wọ́n ti dé wọ́n dáhùn sí ìpè rẹ wọ́n wá sọ́dọ̀ rẹ dáríjì wọn olúwa wẹ̀ wọ́n mọ́ funfun láú gbogbo ẹ̀ṣẹ̀ àtijọ́ wọn ẹ fọ́ mọ́ kúrò ẹ so wọ́n papọ̀ pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa ẹ fún wọn ní orí ọ̀fẹ́ ipá àti agbára láti máa gbé nípa orí ọ̀fẹ́ rẹ a dupe oluwa olorun to dara a mo pe a ti se ni oruko jesu ni agbadura amen la dide duro sibe awon agba ni moran wa wa nibe wa fi card kan han to bai ti ni card to tona wa fi le olowo leyin eleyi ma pada wa ma gbadura fun imularada re Eje ka se le dara dari jire o daju to wa ko bu ko fun yin
0: nibi gbogbo ta tin se pade eyin ranse olorun eyin akorin edawon eyan lohun te wa a te fun won ni ekunre oruko yin ekunrere ifito leti nipa yin oruko yin te nje number ero bani soro yin address ibugbe yin ohun gbogbo ti a beere ninu card na o ni ke se akosile re daradara ni asopo pelu Christi bo ba je lori ero ayelujara lo tin tete si pade o fi aye re fun Jesu Christi leyin iwasu lu shaguton la le oni o le lo link to wa ni oju woran re yi ni asopo pelu Christi gckhq.org/connect wa fowo si iwe na ka le ran lowo si ninu irin re tuntun pelu Christi bakan na bo ba je pe nipase ero radio lo tin tete si pade tabi television o sese fi aye re fun Jesu Christi fi oruko re sowo number ero bani soro re ati address ibugbe re nipase SMS tabi WhatsApp si number +234 91 54 44 92 63 a fe pe le kan si bo ba ti fi aye re fun Christi o si n tete si iwasu yi nipasẹ ero radio tabi television fi oruko re sowo ifito leti nipa re sowo si number ta fe pe yi +234 91 54 44 92 63 a fe ran lowo si ninu ipinu tuntun to sese lati tele oluwa fun wa ni ifito leti to je otito oruko to nje oruko ti won pe ogogan nibi to n gbe ni ibi to n gbe ni adugo ibi to n gbe ni ile to n gbe oruko to n pe ogogan number ero bani soro re to je ojulowo address ibi ta ti le ri ogogan a si le di odo re lati ran lowo si ninu irin re tuntun pelu oluwa ni asopo pelu Christi gbogbo awon to si wa ni awon ibudo isoji kaakiri ni gbogbo agbaye awon adari won wa ni be ti won ma da awon eyan lohun

0: Ìrora ni orókùn rẹ, ìrora ni orúkẹrúkẹ ara rẹ, ìrora ni egun ẹ̀yìn rẹ, ìwọ ìrora mo pàṣẹ fún ọ jáde kára tu ẹni ẹ báyìí ní orúkọ Jésù. Àwọn tó ń yarọ tó sùn lẹ́bọ̀lọ̀dọ̀, okú olúwa kó wọlé sínú àgọ́ ara rẹ báyìí. Dídé kórìn ní orúkọ Jésù. Ẹsẹ̀ kan tó kúrú sí ìkejì, mo gbàdúrà báyìí. Ẹsẹ̀ tó kúrú yẹn hù jáde ní orúkọ Jésù. Àwọn ojú tó fọ́, ojú tó wò bàìbàì, ojú tí ò ríran dáadáa, ìpẹ́ àti òwúsùwúsù ojú. Gba ìríran kójú rẹ kó ríran kedere báyìí ní orúkọ Jésù. Àwọn tí ò lè gbọ́ràn, tí ò lè sọ̀rọ̀, ọwọ́ Ọlọ́run kó kan ohùn rẹ, kó gbóhùn jáde, kó sọ̀rọ̀ jáde báyìí ní orúkọ Jésù. Gbogbo ibi, ní gbogbo ibi báyìí, gba ìmúláradá rẹ, gba iṣẹ́ ìyanu rẹ, Olúwa ó ṣe àti ṣe. Ní orúkọ Jésù ní àgbàdúrà, amen, àti ṣe. Yẹ̀wò, yẹ̀wò fún ara rẹ, ìmúláradá rẹ ti wà níbẹ̀, ìwòsàn rẹ ti wà níbẹ̀. Yẹ̀wò, yẹ̀wò, yẹ̀wò, ìrora yẹn ti lọ. Yẹ̀wò, yẹ̀wò, o tó lè ṣe tẹ́lẹ̀ báyìí o lè ṣe. O ti rí gbà.
1: O ti ríṣẹ́ ìyanu rẹ gbà. O ti gba ìmúláradá rẹ, yí ara rẹ wò, yí ẹsẹ̀ rẹ wò, yí àgọ́ ara rẹ wò, yẹ ojú rẹ wò, ṣe àyẹ̀wò ibi tó ti ní ìrora náà. O ti lọ, Olúwa ti fọwọ́ kàn ọ́, iṣẹ́ náà ti ṣẹlẹ̀, Olúwa ti dá ọ nídè, Olúwa ti mú ọ lára dá. Yí àgọ́ ara rẹ wò. Ohun tó o sì lè ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o lè bẹ̀rẹ̀ sí ṣe báyìí. Bó bá ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ ìyanu rẹ, jọ pín ẹ̀rí rẹ pẹ̀lú wa. A fẹ́ gbọ́ ẹ̀rí rẹ nípa ohun tí Olúwa ti ṣe nínú ayé rẹ. O lè pín ẹ̀rí rẹ pẹ̀lú wa ló nípasẹ̀ link tó wà ní ojúwòran rẹ báyìí. Pín ẹ̀rí rẹ pẹ̀lú wa. Bákan náà, o lè ṣe ìgbàsílẹ̀ ẹ̀rí rẹ nípasẹ̀ fídíò, kí o sì fi ṣọwọ́ sí wa nípasẹ̀ àsopọ̀ tó wà lójúwòran rẹ. Olúwa ti bùkún fún ọ, iṣẹ́ náà ti ṣẹlẹ̀ sí ọ. Yí ara rẹ wò, yí àgọ́ ara rẹ wò, wo ibi to ti ni isoro yen wa si akiesi pe ko si nibe mo o ti lo oluwa ti se o ti gba iwosan o si ti gba iwosan ele to je ajemonu oluwa ti da onide se oni idaloro tele tele bayi ko si idaloro mo boya oni are tele tele wo bayi ko si are ni be mo oni isoro oju tele tele wo bayi o wa le ran kedere boya wa lori aga aya ro tabo je alailera dide ko bere si rin nitori ko ti gba iwosan re oluwa ti fokun aye re o si fokun ago ara re a fe gbo eri re nipa ise iyanun to ti ri gba loni bi a se wa n duro di eri re a fe teti si eri latodo awon ti won gbohun safefe

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹtàdínlọ́gbọ̀n. Ǹjẹ́ àwọn ọmọ Ísírẹ́lì nípa iye wọn, èyí ni àwọn olórí baba àti àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti ọ̀rọ̀ ọ̀run àti àwọn ìjòyè wọn tí ń sin ọba ní olúkúlùkù ọ̀nà ní ẹgbẹẹgbẹ́ tí ń wọlé tí sì ń jáde ní oṣooṣù ní gbogbo oṣù ọdún jẹ́ 2012 lórí ẹgbẹ́ kínní ti oṣù kínní ní Jashobeamu ọmọ Sabdieli 2012 ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Nínú àwọn ọmọ Pérésì, ó ní olórí fún gbogbo àwọn olórí ogun ti oṣù ìkínní àti lórí ẹgbẹ́ ti oṣù kejì ni Dodai ara Ahoyi àti ẹgbẹ́ tirẹ̀ Mikloti pẹ̀lú ń ṣe balógun 2012 ni ó wà nínú ẹgbẹ́ tirẹ̀ pẹ̀lú. Olórí ogun kẹta fún oṣù kẹta ni Benaya ọmọ Jehoada àlùfà olórí kan 2012 ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Èyí ni Benaya náà akọni ènìyàn nínú àwọn ọgbọ̀n ó sì jẹ́ olórí àwọn ọgbọ̀n. Amisabadi ọmọ rẹ̀ sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Olórí ogun kẹrin fún oṣù kẹrin ni Asaheli arákùnrin Joabu àti Sebadaya ọmọ rẹ̀.

0: ni Abieseri ara Anatoti ti àwọn ara Benjamini, ẹgbà méjìlá ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Olórí ogun kẹwàá fún oṣù kẹwàá ni Maharai ara Netofa ti àwọn ara Sarehi, ẹgbà méjìlá ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Olórí ogun kọkànlá fún oṣù kọkànlá ni Benaya ara Peratoni ti àwọn ọmọ Efraimu, ẹgbà méjìlá ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Olórí ogun kejìlá fún oṣù kejìlá ni Eldai ara Netofa ti Otinieli, ẹgbà méjìlá ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Àti lórí àwọn ẹ̀yà Israeli, ìjòyè lórí àwọn ọmọ Reubeni ni Eleseri ọmọ Sikri, lórí àwọn ọmọ Simeoni Shefataya ọmọ Maaka, lórí àwọn ọmọ Lefi Ashabaya ọmọ Kemueli, lórí àwọn ọmọ Aaroni Sadoku, lórí Juda Elihu ọ̀kan nínú àwọn arákùnrin Dáfídì, lórí Isakari Omri ọmọ Mikaeli, lórí Sebuloni Ishmaya ọmọ Obadiah, lórí Naftali Jerimoti ọmọ Asrieli, lórí àwọn ọmọ Efraimu Oshia ọmọ Asasaya, lórí àbọ̀ ẹ̀yà Manase Jueli ọmọ Pedaya, lórí àbọ̀ ẹ̀yà Manase ní Gileadi Ido ọmọ Sekaraya, lórí Benjamini Jaasieli ọmọ Abneri, lórí Dani Asareeli ọmọ Jehoramu. Àwọn wọ̀nyí ni olórí àwọn ẹ̀yà Israeli, ṣùgbọ́n Dáfídì kò ka iye àwọn tí ó wà láti ogún ọdún àti àwọn tí kò tó bẹ́ẹ̀, nítorí tí Olúwa ti wí pé òun ó mú Israeli pọ̀ sí bí ìràwọ̀ ojú ọ̀run. Joabu ọmọ Siraya bẹ̀rẹ̀ sí kà wọ́n, ṣùgbọ́n kò kà wọ́n tán nítorí ìbínú ṣubú lu Israeli nítorí náà. Bẹ́ẹ̀ ni a kò fi iye náà sínú ìwé Chronicle àti Dáfídì ọba. Lórí àwọn ìṣúra ọba ni Asmafeti ọmọ Adieli wà, àti lórí ìṣúra oko ní ìlú àti ní ìletò àti nínú odi ni Jonathani ọmọ Usia wà, àti lórí àwọn tí ń ro oko láti máa ro ilẹ̀ ni Estri ọmọ Kelubi wà, àti lórí àwọn ọgbà àjàrà ni Shimei ara Ramoti wà, lórí èso ọgbà àjàrà fún ìṣúra àti ọtí wáìnì ni Sabdi ọmọ Shifmi wà, àti lórí igi Olifi àti igi Sikamori ti ń bẹ ní pẹ̀tẹ́lẹ̀ ni Balhanani ara Gederi wà, àti lórí ìṣúra òróró ni Joashi wà, àti lórí àwọn agbo màlú tí ń jẹ ní Sharoni ni Shitrai ara Sharoni wà, àti lórí agbo màlú tí ó wà ní àfonífojì ni Shafati ọmọ Adlai wà, àti lórí ìbákasẹ ni Obili ara Ishmaeli wà, àti lórí abo kẹ́tẹ́kẹ́tẹ́ ni Jehodaya ara Meronoti wà, àti lórí agbo àgùntàn ni Jasisi ara Ageri wà. Gbogbo àwọn wọ̀nyí ni ìjòyè ohun ìní tí í ṣe ti Dáfídì ọba. Jonathani ẹ̀gbọ́n Dáfídì pẹ̀lú ni ìgbìmọ̀ ọlọ́gbọ́n ènìyàn àti akọ̀wé, àti Jeweli ọmọ Akmoni wà pẹ̀lú àwọn ọmọ ọba. Ahitofeli sì jẹ́ ìgbìmọ̀ ọba, àti Hushai ara Aki ni ọ̀rẹ́ ọba. Àtìlẹ́yìn Ahitofeli ni Jehoiada ọmọ Benaya àti Abiatari. Joabu sì ni ààrẹ balógun ogun ọba.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìnrere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. À bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. À bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí ó sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. À bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní.

ní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Paulu, ìránṣẹ́ Ọlọ́run, apostoli fún àwọn kèfèrí, tí ó ṣe fún àwọn ará Kolose nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Paulu kò tíì dé ìlú Kolose, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wa kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ Ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa, àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́ àgùntàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run? Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa
ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti anilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo ari wipe nkan meji won yi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki ari wipe bi a tin wa soro olorun si wa lati owo awon oloko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a nko wa lekeji bi a tin gbadura fun wa o ye ki awa paapa ki a ma gbadura ki oro olorun ti a ngbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paul ti se nkan meji won yi ti o si nlepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kiko ni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapa mo wipe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wipe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro olorun oye igbala olorun ti ko ye won oye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni oju koju e je ki a pada si kolose ori kini ese ikesan mo nka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro pe o nje oluka bibeli tabi eni tin josin ki o ka iru ese oro olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wipe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro olorun ti a ka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simi le lori ti o le je agbara fun igbesi aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ohun ti paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun wipe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan won iketa wipe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun a wipe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbesi aye ti o wu olorun igbesi aye ailese e je ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu kristi ti o wa ni kolose ore ofe fun yin ati alaafia lati odo olorun baba wa ati jesu kristi oluwa awa n dupe lowo olorun ati baba jesu kristi oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu kristi jesu
ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti nso eso pelu ni gbogbo aye ti o si npo si bi o ti nse ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese olorun yi fun o ni wepe ki o le mo igbesi aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu jesu kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese ikarun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o nso wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbesi aye won iru eso wo ni ihinrere so ni igbesi aye won eso ironupewada eso ododo o si nso fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa nso wipe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si ti nso eso emi eso ironupewada ati eso ododo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wipe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu kristi opo igba ni a ma n saba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wipe ni ekookan ni awon elomiran ma n gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wipe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki a gbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso a ri wipe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi kì í ṣe wípé wọ́n ṣàìsàn wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà ọlọ́run
ati iye Olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o ngbe igbese aye ailese aileri tabi ailegan ni waju Olorun sibe sibe bi won ti le je awon ti o duro sisi sibe sibe ni Paul iranse Olorun ni o ngbadura fun awon wonyi e je ki a wo oro Olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo nfi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse Olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abanisise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a n so fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo Olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi Olorun ati iwa agba ohun ti a n so ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun e je ki a wo Luke ori kejilelogun ese ikokanlelogbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa niwaju Peteru idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni iwaju re ti o si ri wipe Peteru je alaikiyesara o so fun wipe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o seese ki o je wipe won ko kiyesara to a si ri wipe eso n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro Olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi
ati adura mi si Olorun fun Israeli ni fun igbala won bi abari awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala Olorun ti o je wipe won ja papa ninu ise esin tabi ise irubo ti won sin jalanka to wipe pelu ise esin won yo sese fun won lati ri oju Olowa lai gba Jesu Christi bo fun igbala won ati fun asepe won o je ti won lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni Paul se nso fun awon ara Rome we pe ara ninu Olowa ife okan mi igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul nso we pe ife okan ni we pe oun sin gbadura fun won ki igbala Olorun ki o le je ti won eje ki a lo wo nisisiyi we pe adura ti Paul n gba ki se fun awon elese nikan sosho ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowo owo tabi won ni irewesi nikan sosho ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan sosho ki si se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wipe bi a bari awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se rowe pe adura wa wa fun awon alailera nikan sosho eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi won yi Jesu nso nipa won o n jeri gbe won niwaju Olowa wi pe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohun ko ohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a nso nipa re won yi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wi pe bi o ba mu ohun kan wa si iwaju Olorun gege bi ebun ti o si ranti wi pe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wi pe ki o fi ebun re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon wonyi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe oko kan aya kan bi Jesu ti n soro wonyi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wasu won ki o si je anfani fun enikeni sugbon Jesu nso wipe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wipe ko fi ohunkohun kun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wipe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan wonyi ti tewo gba ohun ti Jesu fi fun won
oni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro olorun gbo won gbekele oro olorun won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo ton won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu wi pe awon wonyi bi o tile je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife iyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wi pe kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà fún wọn ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo gbòòrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́ ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀ ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́ ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́ bí o bá bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà èyí tí ó yẹ kí wọ́n wọ ojú ọlọ́run èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún ọlọ́run wípé kí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀
ninu ile sin won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o sese wo pe bi won ba tin pari iwasu e ti won iba fi gbadura ki won wa oji olowa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wo pe opolopo iru awon eniyan won yi ti won je elesin won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitoto won gbadura we pe o ye won gbagbo pe o ye lati ma gbadura sugbon won ko ka adura si ohun ti o ye lati ma gba lai simi ati lai share eyi nje iwori fun wa o si nje ipenija fun wa afi ilele gege bi apere wi pe gege bi paul papa ti se o ye ki awa papa ki a ma se be agbodo ni iriri bi adura se je ohun ti ani lati tete se ki a se fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege ani lati ma gbadura dede ohun ti a so ni wipe awon elomiran o se se lekan lose won ma gbadura eko ti a ri ko ninu oro olorun ni wipe o ye ki a ma gbadura dede lojojumo lara aro ati ni asale ati ni igba gbogbo ati bi ati nwo inu ile isin ni ojo isimi tabi ni ojo aje baye tabi ni ojo bo tabi ni igba kogba ni o ye ki a ma gbadura ki se sege sege sugbon ni dede ki a si ma gbadura ki se lekokan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura ki se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma bere pe olorun se eyi fun mi se ton fun mi sugbon ki a ma gbadura pelu ife kristi ati fun ogo olorun ki se fun iwa oju kokoro sugbon ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a tile gbadura wi pe olowa ko wa bi ati gbadura eje ki a wo luko iwe ihire ti luko ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibi kan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe olowa ko wa bi ati gbadura eye ki o je adura re ati adura mi loni wi pe olowa olorun ti kara re yo ko wa ju be lo bi ati n gbadura eje ki a pada lo si kolose ori kini ese ikesan kini adura ti paul apostoli ti o n gba fun awon eniyan wonyi kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wepe ki eyin ki o le kun fun imo ife re bi a ba n so imo ife olorun o ye ki o yi o wipe gege bi a ti di onigbagbo lesekese ti a fi aye wa fun jesu kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re eyi ni ami wipe o ko ti mo jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa jesu kristi wa bi o ba je wo pe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o si lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu kristi eje ki a wo johanu ori keje lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori naa jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi
èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa, kìí ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ 16, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ 12. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà ní ìgbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀.
Yẹ ọ̀rọ̀ tí a sọ yìí wọ́n pé kí a kún fún nǹkan kan. Yẹ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà kíákíá. Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kú, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn apostoli orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ lí ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni wípé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún ohun mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́
ki o wa ni okan wa ni igba gbogbo ni Thessalonica kini ori kerin Thessalonica kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi onkon ba wa ti o jeyo ni igbese aye wa ti an bere lowo ara wa wi pe nje eyi je ife Olorun on ti a le bere tabi ti a le gbeyewo ni wo pe nje bi n ba se nkan yi nje mo se le wa ni mimo si Olorun nitori wi pe ife Olorun ti o saaju ni wi pe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan Olorun ife Olorun fun wa ni wi pe ki a je mimo nitori be bi onkan ba wa si olokan wi pe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wi pe bi n ba dawo le nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si Oluwa bi ko ba ni je ki n wa ni mimo si Oluwa e je wi pe nkan na ko le se ife Olorun je ki n to se apejuwe lona bayi wi pe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse Olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun o wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun o wipe o ti laala igbese ti o si ye ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon ye ki o beere lowo ara re wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si Oluwa nitori pe ife Oluwa ti o je akoko ni wo pe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun o wipe o n ri ile isin miran wipe ki o kuro ni ihin nibi ti o wa o si n gbadura wipe Olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi ki ni ife Olorun ibeere ti o ye ki o beere ni wipe bi n ba kuro ninu ijo ti a ti n so oro Olorun lesese ti a ti n je ki o ye wa bi a se le di eni igbala bi a se le je mimo fun Olorun bi a se le wa ni imura sile fun orun rere bi n ba kuro ninu iru ijo bee ti mo lo si ijo miran nje o si le se se fun mi lati wa ni mimo si Oluwa bi a ba bere iru nkan wonyi a o mo ki ni ife Olorun tabi enikan lo fe gba o sise o si n so fun o wipe won ma n ta siga won ma n ta oti won ma n ta nkan yi tabi nkan miran o si n bere wipe nje ife Olorun ni ohun ti o ye ki o gbe yewo ni wipe nje bi mo ba bere si ni ta nkan wonyi bi mo ba n gbe majele yi fun awon elomiran je nje ma se wa ni mimo si Oluwa ohunkohun ti o le fe sele ni igbesi aye re ohun to ohunkohun ti o n pero tabi ti o fe se ipinnu le lori wipe se ki n lo bayi se ki n lo si ona bayi ibeere ti o ye ki o ni ni wipe nje bi mo ba gbe igbese yi yoo se se fun mi lati wa ni mimo sibe sibe niwaju Oluwa nitori ife Olorun fun wa ni lati je mimo e je ki a wo Kolose leekan si Kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti n se ti emi eyi le o mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wipe won ni ogbon o je ogbon ti aye ki e se ogbon ti o ti ati odo Olorun wa a si n ke wa ni ilo wipe iru ogbon bee ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon bee se iwa ho e je ki a wo Jakobo ori keta Jakobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon Olorun a o fi han
nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń já láńkàtò wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú túràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Oúnjẹ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kìíní, orí kìíní, ẹsẹ̀ 30. Kọ́rìntì kìíní, orí kìíní, ẹsẹ̀ 30. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá. Kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Tímótì kejì, orí kẹta, Tímótì kejì, orí kẹta, láti ẹsẹ̀ 15. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni ó fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ 15 yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ 16, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì, Kólósè orí kejì, ẹsẹ̀ 3,
ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára kí a lè tú ọkàn wọn nínú bí a ti sọ wọn bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìn.

kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ lọ́rùn wọ̀nyí nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ ọlọ́run yìí nítòótọ́ yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni kí ó bèrè lọ́wọ́ ọlọ́run ẹni tí fún gbogbo ènìyàn lé ọ̀pọ̀lọpọ̀ tí kìí sì báníwé a ó sì fi fún lónìí àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí àpẹẹrẹ àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ fún àwọn olóòótọ́ arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá bí a bá sì ní Kristi tí a ní ọ̀rọ̀ Ọlọ́run tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i. Ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa nísinsìnyí a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí a ó mú lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tí ì ní ìgbàlà Ọlọ́run ó yẹ kí o ké pe Olúwa ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra o fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà o fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ o sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run ó dájú wípé yóò gbọ́ tiẹ̀ wá. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Di ìlérí Ọlọ́run mú. Ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o so wipe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wipe ele jade wipe ta ni o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun e to fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bọlọrun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni niyi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won koko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iru e gbese buba e gbese o wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu oni rele a nse ijade iranti bibi eni to ni rele a nse iranti e oni rele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin
láti tẹ àgbàlá mi. Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ. Náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Òjì 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he. Tó ẹ ká dá padà fó ní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn. Ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe. Tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè. Wọ́n a kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ wọ́n a kó wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù a kó wá sí ilé Ọlọ́run. Ìjó yẹn ò lápèjúwe. Ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá àfẹ́ràn Ọlọ́run. Àásàn dá mẹ́wàá. Àádáwó ọrẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó níta ni ó béèrè yìí lọ́wọ́ yín. Ó ní ẹ má mú ọrẹ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi. Oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ. Èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ́ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun pọ̀ ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́. A sàn gba àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru. Síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó tí kú tán nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn. O bá ń sáré káàkiri níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán tó ti ń sáré? Níbo ló mọ̀ ní agbègbè Ìjẹ̀bú? Nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà, o ti gba àwẹ̀, omi àdúrà o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà. O bá ti yọkùn
ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọn kù bí sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbá ètò onílọ́wọ́ àbá jẹ́ a kì í fi ohunkóhun kún ìhìnrere ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣé mo sọ fún ọ èyí ni ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ níbẹ̀ ní Isaiah orí 69 Isaiah orí 69 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin kíyè sí ọwọ́ olúwa kòkòrò láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín àti ẹ̀ṣẹ̀ yín ló pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé ètè yín ń sọ èké ahọ́n yín ń sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n ń sọ èké wọ́n lóyún ìkà wọ́n ń bí ìparun ẹsẹ̀ ìkẹfà okùn wọn kì yóò di ẹ̀wù èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀ bó ní mọ́tò mọ́tò yìí ó ní lè débi tí àlàáfíà ẹ̀ wà ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa lááfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí o lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà
lónìí ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí ìkejìdínlógún bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀ ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀ ní Lúùkù orí ìkejìdínlógún láti ẹsẹ̀ ìkẹwàá pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà ọ̀kan jẹ́ farisí èkejì sì jẹ́ agbowóde èyí farisí dìde ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé èyí farisí ó dìde ó sì ń gbàdúrà kò jẹ́ gbàdúrà síta ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù ó ń ṣe àwáwí ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ní èmi kò rí bí àwọn ìyókù àwọn alọ́nilọ́wọ́gbà àwọn aláìṣòótọ́ panṣágà tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí èmi ń gbààwẹ̀ ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ èmi ń gbààwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀ mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní ẹsẹ̀ kẹrìnlá mo wí fún yín ọkùnrin yìí ọkùnrin kejì èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ èkejì yìí ni farisí mo tó tán mo ti jọ́sìn tán ilé ìsìn la bí mi sí bàbá mi àlùfáà ni àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé abúlé wa àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù ní ìgbà gbogbo
ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa, nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí, jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n, torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run, láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù,
ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin dafidi ori kedogun bi iru yi pada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere anfani wa fun o loni lati kepe olorun lati so fun olorun wi pe mo fe lati jewo ese mi kin se ko sile jo eyi koja pe ati jo man pe jo nbi ni lati ojojo monday ko si pade ton se nbi lati gba ton ti bere to seyin mi omo mi papa o nwo sibi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ekeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun we pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ekeyin ohun ti ki je keyan popo lojo ekeyin ki se kaadi ta fi se baptism fun wa itebomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso fo olorun tedun pelu okan to to wi pe a jewo ese wa se ko sile ba ti n jewo ta n ko ese sile ta si n gba olorun gbo wi pe o ran jesu lati ko ese wa lo be ni emi olorun lo wa n jeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele ba ti yan ota tele ni ti a kiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon le o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi beni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti la nsun tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bikan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli
bi a o le ka Yoruba ti a o le ka Bibeli o di ki a ma wa awon omode ti won le ka Bibeli kon ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro Olorun ki o di adun le enu re o di ki o gbe Bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo to Olorun e ko ona ise sile e wa Jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe nigba wo ni lagbaja di oni waasu iwo ko lo nse emi Olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi Olorun yen ni a ma so fun e pe so Olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin Dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o sin le o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle ama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti ni igbala a ma so otito inu re eni ti ko fi ahon re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti Jesu ni mo fe gbo eni to ni igbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re kina n pe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri Jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri Jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri Jesu ilo pepelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni oni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wipe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin
baba n joro lorun apade awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala ni e won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu o de ti dita seju mo se nso fun awon to nlo sorun ni yen ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé àwọn alájọ jọ mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da ọkọ fún ẹ ní náírà márùn-ún wà á lọ fi náírà kan dá àjọ ó lè wà á fi náírà mẹ́rin ra oúnjẹ tí ó yẹ kí náírà márùn-ún kí ó rà gbà tán á kó àjọ tán bá ti kó àjọ tó ti gba ọgọ́rùn-ún náírà tó ti ra nǹkan tó fẹ́ rà ó yá wà á sílé ẹ wà á lọ síbì kan ní kétu tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀ lágbájá tó kó àjọ ńkọ ó ti kúrò ń lù lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ó gbàdúrà ju kíni lọ ìwà ó lè kò sì kúrò lọ́wọ́ ẹ̀ onígbàgbọ́ kì í bá wọn dájọ́ báǹkì wà wọ́n máa ń fowó pamọ́ sí ọgbọ́n ayé ni ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó a kò gbowó jọ a gba ọgọ́rùn-ún lọ́wọ́ lágbájá ọgọ́ta lọ́wọ́ lágbájá ìgbà lọ́wọ́ lágbájá a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́hùn a ní èló ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan a yá ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn onígbàgbọ́ kọ́ yẹn ọ̀lẹ kò lè ṣiṣẹ́ kò lè dáko kò lè ránṣọ òun ló máa kó account káàkiri iṣẹ́ kọ yẹn a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀ ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé mo gbàgbọ́ wípé o wá sí yìí lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́ ọjọ́ ìdájọ́ wà níwájú èní jẹ́ ọjọ́ àánú èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀ èní jẹ́ ọjọ́ àdúrà èní jẹ́ ọjọ́ ká tá lè kégbe pé jésù wípé ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ gba mí mo ṣe ríra mi ni tẹ́lẹ̀ mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run ṣùgbọ́n mo dúpẹ́ pé jésù ò bá mi ní ipò àìmọ̀kan ṣùgbọ́n lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá mo fẹ́ jẹ́wọ́ mo fẹ́ kọ̀ọ́lẹ̀ má tanra ẹ̀ jẹ́ o bó bá mẹ̀bí ẹ tó gbàdúrà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀ ọlọ́run á dáríjì ọ ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé ọlọ́run àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dà ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé táwọn àjẹ́ ń lé ìwọ nìkan náà rí ni bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ ṣé wọ́n á rí ẹ ọlọ́run bàbá mi ni ò dáa bàbá ẹ ò dáa lóòótọ́ ìwọ dáa àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn ìwọ pápá fẹ́ gbádùn ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn bó ò bá ní ṣe àwáwí bó ò bá ní sọ pé ọ ló jàre ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi tọ́lọ́run bá dá ẹlẹ́bi ta ni ẹ láti ṣe àwáwí
to ba so fọlọrun pe ọlọrun mo je bi mo gbe ṣugbọn iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo a ka kuro patapata a fi eje Jesu Christ we o tori pe Johannu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori eni keni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele ke pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi ṣe ọwọ́ rẹ̀ mọ́ ṣé ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ̀ àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe jẹ́ aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọrún jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́ má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

yẹwo gbogbo awọn ẹsẹ patapata ti o ranti pẹlu ipinnu wipe bo ti wu ki o ri o ni pada sinu awọn ẹsẹ wọnyi bi gbogbo awọn aladugbo rẹ bi won tile n fa o ti won si n be o lati pada sinu ese yi wipe rara o ni pada bi awon elesin ti o ti le wa ni adugbo re tabi ni agbegbe re ti won so pe ko buru ju na pe rara pe mi o ni pada sinu awon ese won yi ti mo ko sile olorun ri o ọmọ ọkàn rẹ ó mọ ọ délédélé ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀ ó mọ àwọn tí ó ń pa ó sì mọ àwọn tí ó ń jà lólè ó mọ àwọn tí ó kórira ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé nítorí ìgbéraga ọkàn rẹ ò ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o ní kí ọlọ́run kí o ṣàánú fún ọ kí o dáríjì ọ kí o wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì àbí ó jẹ kí ọlọ́run kí ó ti ọ jáde kó nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́ képe yóò ṣàánú fún ọ yóò dáríjì ọ yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba ọlọ́run gbọ́ púpẹ́ aláàánú ni olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí ọlọ́run nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀ gba ọlọ́run gbọ́ kò yẹ ṣèké ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀ mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ torí ọlọ́run tí kìí ṣe kènìyàn gbàgbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀ ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo sọ wípé ọkàn lè fi gbàgbọ́ ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà bí o bá ti jẹ́wọ́
àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ́ mú títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pín ìyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ ọ́ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni, fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì
ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberimo ni oruko Jesu se ise agbara re ni okan won je ke ese ki o di rira fun won

0: Nímọ̀ rẹ̀ jẹ́ kí ó hàn lára wa, nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a ó máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́, ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá. Ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun. Agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ ọ́ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa. Wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ ọ́ wípé ìhìn rere tòótọ́ níbikíbi tí a bá lọ, jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́, jẹ́ kí a máa kéde ìhìn rere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, tí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, kí a ń tán wọn sọ́nà, à ń bẹ̀ wípé ẹ̀mí kan náà tí ó ṣiṣẹ́ nínú ọkàn wa, agbára ẹ̀jẹ̀ kan náà tí ó ṣe ìyípadà nígbèsí ayé wa, ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa, jẹ́ kí ó ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́. Ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá, nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tirẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, jẹ́ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun, iṣẹ́, àṣekára, láìrí èrè nídìí ẹ̀, owó tí a ń gbà sí ajáde àpò, ọ̀nà tó ń lé wa, ilẹ̀ tó ń nà wá, a bẹ̀ ọ́ wípé gbogbo ẹ̀ pátápátá, lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù. Láti ìsinsìnyí lọ, jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa, jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa, àti ìwà mímọ́ àti àlàáfíà, jẹ́ kí ó máa bá wa gbé. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kí ẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa, ní orúkọ Jésù Kristo Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún

pé ó jẹ́ ìfẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀ ó gbà á sínú ilé a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ ó jẹ́ ènìyàn ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́ ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn ìdáǹdè àti àwọn nǹkan mìíràn wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan ó jẹ́ ẹni tí ó tóbi ẹni tí ó lágbára ẹni tí ó ti wà láti ayérayé tí yóò sì máa wà títí ayérayé ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ bíbélì a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ òun ni ó máa fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ òun ni ó sì máa fún wa ní agbára láti ṣe àwọn ohun tí ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé bí a ti ń gba kristi gẹ́gẹ́ bí olùgbàlà bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí ọlọ́run lànà sílẹ̀ fún wa kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni nítorí a kò tí ì ṣe Jésù lógo níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ọ̀rọ̀ tí mo fẹ́ kí o ṣe àyẹ̀wò rẹ̀ ni wípé kí a gba nǹkan lọ́wọ́ Ọlọ́run àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà wọ́n a máa sọ wípé Ọlọ́run fún mi ní ẹ̀mí rẹ̀ fún mi ní ẹ̀mí rẹ̀ fún mi ní ẹ̀mí rẹ̀ ohun tí Ọlọ́run ń sọ ni wípé òun ti fi ẹ̀mí òun fún ìjọ ó wá kù sí ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti gbé àwọn ìṣísẹ̀ tí ó yẹ láti ṣe àwọn ohun tí òun ti lànà sílẹ̀ kí ẹ̀mí mímọ́ tí òun ti tú jáde sára ìjọ kí ó ba lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan nínú wa èyí ni kí àwa pàápàá pẹ̀lú ìgbàgbọ́ kí a ba lè gba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógójì pétérù sì wí fún wọn pé ẹ ronú pé ọ̀dà kí a sì bàtìsí olúkúlùkù yín lé orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ èyí jẹ́ wípé ọlọ́run yóò tú jáde ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀ bí àlejò bá dé bí a bá fẹ́ gba àlejò yìí sílé ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí kí a lè gba àlejò bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé ó sì ń fọ ilé àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ń pèsè yàrá kan sílẹ̀ a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí ó ní mo fẹ́ gba àlejò ni ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì tí a torí tiẹ̀ ń gba ilé tí a ń fọ gbogbo ilé tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀ ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí èyí ni
òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó bẹ́ẹ̀ náà ni o mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́ èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́ àlejò pàtàkì láti ọ̀run wá ni ó ju áńgẹ́lì lọ ó ju àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára agbára àtọ̀run wá tí fún wa ní okun tí sọni di alágbára tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa kí ó máa bá wa gbé kí ó máa bá wa jáde kí ó máa bá wa wọlé ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀ mọ́ kí a ba lè gba àlejò pàtàkì láti ọ̀run wá láti inú ìṣe àwọn àpọ́sẹ́lì ni mo tún ń wo orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wé fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́ níhìn ni a ti rí tí paulu àpọ́sẹ́lì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní éfésù wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fara balẹ̀ kí a sì tẹ́tí lélẹ̀ kí a rí wọn lẹ́sẹ lẹ́sẹ kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́ ó àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí ó jẹ́ èdè tí a ń ṣìlò nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́ wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùn wà bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan àwọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí èṣù wọn máa ń fi ààyè sílẹ̀ fún ẹ̀mí kẹ̀mí láti ṣàkóso wọn láti máa gbé wọn yílẹ̀ láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́ ó jẹ́ ìjọ májẹ̀mú titun nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́ gbogbo ìṣísẹ́ wọn gbogbo ìgbésẹ̀ wọn gbogbo ìsọ̀rọ̀ wọn gbogbo ìṣesí wọn ohun gbogbo tí wọ́n ń ṣe à ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí wọ́n sì ti ń kọ bíbélì láti Matthew ni títí dé ìfihàn bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú titun ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹ lẹ́sẹ kí a wò ní ìkókó dé ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣé o mọ̀ wípé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wípé ilé yìí ilé pẹ̀tẹ́ẹ̀sì ni a ní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbà tí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn jésù kristi ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba kristi wọ́n sì gba ìgbàlà ọlọ́run ìkejì wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run a sì sọ wọ́n di mímọ́ ìkẹta wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà abatisi wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́
nínú Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. À ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Àwọn wọ̀nyí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀, a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀, wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ìgbésí ayé tí kò wu Ọlọ́run, ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ Ọlọ́run lẹ́sẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìn rere wípé nínú àánú Ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa, nínú àánú Ọlọ́run ó ti rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá, láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, láti mú wa kí a lè bá Ọlọ́run lájà, láti mú wa wá sọ́dọ̀ Ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronúpọ̀àdà àti nípa gbígba Jésù Kristì gbọ́. Ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á, wọn ì bá ṣe méjì nínú ìdílé kan, wọn ì bá ṣe mẹ́wàá nínú agbolé kan. Iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísí àkọ́kọ́ kìí ṣe gbígba ẹ̀mí mímọ́. Ìṣísí àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, kí a gba ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébù. Èyí ni ìṣísí àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ Ọlọ́run kí ó ba lè ní ìdáríjì, kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Rómù orí karùn-ún, Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá, kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà yìí gan ni Jésù Kristì kó fún wa. Wo ẹsẹ̀ kẹfà, nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera, ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀, lí àkókò tí ó yẹ Kristì kú fún àwa aláìwà bí Ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Èyí ni ó wá ń sọ wípé nísinsìnyí, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó kú fún wa, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí a fi rúbọ fún wa, èyí jẹ́ wípé a ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ètùtù tí ó ṣe fún wa, a sì ti mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Èyí jẹ́ wípé a ti gbé ìṣísẹ̀ àkọ́kọ́. Nítorí bẹ́ẹ̀, ohun tí o ní láti ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí ó tọ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ ojúbọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́, ni wípé kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí o ké pe Olúwa, kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ ọ́ sílẹ̀, kí o sọ pé kí o dáríjì ọ́, kí o sì bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, kí o bá lájà nípasẹ̀ Jésù Kristì. Wo ìwé Jóòbù orí kọkànlélógún, ìwé Jóòbù orí kejìlélógún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí rere yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́ gba òfin rẹ̀, gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró, bí ìwọ bá mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, wípé lákọ̀ọ́kọ́ a ní láti mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ wa, kúrò nínú ọkàn wa,
kúrò nínú ayé wa nínú ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa kí a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kúrò nínú ìwọṣọ nínú ìṣòwò wa nínú ohun gbogbo tí a ń ṣe àwọn tí a rí wípé ó jọ mọ́ ẹ̀ṣẹ̀ kí a jẹ́wọ́ wọn kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a ní kí ọlọ́run kí ó ṣàánú fún wa kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ kí ó fi wẹ̀ wá kí ó yí wa padà kí a sì mọ̀ wípé àti bá ọlọ́run làjà nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹfà Kolose orí kejì ẹsẹ̀ ìkẹfà nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ ẹni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí ni ó jẹ́ kí a wo àkórí kejì nísinsìnyí gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run gbígba ọ̀rọ̀ àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Jákọ́bù orí kìíní Jákọ́bù orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn tí o lè gba ọkàn yín là bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí kí a gbìn sínú ọkàn wa ní ẹsẹ̀ ìkejìlélógún ni ó ti ń sọ wípé ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ máa tan ara yín jẹ èyí ni a fi mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kì í fẹ́ ṣe é kò ní agbára láti ṣe é kò ní oore ọ̀fẹ́ láti ṣe é ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́ ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe kíákíá ó ń fẹ́ ṣe é bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan aya kan kíákíá ó ń fẹ́ ṣe é bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé ìjẹun ayé ìsìnkú ayé àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ń jẹ́wọ́ ìgbàlà tí a sì ní ìrírí ìgbàlà yìí ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí wọ́n ń gbọ́ nípa ìfẹ́ wọ́n ń gbọ́ nípa ayọ̀ wọ́n ń gbọ́ nípa àlàáfíà wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù ìwà tútù níwájú àwọn ènìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́ ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀ ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀ ìṣoore tí a ń sọ nípa rẹ̀ ìwà tútù ìkóra ẹni ní ìjánu ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ wọn kò lè ṣe nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run wọn kò ní ìgbàlà Ọlọ́run bí a bá ní ìgbàlà Ọlọ́run a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa ó ní nítorí bẹ́ẹ̀ o bí a bá ti gba Jésù Kristì kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa dájúdájú bí a bá gbin èso ó yẹ kí a lè rí wípé èso yìí hù ó sì mú àwọn èso mìíràn jáde nítòótọ́ bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ yóò máa jẹyọ ní ìgbésí ayé wa yẹ kí a wo Tẹsalónìkà kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá
nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lẹ́ ẹ̀sìnmi pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú níhìn ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́ iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí iṣẹ́ gidigidi iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́ ó máa ń tọ́ka wá sí Jésù Kristì ẹni tí ó kú fún wa tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a bá lè sọ wá di mímọ́ bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́ tí a ní ìpòǹgbé ọkàn tí a ní ìgbọ́gbé ọkàn tí a ń sọ fún Ọlọ́run wípé nítòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́ yẹ kí a wo Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ 25 ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi ni kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bí mọ́ wa nítorí pé a jẹ́ ìran ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ òun di mímọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òun tún fẹ́ kí Jésù Kristì kí ó wá láti sọ òun di mímọ́ kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lè àti yípadà wípé ìró ti inú wa ìlépa ti inú wa ìpòǹgbẹ láti inú ọkàn wa àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristì tó bá wọn mu lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà tí a ti ní ìsọdimímọ́ tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́ ọkàn wa ó sì funfun láójú snow lọ lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ a ó lọ sí ìkẹta nísinsìnyí èyí ni gbígba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró wọ́n dúró fún ọjọ́ bíi mẹ́wàá wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́ ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mọ́ ní ìgbésí ayé wa ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ 31 nítorí fún yín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè ó ní fún wa ní ìlérí náà
fun ani ileri na ohun to ye ki a se ni pe gba ti a ti mo wi pe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki seke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o fi agbara emi mo olorun ko

0: Hi abari eni ti o ni ibeere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe beere ninu ibeere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon omo Israeli won kun gege ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si nbeere ati gbadura nipa e asi tun tenumo ibere ya nbere lowo olorun pe olorun o de ri gbogbo awon kini yi mo de n so fun oluwa sanu fun mi nje sese la kun si olorun ni eleyi ni tori ko ye mi darada nbe yen sa
0: aso fun won ninu iwo mi mo we pe o ye ki a ma gbadura lai sima ti lai share bi a ba wo ihinre ti loko ori keje din ni ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru olorun ti ko si se oju saaju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru olorun ti emi ko si se oju saaju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wí pé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ wípé bí a bá ní ìṣòro tàbí a ní òun gbé ọkàn nínú ọkàn wa a sì mọ ìlérí ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a sì lọ síwájú olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa kí ó gbọ́ àdúrà wa kí ó pèsè ní kíkún fún àìní wa bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí ì gbà ayọ̀ wa ò sì tí ì kún ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí olúwa yóò fi gbọ́ tiwa bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́ èyí kì í ṣe wípé a ń kùn èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀ ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́ èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn olúwa ń bẹ nítòsí ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọgbà ó lè ṣòro díẹ̀ fún wa ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nítorí akọrọkọ wa nínú ìwé ìyè lọ́run nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa nítorí èrè ayérayé tó ń dúró dè wá nítorí àlàáfíà ọlọ́run tí ó wà lé ọkàn wa nítorí ìgbàlà tí ọlọ́run fún wa tí owó kò lè rà ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fi saaju ohun ti o ye ki a fi saaju ni idupe ayo wi pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni wi pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni hin yi ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kun ti Olorun le se fun wa sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun n be nitosi ohun to n wo ni pe bibo

wa. Bi a ti ni emi mimo to je olotunu fun wa. Bi a ti ni oro Olorun ati ileri re ti ki ye ti o wa fun wa. Ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa. Nigba ti a ti gba Jesu Kristi gbo, o nso fun wa we pe ki a ma se aniyan ohunkohun. Bi o je ile, Olorun ti pese ile fun awon elomiran, o le se fun wa. Bi o je omo fun awon to yagan, o ti se fun awon elomiran, o le se fun wa. Bi o je ounje la fe je, ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo nko mana. Bi o je ti atira sowo melo melo ni ki a so nipa yi ti Olorun se fun won. Bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se. Bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti nbo owo Olorun lo wa. Oni nitori be ni won ti a ti mo wipe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni. Oun lo pa mo de ibi ti a wa. O ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa. O ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o sanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran. O ni ki a ranti we pe ki a ma dupe nigba gbogbo. Ninu idupe yi ni o ma fi ibeere wa han fun Olorun. Nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini a n pe ni wepe eyan n kun kikun ni wepe nigba ti a ba n so fun Olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de. Wo nkan to fun lagbaja, wo nkan to fun tamedo, wo gbo awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won. Be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niyen ni. Nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore. Wo awon omo Israeli ti a nso nipa re bi ki ba se wipe Olorun gba won lowo farao ati lọwọ awọn ọmọ ogun Egypt ẹru ni wọn iba jẹ lati iran de iran aba ti gbagbe wọn. Ṣugbọn nitori anu Ọlọrun o ran Mose si wọn wipe mo ti ri awọn eniyan mi ti o n jiya o dabi ẹni wipe wọn wa ninu ina ile eru nitori ibanujẹ ati iṣoro ti o dojuko wọn. Nitori bẹ sọ fún farao wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Egypt. Kò sí ìdúpẹ́ wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin irú orin wo ni wọ́n kọ nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa. Bí wọ́n ti rí ọ̀tá gbogbo iṣẹ́ ìyanu ti Ọlọ́run ti ṣe fún wọn ti ó ṣe lórí wọn ní Egypt wọn gbàgbé pátápátá wọn bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọn ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́ àdúrà tí ò nírètí àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní Egypt àbá ti kó dànù bí ẹranko àbá ti kú bí ẹni tí ò ní ìyá tí ò ní bàbá tí ò ní ẹni tó ń bèrè ẹ̀ ọba ti fi wálẹ̀ àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn ni Ọlọ́run sọ fún Mose wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó títí wọn àbá jẹ́ kí àwọn ará Egypt kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mose nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Abrahamu na ọ̀pá rẹ̀ omi.

0: omi òkun ọya sí méje. Àwọn wọ̀nyí láì dúró wípé ọlọ́run kò ṣe àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tí kì í jáni tílẹ̀ wọn kọjá ni ọlọ́run sọ fún Mósè wípé na ọ̀pá rẹ omi tún padà ó bo gbogbo àwọn ọmọ Egypt mọ́lẹ̀ àwọn alágbára àwọn akíkanjú àwọn òmìràn àwọn jagunjagun pẹ̀lú ọfà wọn pẹ̀lú àwọn ẹṣin wọn pẹ̀lú agbára wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe sí wọn wọn parẹ́ pátápátá. Ìgbà yìí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin wọn kọrin orin tán kọ kò lọ títí nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé. Àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú Fáráò kò bá wọn mọ̀ wípé wọ́n jẹun tàbí wọn ò jẹun kó tó ran wọn sí oko láti lọ mọ àwọn bíríkì tó máa fi kọ́ ilé. Ṣùgbọ́n nísinsìnyí ebi díẹ̀ ṣé a mọ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí tó jẹ́ wípé kí a tó mọ Ọlọ́run bí a bá lọ sí ilé adáhunṣe ní abúlé àníran ti jẹun àárọ̀ a máa káàkiri láti ìletò dé ìletò pẹ̀lú owó wa pẹ̀lú gbogbo wọn sọ wá di alákísà pátápátá aṣọ tí ó dára jù ní àpótí wa ni adáhunṣe máa bèrè gbogbo ẹ̀ pátápátá la fi sílẹ̀ gbàtà ti déwájú Ọlọ́run kò bèrè aṣọ kò bèrè ẹran kò bèrè oúnjẹ bí kì í ṣe ìwọ̀n ìbá kékeré ìdá mẹ́wàá láti lè forí hàn wípé o pèsè fún mi jẹ́ kí n fi hàn pé mo rántí rẹ ó parí. Bí ebi bá pa wá láàárọ̀ kan ṣoṣo ó di pé ká máa bá Ọlọ́run ká máa lu tábìlì pé Ọlọ́run kí ló ń wò mi ò tí ì jẹun gbà tó wà lábẹ́ èṣù tó ò jẹun ọjọ́ mẹ́ta tó ń sunkún àsunrìn ẹkún lọ́sàn-án ẹkún lóru lọ́dọ̀ adáhunṣe pẹ̀lú adìyẹ lọ́wọ́ pẹ̀lú ẹran talakígbe gbangba náà. Ṣùgbọ́n nsìn ìṣòro díẹ̀ àìríjẹ díẹ̀ àìráṣọwọ̀ díẹ̀ àìríṣẹ́ṣe díẹ̀ wàhálà díẹ̀ látọ̀dọ̀ ẹbí ó di pé kí a máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ bí a bá ṣe bẹ́ẹ̀ jẹ́ wípé à ń kùn nítorí bí àrí àwọn ọmọ Ísíráélì wọ̀nyí ní àsìkò tí wọ́n ń kùn yìí wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọjọ́ tí a ń sọ yìí ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti ọ̀wọ́n òjìji tí ó wà pẹ̀lú wọn ó ṣì wà síbẹ̀síbẹ̀ àti bí a ti pa wọ́n mọ́ tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. Arábìnrin wa bí a bá wo orí ìkọkànlélógún tí a kà wà á rí wípé ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta númérì orí ìkọkànlélógún ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹta ẹni ara Kenani ọba Aradi tí ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísíráélì gba ọ̀nà àmiyọ nígbà náà lè ó bá Ísíráélì jà ó sì mú nínú wọn ní ìgbèkùn Ísíráélì sì jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa wípé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá. Olúwa sì gbọ́ ohùn Ísíráélì ó sì fi àwọn ará Kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Homa. Ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọ Olúwàbí ṣe ẹni tí ó mọ̀re ẹni tí kò ní bu ìka tí ó ń bọ tí kò ní bu ṣán ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá ó yẹ kan kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ́dà pé Ọlọ́run ṣoore fún wọn ó ṣẹ́gun ọ̀tá wọn kí ni wọ́n fi san fún Ọlọ́run. Ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè Hori lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Edomu ká sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ nítorí ọ̀nà náà won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere onkon lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbo mo wa lese wo awon bi olorun se sogba yiwaka ti awon ota ko le kolo wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobina si won pe kan ma pa won gba ton sibe si ni pa won tun wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oge de dudu ko se boshan omo boruko se lopa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohunkohun ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wipe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wipe boya ko si oko to le toju wa ti a si wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wipe se bayi ki a koko ma dupe wipe a wa laaye amo kristi aka bibili o ye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wipe a n kun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo warin lowo
0: e se o e je ki a dede duro lati gbadura se o ni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkejìdínlọ́gbọ̀n. Dáfídì sì kó gbogbo ìjòyè Ísíráélì jọ, àwọn ìjòyè ẹ̀yà àti àwọn ìjòyè àwọn ẹgbẹ́ tí ń ṣe ìránṣẹ́ fún ọba, àti àwọn ìjòyè lórí ẹgbẹẹgbẹ̀rún, àti àwọn ìjòyè lórí ọ̀rọ̀ọ̀rún, àti àwọn ìjòyè lórí gbogbo ọ̀rọ̀ àti ìní ọba, àti ti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àwọn balógun, àti pẹ̀lú àwọn alágbára ènìyàn, àti gbogbo akọni ènìyàn sí Jerusalemu. Nígbà náà ni Dáfídì ọba dìde dúró ní ẹsẹ̀ rẹ̀, ó sì wípé ẹgbọ́ ti èmi, ẹ̀yin arákùnrin mi àti ènìyàn mi, èmi fẹ́ ní ọkàn mi láti kọ ilé ìsinmi kan fún àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa àti fún ìtìsẹ̀ Ọlọ́run wa. Mo sì ti múra tán fún kíkọ́lé náà, ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé ìwọ kò gbọdọ̀ kọ ilé fún orúkọ mi, nítorí ológun ni ìwọ, o sì ti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Olúwa Ọlọ́run Ísíráélì sì yàn mí láti inú gbogbo ilé bàbá mi láti jẹ ọba lórí Ísíráélì láéláé, nítorí tí ó ti yan Júdà lé olórí, àti nínú ilé Júdà, ilé bàbá mi, àti láàrin àwọn ọmọ bàbá mi, ó fẹ́ mi láti jẹ ọba gbogbo Ísíráélì, àti nínú gbogbo ọmọ mi ọkùnrin, nítorí tí Olúwa ti fún mi ní ọmọkùnrin púpọ̀. Ó ti yan Solomoni ọmọ mi láti jókòó lórí ìtẹ́ ìjọba Olúwa lórí Ísíráélì. Òun sì wí fún mi pé Solomoni ọmọ rẹ, òun yóò kọ ilé mi àti àgbàlá mi, nítorí èmi ti yàn án lé ọmọ mi, èmi ó sì jẹ bàbá fún un. Pẹ̀lúpẹ̀lú, èmi ó fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ láéláé bí ó bá múra le láti ṣe òfin mi àti ìdájọ́ mi bí ilé òní yìí. Ǹjẹ́ ní ìsinsìnyí, lé ojú gbogbo Ísíráélì ìjọ ènìyàn Olúwa, àti ní etí Ọlọ́run wa, ẹ máa pamọ́, kí ẹ sì máa ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín, kí ẹ lè ní ilẹ̀ rere yìí, kí ẹ sì lè fi sílẹ̀ lé ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Àti ìwọ Solomoni ọmọ mi, mọ Ọlọ́run bàbá rẹ, kí o sì fi àyà pípé àti fífẹ́ ọkàn sìn, nítorí Olúwa máa wá gbogbo àyà, ó sì mọ gbogbo ète ìrònú. Bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀, ìwọ ó rí, ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ sílẹ̀, òun ó ta ọ̀nà títí láé. Wò ó ní ìsinsìnyí, nítorí Olúwa ti yàn ọ́ láti kọ ilé kan fún ibi mímọ́, múra le kí ìwọ sì ṣe é. Nígbà náà ni Dáfídì fi àpẹẹrẹ fún Solomoni ọmọ rẹ̀, ti ìloro, àti ti ilé rẹ̀, àti ti ibi ìṣúra rẹ̀, àti ti iyàrá òkè rẹ̀, àti ti gbọ̀ngàn inú rẹ̀, àti ti ibi ibùjókòó àánú, àti àpẹẹrẹ gbogbo èyí tí ó ní ní inú rẹ̀ pẹ̀lú rẹ̀ ní ti àgbàlá ilé Olúwa, àti ti gbogbo iyàrá yí káàkiri ní ti ibi ìṣúra ilé Ọlọ́run, àti ní ti ibi ìṣúra ohun tí a yà sí mímọ́, ní ti ìpín àwọn àlùfáà pẹ̀lú, àti ti àwọn ọmọ Léfì, àti ní ti gbogbo iṣẹ́ ìsìn ilé Olúwa, àti ní ti gbogbo ohun èlò ìsìn ní ilé Olúwa, ní ti wúrà nípa ìwọ̀n ti wúrà, ní ti gbogbo ohun èlò onírúurú ìsìn, ní ti gbogbo ohun èlò fàdákà nípa ìwọ̀n, ní ti gbogbo ohun èlò fún onírúurú ìsìn, àti ìwọ̀n ọ̀pá fìtílà wúrà, àti fìtílà wúrà wọn, nípa ìwọ̀n fún olúkúlùkù ọ̀pá fìtílà àti ti fìtílà rẹ̀, àti ní ti ọ̀pá fìtílà fàdákà nípa ìwọ̀n ti olúkúlùkù ọ̀pá fìtílà àti ti fìtílà rẹ̀, gẹ́gẹ́ bí ìlò olúkúlùkù ọ̀pá fìtílà, àti wúrà nípa ìwọ̀n fún tábìlì àkàrà ìfihàn fún olúkúlùkù tábìlì, àti fàdákà fún tábìlì fàdákà, àti wúrà dídára fún pálákà mímú ẹran, àti ọpọ́n, àti ago, àti fún àwokòtò wúrà nípa ìwọ̀n fún olúkúlùkù àwokòtò, àti nípa ìwọ̀n fún olúkúlùkù àwokòtò fàdákà, àti fún pẹpẹ tùràrí wúrà dáradára nípa ìwọ̀n, àti àpẹẹrẹ ìdúró àwọn kérúbù ti wúrà tí wọ́n na ẹ̀yẹ wọn, tí wọ́n sì bo àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa mọ́lẹ̀. Gbogbo èyí wà nínú ìwé láti ọwọ́ Olúwa, ẹni tí ó kọ́ mi ní ti gbogbo iṣẹ́ àpẹẹrẹ wọ̀nyí. Dáfídì sì sọ fún Solomoni ọmọ rẹ̀ pé, múra le kí o sì gbóyà, kí o sì ṣiṣẹ́, má bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú, nítorí Olúwa Ọlọ́run, a ní Ọlọ́run mi wà pẹ̀lú rẹ, òun kì yóò yẹ̀ ọ́, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́ sílẹ̀ títí ìwọ fi parí gbogbo iṣẹ́ fún ìsìn ilé Olúwa. Sì kíyèsí, ìpín àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì wà pẹ̀lú rẹ fún onírúurú ìsìn ilé Ọlọ́run. Ìwọ ní pẹ̀lú rẹ onírúurú ènìyàn, ọlọ́kàn fífẹ́, ẹni tí ó ní òye gbogbo iṣẹ́ fún onírúurú iṣẹ́, pẹ̀lúpẹ̀lú àwọn ìjòyè àti gbogbo àwọn ènìyàn wà pẹ̀lú rẹ fún gbogbo ọ̀ràn rẹ.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkọkàndínlọ́gbọ̀n. Dáfídì ọba sì wí fún gbogbo ìjọ ènìyàn pé, Solomoni ọmọ mi, ó nìkan tí Ọlọ́run ti yàn jẹ́ ọmọdé, ó sì rọ̀, iṣẹ́ náà sì tóbi, nítorí tí ààfin náà kìí ṣe fún ènìyàn ṣùgbọ́n fún Ọlọ́run Olúwa. Àti pẹ̀lú gbogbo ipá mi ni mo ti fi pèsè sílẹ̀ fún ilé Ọlọ́run mi, wúrà fún ohun ti wúrà, àti fàdákà fún ti fàdákà, àti idẹ fún ti idẹ, irin fún ti irin, àti igi fún ti igi. Òkúta oníkì tí a ó tẹ̀bọ òkúta láti fi ṣe ọ̀ṣọ́, àti òkúta onírúurú àwọ̀, àti onírúurú òkúta iyebíye, àti òkúta mábìlì lé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lúpẹ̀lú. Nítorí ní dídùn inú mi sí ilé Ọlọ́run mi, mo fi ohun ìní mi, èyí ìní ni wúrà àti fàdákà fún ilé Ọlọ́run mi, ju gbogbo èyí tí mo ti pèsè sílẹ̀ fún ilé mímọ́ náà. 1,000 tálẹ́ǹtì wúrà ti wúrà ófìrì àti 1,500 tálẹ́ǹtì fàdákà dídára láti fi bo ògiri ilé náà, wúrà fún ohun èlò wúrà àti fàdákà fún ohun èlò fàdákà, àti fún onírúurú iṣẹ́ nípa ọwọ́ àwọn ọlọ́nà. Tani sì ń fẹ́ lónìí láti yí ara rẹ̀ sí mímọ́ fún Olúwa? Nígbà náà ni àwọn olórí àwọn bàbá àti àwọn ìjòyè ẹ̀yà Ísírẹ́lì àti àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti ọ̀rọ̀ọ̀rún pẹ̀lú àwọn ìjòyè iṣẹ́ ọba fi tinútinú ṣe ìrànlọ́wọ́. Wọ́n sì fi fún iṣẹ́ ilé Ọlọ́run ti wúrà 1,500 tálẹ́ǹtì àti 1,000 dráàmù àti ti fàdákà 1,000 tálẹ́ǹtì àti ti bàbà 1,000 tálẹ́ǹtì àti 5,000 tálẹ́ǹtì irin àti àwọn tí a rí òkúta iyebíye lọ́dọ̀ wọn fi sínú ìṣúra ilé Olúwa nípa ọwọ́ Jehieli ará Gaṣioni. Àwọn ènìyàn sì yọ̀ nítorí wọ́n fi tinútinú ṣe ìrànlọ́wọ́, nítorí pẹ̀lú ọkàn pípé ni wọ́n fi tinútinú ṣe ìrànlọ́wọ́ fún Olúwa. Pẹ̀lúpẹ̀lú, Dáfídì ọba sì yọ̀ gidigidi. Nítorí náà, Dáfídì fi ẹ̀yìn fún Olúwa tí ó ju gbogbo ìjọ. Dáfídì sì wí pé, "Olùbùkún ni ìwọ, Olúwa Ọlọ́run Ísírẹ́lì bàbá wa láé àti láéláé. Tirẹ, Olúwa ni títóbi, àti agbára, àti ògo, àti ìṣẹ́gun, àti ọláńlá. Nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tirẹ ni, ìjọba ni tirẹ, Olúwa. A sì gbé ọ lékè lé orí fún ohun gbogbo. Ọrọ̀ pẹ̀lú àti ọlá ọ̀dọ̀ rẹ ní ti wá, ìwọ sì jọba lórí ohun gbogbo. Lé ọwọ́ rẹ ni agbára àti ipá wà, àti lé ọwọ́ rẹ ni sísọni di ńlá wà, àti fífi agbára fún ohun gbogbo. Ǹjẹ́ ní ìsinsìnyí, Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ, a sì yin orúkọ ògo rẹ. Ṣùgbọ́n ta lé èmi, àti kí ni àwọn ènìyàn mi tí a fi lè ṣe ìrànlọ́wọ́ tinútinú bí irú èyí? Nítorí ohun gbogbo ọ̀dọ̀ rẹ ní ti wá, àti nínú ohun ọwọ́ rẹ ni àwa ti fi fún ọ. Nítorí àlejò ni àwa níwájú rẹ, àti àtìpó bí gbogbo àwọn bàbá wa. Ọjọ́ wa lé ayé dàbí òjìji, kò sì sí ìrètí. Olúwa Ọlọ́run wa, gbogbo ohun ọ̀pọ̀lọpọ̀ yìí tí àwa ti pèsè sílẹ̀ láti kọ ilé fún ọ fún orúkọ rẹ mímọ́ láti ọwọ́ rẹ wá ni, àti gbogbo rẹ jẹ́ tirẹ̀. Èmi mọ̀ pẹ̀lú Ọlọ́run mi pé ìwọ ń dán ọkàn wò, ìwọ sì ní inú dídùn sí òdodo. Yóò ṣe ti èmi, inú òdodo ọkàn mi ni èmi ti fi tinútinú ṣe ìrànlọ́wọ́ gbogbo nǹkan wọ̀nyí. Àti ní ìsinsìnyí, pẹ̀lú ayọ̀ ni mo ti rí àwọn ènìyàn rẹ tí ó wà níhìn-ín láti fi tinútinú ṣe ìrànlọ́wọ́ fún ọ. Olúwa Ọlọ́run Abrahamu, Isaki àti Ísírẹ́lì, àwọn bàbá wa, pa èyí mọ́ láéláé sínú ète ìrònú ọkàn àwọn ènìyàn rẹ, ti fi ìdí ọkàn wọn múlẹ̀ sí ọ̀dọ̀ rẹ, ti fi ọkàn pípé fún Solomoni ọmọ mi láti pa òfin rẹ, ẹ̀rí rẹ àti ìlànà rẹ mọ́, àti láti ṣe ohun gbogbo, àti láti kọ́ ààfin fún èyí tí mo ti pèsè sílẹ̀. Dáfídì sì sọ fún gbogbo ìjọ ènìyàn pé, ní ìsinsìnyí, ẹ fi ìyìn fún Olúwa Ọlọ́run yín. Gbogbo ènìyàn sì fi ìyìn fún Olúwa Ọlọ́run àwọn bàbá wọn, wọ́n sì tẹ orí wọn ba, wọ́n wólẹ̀ fún Olúwa àti ọba, wọ́n sì wú ẹbọ sísun sí Olúwa. Bí ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ náà, 1,000 akọ màlúù, 1,000 àgbò, 1,000 ọ̀dọ́ àgùntàn pẹ̀lú ọrẹ mímu wọn, àti ẹbọ mìíràn lé ọ̀pọ̀lọpọ̀ fún gbogbo Ísírẹ́lì, wọ́n sì jẹ, wọ́n sì mu níwájú Olúwa lé ọjọ́ náà pẹ̀lú ayọ̀ ńlá. Wọ́n sì tún fi Solomoni ọmọ Dáfídì jọba lé ẹ̀ẹ̀kejì, a sì fi òróró yàn án lé ọba, àti Sádókù lé àlùfáà. Bẹ́ẹ̀ ni Solomoni jókòó lórí ìtẹ́ Olúwa bí ọba ní ipò Dáfídì bàbá rẹ̀, ó sì pọ̀ sí i. Gbogbo Ísírẹ́lì sì gba tirẹ̀ gbọ́, àti gbogbo àwọn ìjòyè àti àwọn alágbára, àti pẹ̀lú gbogbo àwọn ọmọ Dáfídì ọba tẹ̀rí wọn bá fún Solomoni ọba. Olúwa sì gbé Solomoni ga gidigidi ní ojú gbogbo Ísírẹ́lì, ó sì fi ọlá ńlá ọba fún un bí irú èyí tí kò wà fún ọba kan ṣáájú rẹ̀ lórí Ísírẹ́lì. Dáfídì ọmọ Jese sì jọba lórí gbogbo Ísírẹ́lì. Àkókò tí ó sì fi jọba lórí Ísírẹ́lì jẹ́ 40 ọdún. Ọdún 7 ló jọba ní Hebroni, àti 33 ló jọba ní Jerusalemu. Òun sì di arúgbó, ó kú rere, ó kún fún ọjọ́, ọrọ̀ àti ọlá. Solomoni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ǹjẹ́ ìṣe Dáfídì ọba, ìbẹ̀rẹ̀ àti ìkẹyìn? Kíyèsí, a kọ sínú ìwé Samueli Àríran, àti sínú ìwé ìtàn Natani Wòlíì, àti sínú ìwé ìtàn Gadi Àríran, pẹ̀lú gbogbo jíjọba àti ipa rẹ̀, àti ìgbà tí ó kọjá lórí rẹ̀. àti lórí Israeli àti lórí gbogbo ìjọba ilẹ̀ wọn ni. Èyí ni òpin ìwé ìkíní ti Chronicle.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ, wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, yẹ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló ń rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo. Olorun be le arin re. A ki o si ni idi. Olorun yo ran lowo ni kutukutu owuro awon keferi nbinu. Awon ile oba sidi o fohun re aye yo. Oluwa awon omogun wa pelu wa Olorun Jacobu le abo wa. E wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon keferi a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abu kakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba doju po ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o so wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o so fun a wipe ko si eni keni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacobu gege bi oba gege bi olugbala ati gege bi Oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu nje ki o di mo fun awe pe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro ko tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika yi fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abuka akiri sugbon o dabi eni pe bi o ti nsa be ni pasan be ni o n ba o ti o si ti sa kakiri titi o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon na papa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fe nikan sibe ti o dabi oluso won si le ko si enu ona we pe ibe aboni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun wi pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idaniloju ni wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe ni di oja tita ni di ikore ni di basa ni di ijeun tabi ni di ijo ni di ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se ni di ija ki se ni di iyapa ki se ni di ke ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejo po le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o si onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin jafara ti o ro wi pe ko sewu je kin so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin tafani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o da be ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba aye raye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ibi abo fun wa won ni o fo ohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacobu o ni abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile dara dara ile mere mere ti akun dara dara sugbon ki won ki o to wo inu re won wa le si enu ona won ri nkan kan mole won se rin kan mole la ri awon papa mole lo bi won won ku lai ti e nidi won so pe ari lagbaja ni ose to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde mo nidi ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni ni won so fun a wi pe owo aye n te won esu n ba won o n pa won awon ti o pa tan patapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba te eyan ba lo odun marun ni ile iwosan wo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulo ada fun irora ti wa ko mo nipa re Jesu Christ ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti awa ti ati mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo a jewo ese wa se ko sile be a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe jewo ese be ni awon ton jewo ese ose nse won iya si nje won sugbon iwo to gbon iwo to si mo wi pe o n fe iran lowo lodo olorun o si n fe abo re bo tin jewo ese ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to n daju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu sa ko lowo ta ni lọwọ isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re olorun jacobu niyan nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun Olorun gba nigba ti Olorun so npe ki o kuro ni odo Labani ni Labani tun fe se eka o fe dode re o si fe le ki o si baja be ni Olorun tun so fun Labani pe Jacob je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigba ti Jacob nbo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo nbo ki o si gba awon ore ni isa ranse pada wi pe so fun wi pe emi papa nbo gege bi ota ti o mura sile lati parun pelu irin wo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni olorun ti o da abo bo Jacob a si wa so fun o wi pe bi o ba di eni igbala bi o ba je wo ese re ti o ko sile ti o fi oluwa se olugbala re ti o si fi olorun se ile iso giga re wi pe olorun jacobu yo je abo re e wa wo awon ise oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gba ti jesu wa ni aye a o so fun ninu iwe itan wipe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a n je ki o di imo fun wa wipe bi o tile je wipe jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro jesu ati fi rere ati fi han o eyi ni olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o ti nse awon ote ti awon eyan si ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni an pe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti asin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikejidin ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu asi ti ba epo ku mule nigbati pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi ati lo fi emi wa dogo si owo adaun se ati ro wipe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wi pe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe eyin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won baba lawo papa to se ogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun wa wipe nitori eyin ti wipe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wipe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi ntemi mo ti ni nkan aje tele aje sara asi ti se mi jina ko si nkan na bo ti le je wipe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki foko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pa san gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wipe o nfe nkan won yi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro li o fi ara re pamo si nitori na bayi li oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile yebiye ipile ti o daju eni ti o gba gbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma n gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile a si ti danwo o si yege okuta igule iyebiye ni ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba jesu gbo ki o sa ohunkohun ki o le le idajo le omi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon iyin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke iyin ni yo gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju jesu kristi ni abo ti o daju nitori wipe gbogbo abo eke patapata ni iyin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba iku da le a so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wipe enikan wa nbi kan ile abo ti o wa nibe ah koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wipe ma je mu yin ti e ba iku da le a so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun niwon igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibiti eniyan le na ara re si lo akete ni a pe ni bedi o so wipe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wipe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kaakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scarf kekere ni akoko otutu ti a so pe ah obinrin ibora re da ti o si mu nkan naa jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye gbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abota rupa ninu aye iru eniyen koju be lo ki je abuto to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apoti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abuto to an lati kuro ninu ese ke asigba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won eja kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu awon ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won a so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi ego gan epe okuro lenu e iyawo keji okuro nle e ni toto lo n gbadura ni toto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni ego meje bele sele laaro ego bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a

àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ̀ tilẹ̀ mìtìtì. Inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà kúrò lọ́wọ́ wọn o, ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí hallelujah, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n fòye wípé ìṣẹ́gun ti dé. Ó tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó ò bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó. Ẹ̀rú sì bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo bíbélì ló gbé dání. Agbára tó wà nínú bíbélì, tí ẹ̀kọ́ tó yè kooro, tí ó máa ń jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú bíbélì, ẹ̀páálí òfo ló gbé dání. Kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì, àní àgbẹ̀ bíbélì tí àgbẹ̀ síbi ìrọ̀rí ẹ̀. À sọ pé ẹ̀ mo gbé bíbélì síbẹ̀ o, bó ṣó bá wá kó sá, bí àjẹ́ bá kó fò lọ, kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ̀ ọ́ sílẹ̀, ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀, ẹ̀rú bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí. Àgbẹ̀, ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyìí? Àwọn wọ̀nyìí ni Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíbítì lójú lé aginjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀, ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára, ẹ ṣe bí ọkùnrin ẹ̀yìn Filistini, kẹ́ ẹ̀yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà, wọ́n sì lé Ísírẹ́lì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísírẹ́lì jẹ́ 1,500. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán, o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ? Àjẹ́ ò ti gba bíbélì lọ́wọ́ ẹ? Gbogbo èyí tí a ń kà, bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru, ka orin Dáfídì 17 ní 7, wọn ti gbà lọ́wọ́ ẹ. Ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ. Àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn, ìgbẹ́kẹ̀lé wọn, ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn, wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa, ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbọ́n ti Ọlọ́run sọ fún wa ní orin Dáfídì 91:91-91. Nínú Bíbélì wa, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa, tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi, tí ó jẹ́ tí ó nípọn, tí ó sì ṣe iyebíye púpọ̀. Bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa, bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́, ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé Jésù kú fún, mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn òǹdè, àwọn òrùka, àwọn ẹ̀gbà ọrùn, gbogbo àwọn